0: pa wa.
1: Amen.
0: Mami agbadura o. Agbadura o. Se ti n pale mo ti program Latin boy. Se ti mura. Mo te jere yo bere. E ti mo mura. Daddy, ma lo bi se Friday to ba le ju. Ma lo bi se. E tete ma bo. A jo gbadura. Wakati ti pe ma tu enikan mo. Ororo la pin ogojo oru egbe ile isa gbogbo awon kan won yi apere gbagbo yi ta ma nfun yin ohun ija ni ojo ti ogun ba le ogbonjo monday awon iyanu tawon yen fun matu se ororo mo ma to lo yi ti o ba wa lo oronjo yen ki le fi pe isu fe se njona omo la nso pa e aye le gan Eba mo kan daruko akobi mi ni den daruko won ma daruko won because akobi laye mo target ju ama go ba logo akobi ogun akobi ogun akobi gbogbo eko logun akobi target ni omo to ko bi sowo wa ri pe ohun la won eyan ma waju awon family ma waju won ti ri ogun e ma mo target aye akobi tamba ni osun lejo na pe rara o Friday ye ma wa nbe osu woli ni mi n ba gbadura ti mo lago to luwa gbo 32 years mo bu gba temi te se ba so pe adura mo npe ko to gba adura tete gba so fun won pe adura n gba lo sa mo adura n gba ijo ti o gba ko se to le professor se gbo mi sa mo pase aye re ma dide aye o fe o lo iwo lo nsare ogo iwo lo fe logo iwo lo fe je eyan awon alagbara le baba e awon alagbara igbani won fe ko lo won fe ko rogolo lo se ni gba odidi woli lolu agbedide ma lo si le egypt lo ka won eyan mi jade lo ko won jade kan le seme e ma gbo esi buruku ti amunisin akore leru to fo jade ninu exodus yen ori karun e ka ban ka ese kinati keji
1: leye yi ni
0: aha
1: mo te tero ni wole
0: yes
1: mo ti fun ba lo pe
0: aha
1: bayi ni oluwa lorun israeli wi
0: aha
1: je ki awon eniyan mi ki o lo
0: aha
1: ki mo ke le se ajo fun mi ni iju
0: yes
1: faro si wi pe
0: e ma gbo
1: ta ni oluwa
0: e ma gbo question buruku o pa omo lohun ko o mo lohun abi oh malon ni chapter 5 ko malon chapter 6 ko damo chapter 7 ko damo chapter 8 ko damo won fi ara han o mi di eje esi bogolu esu bole yinyi fi agbara ro o ba koko je fara lo won mo lohun ni o mo lohun abi ngbode chapter 12 ron to ba mo mi ma fara mi han chapter 12 to ba mo mi ma se kire o ma fi ara mi han o olohun wa na wa agbara e ni chapter 12 ka fun mi
1: o si se
0: o si se
1: laarin agajo
0: laarin agajo
1: olohun wa pa gbogbo awon akobi ni ile egypt
0: verse 29 abi 29 abi o pa awon akobi ni ile egypt gbo olohun fara han e ri ke sosan e mo foru sere olohun fe baja ko wa lesan o oru ora angeli apanirun welu yen e bere olohun yes
1: lati agobi farao
0: ile farao gan lo ti bere
1: yo jo ko lori ite
0: yes
1: ti ti o fi di agobi eru ti o wa ninu tubu
0: aha
1: ati gbogbo agobi eran osin
0: eran osin oyo nle eran osin oyo nle yes
1: farao ti di de ni oru
0: ngbo ah ile e mo kiru e to sele isele buruku mo ni ko si record iru e ri leyin e ko si iru e mo yes
1: o ati gbogbo awon iranse re
0: aha
1: ati awon na egypt
0: oh yes
1: ibe lati ta ni egypt
0: ibe lata ni egypt kai ariwo ge ni le ota me ariwo ariwo ge ni le ota me ariwo bíbélì pé igbe ńlá tá nílẹ̀ egypt yes
1: ní nítorí.
0: Nítorí.
1: Tí kò sí ilé kẹsí ènìyàn kan kò kú.
0: Aha.
1: Ó sì pẹ Mọ́sẹ̀ àti Áróní.
0: Yes.
1: Ní òru náà.
0: Òru yẹn ló pọ̀ pé wá. Yes.
1: Ó sì
0: wí pé.
1: Ẹ
0: dìde.
1: Ṣé jáde lọ kúrò láàrin
0: àwọn. Mo ti dọ́lọ́run yín mà, ó ti farahàn mí ní ọ̀nà tó kọrò. Bitter way. Lo fi mọ lọ́hùn. Yes.
1: Àti ẹ̀yin àti àwọn ọmọ Ísíráélì.
0: Gbogbo yín a máa lọ, mo yọ̀dá yín. Kẹ́lọ̀ sí kí ni o?
1: Ṣé
0: bó ló mọ lọ́hùn ni? Àwọn kan bí ẹ pé ta lọ lọ́wọ́ ẹ tẹ́lẹ̀. Ọjà gbàdúrà kọ́ lọ farahàn wọn kí wọ́n mọ̀. Wọ́n máa mọ̀. Nígbà tí ọwọ́ ọlọ́run bá dé, ẹ̀nà wọn sì fi sàn. Mo pa láṣẹ, wọ́n máa borí. Wọ́n máa borí. Wọ́n máa borí. Gbomiyan sọ́kẹ̀, gbomiyan sọ́kẹ̀, gbomiyan sọ́kẹ̀, gbé sọ́kẹ̀, mo pàṣẹ lórúkọ Jésù. Wọ́n ní wàá borí. Wọ́n gbára kan bẹ tó yẹ pé wọ́n gbàgbẹ́rẹ́ o. Mo máa sọ fún yín pé tá a bá sọ̀rọ̀ faith, tá a bá sọ̀rọ̀ gbàgbọ́, it's never a gentle stuff. Wà á múra ni o. A jọ gbàdúrà tó bá na yẹn jẹ́ ọ̀nà yín. Mo sọ pé sẹ́ẹ̀ ti rẹ́dì, sẹ́ẹ̀ ti di ẹrù yín kalẹ̀. À ń bọ̀ nǹkan. Ó máa ní agbára sà. Èmi náà ti di ẹrù mátò ẹ̀ kalẹ̀. Mo ti di òróró kalẹ̀. Ó kù sọ́wọ́ ẹ. A máa jọ gbàdúrà tó le. Màá fà wọn àṣírí hàn ọ́. Mo sọ fún ẹ pé omi ìrà padà yẹn ti wà nílẹ̀. Ogún ẹ tí ayé gbà fẹ́ rà padà. Ọmọ tó gba kádàrá ẹ̀ a fẹ́ rà padà. Ọmọ tí mò ń kú mo ti jẹjẹ kú jẹ a fẹ́ rà padà. Ilé ọmọ rẹ a fẹ́ rà padà. Iṣẹ́ rẹ a fẹ́ rà padà. Ogò kò jábọ̀ padà a fẹ́ rà padà. O nílò rà padà. Pásítọ̀tì ẹ o ń di ìmọ̀ ẹ lọ́wọ́ a fẹ́ rà padà. Tó bá ti ń dé first thing tó bá ti wọ camp lọ gẹ́ẹ̀tì omi tiẹ. Mo sọ fún ẹ pé bó bá lágbára yọkan gẹ́ẹ̀tì ẹ rà. Bó bá jẹ́ pé márùn-ún ni rà. Bó bá jẹ́ páàkì méjì rà. Bẹ́ẹ̀ni aka firigi dakuwa mẹ̀rúdà lọ́mọ ìyá kapa o. Agbára dani dúró wọ́n máa gbiná wájú ẹ̀. Wọ́n máa gbiná wájú ẹ̀. Wọ́n máa gbiná wájú ẹ̀. Mo ro mi ń bì kan alọ gẹ́sà òsùkà akasomọ́jú ni omi náà mú mi wá. Wọ́n bá mú mi dé gba mo fẹ́ sanwó. Omi mẹ́ta lára ra mẹ́ta ni. Máa fẹ́ sanwó. Ó kàn yẹ 1,000 jáde pé kí n fún wọn lówó. Kán fẹ́ mi chẹ́ǹjì. Nàbá ni chẹ́ǹjì kíni. Ẹ sanwó jàre bàbá. Kí ló mi èlò wà lówó. Wọ́n ní 1,500 omi ẹyọ kan. Omi. Mi ẹ̀ mú tútù. Wọ́n ní owó wọ́n lówó fíríjì kọ́ dádì. Wọ́n ní kí n sanwó. Mo máa ra kó tó wá kun èyí tó ti gbàdúrà sí. Tí àṣẹ ti wọ bẹ́ẹ̀. Eléyìí ṣe mílíọ̀nù wọ̀ tata mọ́ta 200 ro 500 lẹ́yọ kan. Bẹ́ẹ̀ni. Àdé amádàbù kàfàrà mo pàṣẹ wà á dìde. Wà á dìde. Wà á dìde. Wà á dìde. Wà á dìde. Wà á dìde. Gba mama ìgbàdúà. Ọmọ ẹ kì í fẹ́ gba físà tipẹ́tipẹ́ tí ò rí gbà. Bàtó mọ nǹkan tó ń pè ládùúà ẹ gbọ́ bó ṣe gba tiẹ̀.
2: Ẹ bá mi kí Adélúyà o. Olúwa ṣe nínú ayé mi. Ọlọ́run bàbá ṣe bí ọba. Ó ń ṣe o. Ó ti ní àbíkẹ́. Láti òkò àjẹrì ọmọ mi ti ń lé fífà tipẹ́ tipẹ́ ṣùgbọ́n nígbà mo fi ẹsẹ̀ wọ bí símọ̀ wá bì déédé ọlọ́run ṣe ìyanu nínú ayé rẹ̀ ọlọ́run ó ti kọjá lọ sí ọ̀hún ọlọ́run bá mi sì tó
3: ẹ̀ pàtẹ́wọ́ fún Jésù. Gbogbo ìwọ tó ní international pastor mo jáde
4: sọ̀wọ́ àmì
3: ìgbàkàwọ́ bí àmì rẹ yóò ti jákè ọyá ìwọ náà kọjá lọ. In the name of Jesus.
2: Ore mi pe meji omo mi kan sese jade school lenin kan wa mu lo wi pe ko wa ibi se ko mo so pe ohun lo mu wa o o sa lo ngba to do ohun ni o fi de manager ọlọrun eleda ko sa ko ba o fi
3: se e mo le ri si grandma in Jesus name.
0: Hey, gbogbo abiyamo ẹ dìde kàkàkà pàṣẹ karafata ẹ dìde báyìí ẹ na gbogbo ọwọ́ yín sókè ẹ na sókè ẹ pariwo pé ẹyin ọmọ mi o sọ pé ọ̀nà yín máa là sọ pé ẹ gòkè gbogbo agbára fi gbàdúrà.
5: Oh,
0: God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes,
5: oh,
0: God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, yes, oh, God, y Oluwa wa. Ẹyin ọdọ sọ pé

0: The best and the best.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.

0: highly improved on the chicken cube for great chicken taste and aroma.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣídì èdùkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: TV. Go TV. Love it.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá. Ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Studies. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọ sílẹ̀, ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.

0: fun rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: joy, nourishing goodness for every side of you.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
2: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Flash FM 105.5.
4: Tọ́ a kí n kàbọ̀ padà ẹ ṣeun gan o ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo yín la kí a kẹ̀dẹ̀ máa rírì yín gan púpọ̀ púpọ̀ bí a ti ń lọ sí ojú àwọn ìwé ìròyìn wa gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá gbágbágbá lójú òpó Facebook ẹ ṣeun gan ẹ bá ní ṣíà ẹ dáadáa sí lẹ́ẹ̀kan abẹ́ tí ń dúró lápàbẹ̀ Johnson the Noble Ogunṣèyí tán Osfem J. Oluwafẹ Fẹmi Sheriff Funke Aziz tó fi dórí Said Oseyawo àti Olúfúnmilayọ Amale bẹ́ẹ̀ náà la rí Ọlárẹ̀wájú Jẹ̀lílà Tọ́lájú Mọ̀kẹ́ Rotimi Ṣẹ́gun Yusuf Isiaka Ayanbámejì Adébọ́jẹ̀ Yusuf Ọládiméjì Márùfù Jinadu Akíngan púpọ̀ púpọ̀ Tọ́yìb Akàndé Akíẹ̀yìn náà bẹ ti ṣe wọlé sójòpó Facebook wa yìí. Ẹyin tó kọ ẹ máa bá a gbìyànjú láti máa bá wa ṣíà ẹ dáadáa kẹsì máa bá ní láìkí ẹ gẹ́gẹ́ bí a ti ń dàbolẹ̀ ní apá bí. Ṣùgbọ́n ìròyìn eléyìí ìròyìn tí ó ń pe àwọn olóṣèlú sí àkíyèsí ni láti yàgò fún ìlànà bó bá ò pa bó bá kó o sì bú lẹ́sẹ̀ àbí kó o re lẹ́fàsẹ̀ àbí ó sá ní tó bá lè sá kí wo lè rọ́nà lọ kó ń bẹ̀ jẹun rí mi ọlọ́run ṣetán láti fi òǹtọ̀ hàn ni tí ọba ṣetán. Ẹ bá gorí kòkó àṣù lọ kàárí nǹkan kan wọn àárí nǹkan kan náà dà. Wọ́n ní ẹni tí ṣe olórí orílẹ̀-èdè yìí ní ìgbà kan ìgbà kan rí lábẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ajagun gbébọ̀tì jẹ́nẹ́rà ni Yakubu Gowon tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun náà ló ti fi àsìkò yìí bẹ̀rẹ̀ sí máa lu aago òkè lọ. Ṣé ẹ ti gbọ́ àwọn tí wọ́n di agbọ̀n òṣèlú mú àwọn olóṣèlú Nigerian political class tán wà lágbọ́n ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tán jọ lóṣèlú wípé ó ṣe pàtàkì ó kẹ̀rẹ̀ ṣe kókó láti máa ń tàn ṣe ká sì yàgò fún lànà bó o bá o pa bó o ba re ní ká fà àbí kó o bú ní ẹsẹ̀ kó o sá ní ẹsẹ̀ kó o re ṣubú dànù kí wo lè rọ́nà lọ. Gẹ́gẹ́ bí Yakubu Gowon bó ti ń lu aago ìkìlọ̀ yìí tó sì ń rọmọ ní gbamagbama wípé ìlànà ó ṣe pàtàkì láti gbé àgbékalẹ̀ ètò ìdìbò tí ó lọ nírọwọ́rọsẹ̀ láì ní sí kọlùkọ àbí ìkọsẹ̀ kankan pínpín rárá bó ti wù kó mọ bí òṣèlú ó ti máa wọnú òṣèlú ní àwùjọ ilẹ̀ wa Nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé àìrí ìkórí ó máa mì a ní ìdojúkọ eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni wọn ò gbọdọ̀ sin mọ́ ya rẹ̀ àwa kì yóò ṣubú lójú ìjà bẹ́ẹ̀ sì ni a padà máa borí ìṣòro wa. Gowon nígbà tí wọ́n wòye pé lóṣù kejìlá lóṣù kejì ọdún yìí a lò lọ yìí ọdún tí a wà nù rẹ̀ yìí ni bàbá di bàbá 91 bàbá dàgbà lóòótọ́ ọlọ́run tó bá ní lọ́rẹ̀ mi bàbá ṣì. Wọ́n ní Yakubu Gowon pé ẹni ọdún mọ́kànléníàádọ́rùn 91 ṣùgbọ́n lánàá ti ṣe ọjọ́ Tuesday nígbà tí wọ́n ṣe àkójáde ìwé tí wọ́n kọ ní orí ìgbésí ayé rẹ̀ My Life of Beauty and Allegiance. Wọ́n ní nígbà tí ó máa ṣe àgbéjáde rẹ̀ nílùú Abuja fún odidi 100 ọdún gbako eleyi ti ohun tin tuko obo ko to wa di wi pe to awon fi adagba eto awon fi ro won ni sibe sibe na akole nbe ati ma se bo o wa lenu le se ologun ni gbogbo igbiyanju ati iriri ti ohun ti ri awon nkan ti ohun ti lanfani ati se koda nigba to won tu sa ti oro gbe ohun lo sile gesi ko to di wipe ohun tu pada wale si orilede Nigeria leyin asiko eto ogun abele to sele ni ijo ni gege bi Yakubu Gowon ti wa bere si ni tenuboro oni bi inti o agba ba ri lori joko bi omode ba gun ori giroko koda ti ko tun gun giroko to tun gun ile alaja lona adota lo wallahi ko le ri intagba ri ti ori agba fe pa bo omode ba riru re kama ba to kama ba tenu bo adua ni

0: 101.5.
1: Ó ti pẹ́ tẹ́ ti ń gbọ́jà wọn sí. Òkè tí ń tí ló wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí. Kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sports tún ti padà ní lápọ̀tò. Ẹ ò ní wò ó tán.
2: Ó dà ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports. Ìbàdàn ká máa fíngà mú tún ti dé láti máa ja yín sí, láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kánkújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ààyè. Ókè ẹsìn galo ẹ má fọ ẹ jẹ́ amúra wa.
1: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó, kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: on a straight line. England is red. On a straight line. England is white. On a straight line. From London to two. 150 day. Ghana slawa. Trophy young piao. Gunners, are you talking or not? Are you shouting or not? Hello, do a job. Ajana kulele, Emma foju kere won. Awon gangan, nigba ilola FC otora won na nigba. Oh yeah, pe pastor, kike wa, ko ma du jole. Kariya, ko wa bere lemi reti ko bere ni repete o. Idunu shubu layo, iyen fa won ni boje. Trust the process, o ti ma se yori wa. Ateta, oni ewo, eki eyin enemy. Jatejo, kenu nyika, toba wo, mani mu, mabore yo. Toba ngwa, prepare at my table in the presence of my enemy, lele. Asna di seriki, kisara ki wama yolodi. Oye she saki, kona sini, atiku tamo tiku. O kuti, eka tiku lo ye. I want the champions of England, I want loba London. I want the pride of London, ewo. Ẹjẹ̀ ń kà láti inú ìwé àṣeyọrí orí kejìlélógún ẹsẹ̀ kínní kí ló wí torí pé Arsenal panu ẹlẹ́gàn mọ́ ó panu àwọn ọ̀tá mọ́ torí yẹ̀yẹ́ wọn dayẹyẹ ẹ̀gan wọn dògo ọ̀ọ́bì wọn di wòsuobi àìdùnnú wọn dìdùnnú o bẹ́ẹ̀ sí ìbọn wọn ó sì ń ro lakọlakọ torí lakọ báyìí Arsenal wà bí ìbọn orúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ Ọlọ́run ló lẹ̀mí èròjọ Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ Arsenal Ọlọ́run ti ṣògo fáwọn Gunners. Sùúrù wọn ti padà lérè báyìí wò bí mọ̀nsúrù ẹ panudé má jẹ́ kẹnu ẹ yà ẹ wo ọtọ́kùnú bu àwọn oníbòòjẹ́ o ẹ̀mí lẹ́kún ti padà wọlé fún wọn lẹ́mírètì ojú Arsenal rí bí kò fọ́ àwọn Ayọ̀mídì FC ti ń yọ wọ́n ń jíjọ yóyò yìí fáínálì orí Arsenal ti gbajẹ́ wọ́n ti kúrò nílé sanmi o ẹ̀wọ̀n dìfe sanmi sẹ́rí bọ́tù jọ kìíní àná tá a rí lọ́mọ bọ́tù tí ọtí ẹlẹ́rìn dòdò tá a fi ṣàwẹ̀jẹwẹ̀ mi fi ẹ̀yẹ tán gbà òun la rí o ẹ̀sìn ró pa àwọn láfọbàjẹ́ ni àṣẹ bọ́ńmọ́ọ̀tì láfọbàjẹ́ lẹ gẹ̀ẹ́sì ní sáàjì bí success the bọ́ńmọ́ọ̀tì jọ ìyẹn fáwọn Gunners gbogbo orí yín. Gbogbo orí tí wọ́n fi tì í àti ìrètí wọn ẹ̀ láti bí ọdún méjìlélógún ọba àtàlà ó ti jẹ́ kó rí wọn ẹ̀ ọba àtàlà òjò rí wọn ó jẹ mọ́lẹ̀ ó yẹ wọn pẹ̀lú bó ṣe ju ọ̀mọ́jú wa wọ́n ń jùkújù tó ẹ̀ o táwo wọn kóyà jẹ́ rush run táwo wọn ti padà kọ̀yà o ìrètí bá wọn délé Arsenal ẹ̀yin lẹ́ni gbà ẹ gbà fóní gbà o. Gbàfó nígbà kan mọ́ gba yín mọ́lẹ̀ ẹ máa gbádùn lọ́jọ́ gan ẹ ti ń ga lo ẹ má fo ẹ̀ nígun gíárẹ̀ oríire ìtarajọ́ Ọlọ́run ló lẹ̀mí èrò aláfidà wàn bá mi sọdọrin.
1: Ẹjọ́ Gunners tó gbé pẹ̀lú ọ̀ni ẹjọ́ bá sì ti tó gbé pẹ̀lú ọ̀ni tó gbé pẹ̀lú ọ̀ni kọ́.

0: kúrò gọ́nà sí lánà ẹ̀sán lóde ló sàn lórí wọn ẹ̀sán lóde ló sàn lórí wọn ẹ̀bọ́ ti dùn yìí kò ní bàjẹ́
1: ẹ̀bọ́
0: ti dùn yìí kò ní dárú
1: kórí
0: bẹ́ẹ̀ kó sẹ́bẹ̀ lójú ẹlẹ́gàn ago tó tàdí méjì agbára ló lọ mú wá ilé ọba tó jó ẹwà lóbùkún. Kò ní dárú kórí bẹ́ẹ̀ kó sẹ́bẹ̀ lójú ẹlẹ́gàn ago tó tàdí méjì agbára ló lọ mú wá ilé ọba tó tó ẹjọ́ lójúkún. Óyá tí mú wá ni àní iṣẹ́ àwọn látẹ̀lé
1: àwọn ni o
0: tí mú wá ni àní iṣẹ́ àwọn látẹ̀lé tí mú gánà tó ti gba premier league tí mú wá ni ẹ̀yin kọ́ tí mú mi ni àní iṣẹ́ àwọn mọ̀tẹ́lẹ́ tí mú mi ni àní iṣẹ́ àwọn mọ̀tẹ́lẹ́ tí mú gánà tí wọ́n tún gba ipl tí mú wá ni tí mú wá ni àní. Àwọn látẹ̀lé
1: ilé
0: tí mú wá ni àrí ní ìṣe àwọn lẹ́tẹ̀lé tí mú wá ni àwọn èrè àwọn àtẹ̀lé tí mú gánà sí wọn tún gba premier league tí mú wá ni.
1: Ọlọ́lọ́ lẹ̀mí èrò tẹ́. Ṣé ẹlẹ́yìn lẹni jáwọn sí èyí nítorí mo ti sọ fún yín wípé jáwọn sí edition Arsenal's victory edition òun náà lè ṣe rí wọn aṣojú òpó lẹ̀ fún yín láàárọ̀ tòní ẹ pè wọlé bí gbogbo òdáwọ̀ ọ̀dùnnú yẹn bó ṣe rí lára yín ẹ sọ fún mi ẹ jẹ mọ̀ àmọ́ o ẹ pẹ̀lú bá ti ṣe ń tẹ̀ dáwọ̀ ọ̀dùnnú kí n gbọ́dọ̀ gbàgbé ojú òpó káàṣì ẹ̀ 5347-5104. Lẹ́yìn tí wọ́n láti takẹ́ ẹ̀jẹ̀ ìyẹn lórí ètò ìjáwọ̀n sí láàárọ̀ tó ó fẹ́ buwó ta bizabiza ní o ẹ kú ojúmọ́ ní gbogbo obi tẹ́tí ń gbé ìkànnì splash 105.5 FM ilé ìfúnbalá gbogbo fẹ́lẹ́lẹ̀ ní ìlú ìbàdàn ilé bàbá àkàndé ní ọba àkàndé gangan tí ò pé méjì lórí ètò ìjáwọ̀n sí ìyẹn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé abimbọ́lá sadiq òkè. Kè tó ga jòkè lọ́wọ́ bọ́tìn láàárọ̀ tó ní ọmọ àṣàgàn bímbọ́ láàárọ̀.

Abdulmani eyin temi o ya loke ohun lo le ta ka ase e so tori olohun ni na gamusoro e si re o fe buwo ta laaro toni I dey feel generous. But 347-004-1@www.cash.ng I'm a Latin Uro in Tony, but we read that. Bọ́ọ̀lù aláfikígbá lórí tábìlì òun náà ni màá ti mú torí wípé ìdíje WTT Contender Series òun wáyé pápá ṣeré testing balógun ìyẹn ní Mọ́ládé Ọkọ́yà Thomas Hall nílùú Èkó tó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọ léńjeléńjẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Elizabeth Emelike Marvelous Joseph Joshua Samson Umar Ayọ̀ọ́lá gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kópa nínú ìdíje náà ẹ wo wọ́n ṣe dáadáa tó dẹ̀ yẹ pé àwọn olólùfẹ́ tó ń lọ wo ìfigagbága náà ní Mọ́ládé Ọkọ́yà Indoor Sports Hall gbogbo wọn pátá òun náà ni wọ́n ń pàtẹ́wọ́ náà ṣe ṣàmúṣángùdù àwọn ọmọ yìí ṣépa láwọn ọmọ tán mọ ṣọ́kẹ́ gbá ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà orúkọ WTT Contender Series yìí gbogbo àwọn eléré ìdárayá lọ́lọ́kan òjọ̀kan tán ṣojú orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ léńjeléńje tí wọ́n ṣẹ̀ ń bẹ̀rẹ̀ fún ìgbà àkọ́kọ́ àwọn tí mo kakọ̀ wọn síwájú wọ́n ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní ìfigagbága ní ọjọ́ àkọ́kọ́ ìdíje WTT Contender Series nílùú Èkó ẹwẹ́ ẹ jẹ́ wọn lọ sínú kọ Digital Egress orílẹ̀-èdè Nàìjíríà. Orí ikọ̀ Digital Egress orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti mọ bí ìfigagbága wọn bí ó ti ṣe lọ ìyẹn ìdíje fẹ́ àgbáyé eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ ìyẹn basketball tó dẹ̀ jẹ́ wípé àwọn ọjọ́ tí ìfigagbága wọn máa wáyé wọ́n ti fi léde ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2026 ni ìfigagbága wọn ó bẹ̀rẹ̀ níbi tó ti kọ́ kojú orílẹ̀-èdè South Korea lóbìnrin tó dẹ̀ pẹ́ ìgbà tí wọ́n bá South Korea wọ́n bá bá wọn pàdé gan ikọ̀ Digital Egress 24 hours ìgbà lẹ́yìn ìgbà yẹn ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án wọ́n kojú orílẹ̀-èdè Hungary ẹ̀yìn àwọn obìnrin lẹ́yìn ìgbà yẹn ìgbàgbọ́dọ̀ àwọn tó gbẹ̀yìn nísọ̀rí ọ̀hún ọjọ́ keje oṣù kẹsàn-án ló máa wáyé níbi tán ti máa kojú orílẹ̀-èdè France kó tó wà di wípé wọ́n mọ̀ bóyá wọ́n yànjú yẹn sí ìpele tó kàn bí time table ikọ̀ Digital Egress orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí ni ẹ̀yìn tí wẹ́ẹ̀ bò wá lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa ìyẹn Splash FM 1055 Ìbàdàn ẹ wò wá ketekete lápàdé ẹ̀yin ọmọ Gọ́nà àgbẹ̀ ẹ fèrè ń bá yín ṣọwọ́ o ẹ fi bára yín ṣe rí ṣọwọ́ ìyẹn lákòókò yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ti bá yìí ìbẹ̀ gẹ̀ẹ́sì kó gangan ló ṣe rí lára yín kó ní ìdùnnú yẹn ìyẹn lára yín kò sẹ́yìn kankan o nobody cannot see on you o torí pé ẹ̀yin lẹ lákòókò yìí ẹ fèrè ń gbà yín lójú òpó kan ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa wípé àníṣe akira wa kú oríire èmi gan sì kìyìn kú oríire torí pé oríire ọ̀hún ó pọ̀ gan gidi gan ni ẹ fi sójú òpó kan ìbánidọ́rẹ̀ẹ́ lórí Facebook ẹ wo in mind gan tẹ ẹ bá lè kọ́ bẹ̀ pé lágbájá sọ̀rọ̀ kan báyìí sí ni bántà kan báyìí tó lórí sọ pé gọ́nà sí oríwo lè gbadé máa alùdàkú bá ń kù ẹ jù. Dúbẹ̀ ẹ bá ń tà yẹn tó tọrọ ayín dá tó wá mú yín máa rántí ọjọ́ òní tẹ́ ẹ gba líìgì tó wá dé wá rí pé ẹ̀gàn yẹn ó ti dògo ẹ jù ú lójú òpó kan ìbánidọ́rẹ̀ẹ́ Facebook.

0: 5.5 e-bad. Pe code cash. Eje npe mo. *347*1004*1#. Olorun lo le mi. Okay. Iroyin eleyi ko fi taratara dun mo ni. Ninu ori wipe elere idaraye omo orilede Nigeria koda postgraduate student ni Oluwa Bukola Pereira. Oh no, you want to yin bokpa lole de America lo ku bi ose melo ti o graduate ti o gba masters ye ni business administration bakan na ti o de tun se igbeyawo ojo kejo osu karun odun ta wa yi ohun na ni won yin bokpa arabirin na ni Arise Auto Center ni won yin bokpa Olubukola Pereira lere daraya ori odun omo orilede Nigeria ohun na ni gege bi awon ti won je ore talasumo re kan se chapojule papojuwe yen Don Simpson o ni eyan daada o ni arabirin na o na lo wa mo to po wa teni kan kan po won fi mo lero pe iku ohun lo wa kan fun lakoko kan fi yinbon ti won de se ku pa arabirin na olorun ba ko ro awon obi re loju o tu won ninu ori pe nkan dunu nkan eye re o npo lona ohun na isele labi lo sele si olorun ba o saanu eniye o da eje njera pa kin lo sinu idije commonwealth ori pe ajo to rin si ere idaraya lo lede Nigeria igbimo to rin si ere idaraya lapapo National Sports Commission na ti je odi mimo pipe o se se ko ja wipe ero npa awon mu atunse ba o awon sise atunse si lori wipe ilu uyo ohun na ni awon ti won fe kupa idije commonwealth o lede Nigeria ni won ti ma camp abi ni national trials ni ti waye iyen fun kaluku NSC ni awon ti n gba lero lati mu aye pada bayi o ja wipe ile okere ohun na ni won ti pada lo se na gba ni buba agbaradi ni won de se kini ni won de se national trial orisirisi eleyi ti won ba fe se lati je lati pada tun mu awon to ku ti won mu lo sinu idije commonwealth iyen lorilede lati lo sojo orilede Nigeria iyen ni Glasgow orilede Scotland okay eyan lo sinu royin to ni se pele ere idaraya ori 2026 Predations Cup ipele eleni merin le ni 60 round of 64 o ti bere o de je wipe iko egbe agbobolu Katsina United won ja danu ninu idije na goluwomi gba penalty ohun ni won fi ja Kwara United idije ohun wa lowo olorun yu awon na meji seyo kan ni won ti ya je Sunshine Stars under 19 tawon yen ni won fi pana iye mo won lara o je gba agbobolu yin ba awon na Liverpool United won jawe olubori Mahoudi Yamen FC lowo ami ayu meji si eyo kan be ti ta awon agbo oje to tun anfani lati wa Bayesa Queens na ojugba awon meji so Bender Insurance na ja Katsina United Junior won na Victor Isna Jigawa Golden Star Adama United goluwomi gba na fi eyan si pele to kan Academy Warriors won na Crusader FC o be Ikorodu City GAB Akanbi ẹwọ kan ibi lọwọ Ikorodu City mẹrin sodo Rivers United náà na G12 FC o èyí ń bà na El Shama Lechi United na Woody Yami Bẹ́ẹ̀sì Akwa United náà wọ́n rí yà ẹ̀ Kwara United àti Sporting Supreme méjì méjì ni ọjọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ fi goluwomi gba na fi yanjú ẹ̀ Rangers International náà na Godzilla Kwabi FC ìkan sodo ni kí gbogbo ẹ̀ bó ti ṣe lọ nìyẹn ìdíje fẹ̀yẹ àgbà ìfídíje fẹ̀yẹ ladúláwọ̀ àwọn ọ̀dọ́ tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún ìyẹn under 17 ó ń tẹ̀síwájú o tó dẹ̀ jẹ́ wípé ìsọ̀rí àkọ́kọ́ orílẹ̀-èdè Egypt wọ́n fìdí rẹ̀ mi ìyẹn ní ìfigagbága àwọn orílẹ̀ tó gbẹ̀yìn nísọ̀rí ìlú wípé orílẹ̀-èdè Morocco ni wọ́n jáde sí nípò àkọ́kọ́ ìyẹn ní ìsọ̀rí àkọ́kọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ethiopia tó fìyàjẹ orílẹ̀-èdè Tunisia pẹ̀lú àmì ayò kan sódò wọ́n ti já dànù nínú ìdíje náà wọ́n láǹfààní láti yanjọ sí ìpele ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final ìpele kẹta sí àṣekágbá ó ti ẹ̀jẹ̀ pé orílẹ̀-èdè Egypt wọ́n fìdí rẹ̀ nífìgàgbága àwọn eléyìí tó gbẹ̀yìn ayé wọn nípele kẹta sí àṣekágbá quarter final ó ṣe dáadáa ó dúró tán ìyẹn síbẹ̀ ẹwẹ́ orílẹ̀-èdè Ethiopia àǹfààní náà sì wà fáwọn náà láti yanjọ ìyẹn sí ìpele tó kàn ó dàjẹ́ pé àwọn mẹ́rin tí wọ́n bá wọ ìpele to kan wo se asikagba semi final ohun na ni won mo dija dua ni lati lo mu ticket lo ko panu je fe agbaye awon odo ori won wa iyen labe odun 17 anyway ole de Nigeria yi koto fun idije AFCON qualifiers o wa liye lana o iyen lilu Cairo lo le de Egypt iyen olunlu olunlu olule ise ajo CAF ohun na lo ti waye e ko le de Nigeria isori ti an buwalu Madagascar Guinea Bissau ati Tanzania kan lara won ko ho ohun na ni sori ti an buwalu iyen ni group L na fo le de Nigeria si fun pamoja 2027 o de je wi pe orile ede meji dini adota ohun na ni won pin iyen si awon isori na o le de Nigeria wa lara orilede ohun isori mejila ohun na ni won pin won si isori akoko orilede Morocco Gabon Niger Republic ati Lesotho isori keji group B orilede Egypt Angola Malawi South Sudan isori geta group C Africa Coast Ghana Somalia ati orilede Gambia isori keni group D South Africa orilede Guinea Eritrea ati Kenya isori karun group E DR Congo Nigeria Guinea Sierra Leone ati Zimbabwe na wa ni group E F isori kefa orilede Burkina Faso Benin Republic Mauritania at a car Central African Republic isori elekeje group G olede Cameroon Comoros Namibia ati Congo isori elekejo group H olede Tunisia Uganda Libya ati Botswana isori elekete olede Algeria Zambia Togo ati Burundi isori elekewa Senegal yen group J Senegal Ethiopia Mozambique ati Sudan isori elekekanla Mali Cape Verde Rwanda ati olede Liberia isori elekeji leyen isori group L isori to gbeni olede Nigeria, Madagascar, Guinea Bissau, ati Tanzania. Abdul Qadir Adirogba, kan wa ara ile kan.
1: Akoju wa to pa akoju ara ile, aki gbogbo awon olorufe ko Arsenal jake jadu agbara pe akoriire o. Asiko atoko na pe akoriire.
0: Oriire ni Olorun lo le.
1: Atale ana le ina ti di Arsenal bayi.
0: Bo
1: wa. Be ge yo boni ye ro ni.
0: Ko na boni ko ta tu won sori
1: e se na. Ba ba e mo ko yo ba ni be.
0: Godi galawa.
1: Be ni.
0: Godi galawa.
1: Ba ba ti boni ye ro yo. O di de na ko ri o te eyan lowo. O da ke eyan o sori ni ke mo binu.
0: A mo binu.
2: Eyan mo ro. Ologo le mo tele.
0: Be ni.
2: Eyo ki tele loser.
0: Ologo la mo tele. Ologo lo si mo binu. Ologo awe ti so lo fo ti wa.
1: Be ni.
0: Yo da. E ba ma ti omo lara.
1: Te ba ri pe mi ge ri pe mo kun rere mo kun rere ni.
0: E wo eyin ti
1: I'm going to go to the house.
0: Pati ti o sele lati oni di osu to nbo
1: lati
0: o ti sa o fi pa
1: 20 years ko siru pati ti o sele
0: to
1: ti
0: ma
1: sele
0: yen su
1: e ti
2: Arsenal to wa gba
0: champion to wa gba champion
2: odun dun ni
0: Chelsea ni won kun malu tan ri malu pa Arsenal kun malu won ma pa ipa tomo lara kan wa
2: a koju ara le a koju wa to ku up gunners
0: follow I'm going to go to Nigeria.
2: To ba pon wa pelu vinigiza o Tanzania nkankan iko super igun no se abi se super igun won
0: be
2: so ke se pe boya pe awon iko ti won le koju awon ni igbaradi lo se koko ati wi pe ifokan si tori tin si bayi a ri pe isimi wa fun won o ku lo fun idije ife yagbaye so AFCON eleyi bayi ni sin o ye ko le je wuri fun o lati gba lati le tu bere dadas ni sise iyen fun awon iko super igun ati oluko ni Eriche
1: se te la podo temi emi ni pe ko si pe boye be shock wa tori iko super igwa wa gan la koku tori lati mo je pe isori ta wa gan ta fi lo tun de je fe agbaye ge iru awon iko bayi na ja ole de wa Nigeria ti o ye ka bi ti gbo sugba ri pe gbo akoko yen na awon na ko si fokan si ninu ko super igu won ni fokan si ni tori pe awon gbogbo Tanzania Guinea Bissau yen ko ye kan se o ye kan se kan ti fun wa pa ti qualify ṣùgbọ́n tó rí pé àìláfọkàn sí à ń ṣe yọbọyọbọ bí ẹyọ ìrùn kan olóko bá ikọ̀ super eagle ṣùgbọ́n lọ́wọ́ iná báyìí tó ti jẹ́ pé wọ́n ti wá padà kó àwọn ikọ̀ yìí ti ikọ̀ ìgbà super eagle yóò bá ní àtòkè ìlẹ́lẹ́jú ẹlẹ́kùn jíjì ti mú ẹkún ẹ̀sùn báyìí káwọn náà tètè lọ rèé bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní ṣíṣe báyìí gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti sọ pé wọn kúkú lọ sínú ìdíje ìfẹ̀yà àgbáyé bẹ́ẹ̀ àǹfààní ló tún jẹ́ fún wọn ilé náà ti mọ wò ó ti wọn so káwọn náà lọ rèé jáwé sóbì orílẹ̀-èdè tanzania orílẹ̀-èdè guinea bissau yìí kán tètè yan kán tètè ṣe bóyá ṣe ṣojú fún wọn so kófímọ̀ jẹ́ yìí pé ìdú ìdíje ìfẹ̀yà ilẹ̀ adúláwọ̀ ilé ìdàgbà gbà náà àfìlẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n tí wọ́n bá tún fi ojú kékeré wò wọ́n sẹ́ni gbogbo àwọn ọkọ̀ tó wà ní adúláwọ̀ kò sílẹ̀ kò sí ikọ̀ kékeré mọ́ ẹ̀mẹ́jẹ̀ àtàrà kò sí ikọ̀ kékeré mọ́ kódà ikọ̀ namibia nígbà tó yẹ pé tí àwọn ikọ̀ bíi egypt àbí senegal bá mu bíi mẹ́fà méje márùn-ún náà mọ́ fún ikọ̀ namibia ogun ti jí onkaluku ti jí kò ṣeré mọ́ ní 24th century ilé ìta wáyé onkaluku ti jí pé àwọn náà fẹ́ ṣe dáadáa nínú ìdíje àjọ caf àti nínú ìdíje ìfẹ́ àgbáyé so super eagle onkaluku dira káwọn náà kan jí gìrì kán mọ̀ fi ojú ọ̀dà rate àwọn ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù mẹ́ bóyá fojú ọ̀dà rate wọn òun ló ń ṣe àkóbá fún wa torí èmi ò rí gbogbo àwọn ikọ̀ tó yẹ kó jẹ́ threat rárá.

0: Flash FM 105.5.
1: Padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ló fún Bala Igbe fẹ́lẹ̀ nínú Ìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wò wá ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash 105.5 Ìbàdàn. Tẹ́ ẹ bá ti tẹ̀síkẹ́ tẹ́lẹ̀ mọ̀ bí kan ṣe lọ lulẹ̀ agbára láàárọ̀ ti tòní. Ẹ dẹ̀ lè fèròǹgbà yín ṣọwọ́ ikọ̀ ìgbà bọ́ọ̀lù Arsenal lẹ́yìn ìgbà tí Bournemouth tán ta omi pẹ̀lú Manchester City àti Pep Guardiola. Ikọ̀ ìgbà bọ́ọ̀lù Arsenal mọ̀ di ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì, wọ́n di Pride of London. Bẹ́ẹ̀ sì rèé, ẹ fèròǹgbà yín ṣọwọ́ lápá rẹ̀. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ìṣojú òpólẹ̀ kí n gbé pè kan àbí méjì látọ̀dọ̀ ikọ̀ ìwé àwọn ọmọ ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù Arsenal. Bó gan ló tiẹ̀ ṣe rí lára, ibò jíjà olúborí ṣe rí lára. 070-6949-3000 070-6949-3000. Wọ́n bá sì fẹ́ Arsenal náà yọ̀ náà, o lè pè wọlé. Ọlọ́run gbọ́, ó fi wọ́n ṣe yẹ̀yẹ́ gan. Àmọ́ at the end of the day, wọ́n padà jáwé olúborí ni. 070-1447-5770. Hello, ojúmọ́ o. Hello.
2: Hello,
1: ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀.
1: Ṣọmọ Arsenal ni yín ni?
2: Ọmọ
1: Gunners ni yín. Orúkọ yín àti ibi tẹ̀tí ẹ̀ tí kọ́kọ́ ń pè mí ná.
2: Àkínlẹ̀ sọ̀rọ̀ látàwọn orí Yoyo.
1: Ah, bó o ní ìfẹ́ ẹ̀yẹ gbígbà ẹ̀ bó o ló ṣe rí lára yín láàárọ̀ tún ní
2: ọ̀dà kí. North London forever.
1: North London forever. Whatever the weather. Ebú wo lẹ nìkankan tiẹ̀ ti bú yín tó dùn yín ju tẹ̀ fìrò pé Arsenal bá gba league n ti ń ṣe fún yín.
2: Orí
1: orí yín ti wọ́n padà sáìsì Adébẹ̀, orí yín gbadé kan wo orí yín wò. Kò ní bàjẹ́ fún yín, ẹ kú oríire. Ẹ ṣeun gan ni. Hello, ẹ káàárọ̀, ẹ jẹ́ ń gbélé wo.
3: Hello, ẹ káàárọ̀.
1: Hello, ẹ káàárọ̀. Yes, sir. Shakonas lẹ́yìn ni.
3: Ìyẹn ni ọlọ́tẹ̀lé mi ó, ní ìgbésẹ̀ láti o.
1: Ẹni sùúrù ikọ̀ ìwé agbábọ́ọ̀lù wo lẹ̀ ń tẹ̀lé ná?
3: Blue náà ni.
1: Ẹ̀yin ọmọ ìyá aláró kan ṣààyè o.
3: Ṣùgbọ́n àgbà náà ni òṣùgbọ́n kò dùn mọ́ wa o.
1: Clayton, you are not happy for them kẹ̀, kò dùn mọ́ yín kẹ̀. Ẹ jẹ́ bó re yọ̀ kí retí yín náà lè dé.
3: Àwa ti ní ẹlọ́wọ́ ìṣẹ̀lẹ̀.
1: Ó dà ṣe ìgbà ṣe wá gbà pé Arsenal ni Pride of London báyìí, ipa ẹ̀yìn kan mọ́.
3: Láíláí.
1: Ẹ mọ̀ tún ṣáájú ni bọ́ọ̀sì bọ́ọ̀ níyẹn mi kú bọ̀rọ̀ kẹ.
3: Wọn ò lè léyìn ò bá, wọn ò lè le bá.
1: Àwọn ò lè le bá kẹ̀, kí lẹ mí ní ẹ mọ̀ jẹ́ ọmọ yín gbòòrò, kò ní bàjẹ́.
3: Lẹ́yìn ìyá àlọ́dọ́dẹ̀ wọn ní ọ̀rìfàtì, èyí ti bọ́ lọ́wọ́ mọ́ lọ́wọ́, àlọ́dọ́dẹ̀ wọn ní ọ̀rìfàtì.
1: Kí ló dé ẹ fọ̀tẹ̀ ilẹ̀ náà?
3: Ẹ
1: bọ́ sọ̀tẹ̀ ìdánu. Èmi kan ti sọ̀rọ̀ ẹ̀ ń dasọ Charles Arsenal mo wọ̀ láàárọ̀, ẹ bọ́ sọ ọ̀tẹ̀ dànù.
3: Ẹ ti ọ̀tẹ̀ wọn kú ni. Ẹ ti ọ̀tẹ̀ Arsenal kú ni.
1: Ó dà bàbá mi kò ní bàjẹ́ ṣeun gan ni. Ẹyin tèmi, apò ojúmọ, ẹ wọ́n ti gbé pè kan, apò ojúmọ, aláfidà, aláfidà.
4: Ó lágbára.
1: Mo ṣiṣẹ́ pé lánàá mi tẹ̀ ni pé Arsenal mọ̀ lọ ọ̀nà Musa ìfigagbága Bournemouth àti Man City. Àsán mo tán ṣe bó ṣe yọjú lójú
5: wíńdò. Ẹgbẹ́ mi náà ti sọ pé ó ṣeṣe kí wọ́n ta omi tó tábà wí kó Bournemouth. Àwọn ọmọ pàdánù ìfigagbága. Ó ti jẹ́ 17
1: games. Ìkìmọ̀ dàgbọ̀ ẹ̀. Ó yẹ káwọn Arsenal rà fẹ́ fún
4: ẹ. Láti wo àti máa ṣe bọ̀ ikọ̀ Bournemouth yẹn náà, last 5 games yẹn kò pàdánù kankan.
5: 16 games bẹ́ẹ̀.
4: Tí ò tí wọ́n rí nà. Tí wọ́n rí nà. Ní ìtọ́jú ìgbó tó wá jẹ́ pé ilé rẹ̀ ló tún wà.
1: Kódà Arsenal ò rí Bournemouth náà sáré.
5: Ó ná Arsenal mọ̀
1: lẹ́nu. Arsenal ìgbà tó ná Arsenal láwọ̀ pé ìyá yìí Bournemouth ó sì ń kó òní ṣẹlẹ̀ báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0706949-3000 tàbí 0701447570. Ẹ jẹ́ ń gbé jẹ́ ń pè kàn sí kó tó di pé a mọ̀ lọ. Ok, mo gbọ́.
4: So lápò náà.
5: Pé ikọ̀ Bournemouth bó ṣe na ikọ̀ Arsenal mọ̀lẹ́ gan, àwọn èèyàn ti rò pé ewu Arsenal tó fẹ́ gba league, o tún gbà kíkọ Bournemouth wà náà mọ́lẹ̀.
1: Ìgbà yẹn mo ti rò pé Arsenal ò lè gba league.
4: Àṣé òun náà ni ó padà wá ṣiṣẹ́ yẹn fún ikọ̀ Arsenal ní àṣetán ìyẹn fún pẹ́gbà lọ Arsenal. So èmi kàn rí pé ikọ̀ ẹgbà lọ Arsenal náà rìn tabá lásìkò ẹ̀dá tó láyé àsìkò ẹ̀dí tónù. Gbogbo ètò lọ ní sáà tó kọjá àbí sáà méjì mẹ́ta mẹ́rin Arsenal gbà time ọlọ́run tí kàdára pé wọ́n gbà ni. Ìtọ́lọ́run bá kádàrà mẹ́dà kò lè fún ẹ̀ dárú.
1: O
4: ni ọ̀rọ̀ ìkọ̀ ìgbà ọlọ́run ti kádàrà pé àwọn náà ni 2026 ọdún ọ̀tá wa.
1: Ok, ní ẹjẹ́ lọ sí eré ìdárayá tennis torí pé díje Wimbledon lẹ́yìn Roland Garros tó máa wáyé tá a ti mọ̀ pé Alcaraz ò ní kópa. Ìròyìn tún ti jẹ jáde o wípé French Open kò ní kópa ń bẹ̀. Ìdíje Wimbledon All England Club Carlos Alcaraz kò ní kópa ńbẹ̀ yẹn ní ilẹ̀ Gẹ̀ẹ́sì torí wípé ìfarapa rẹ̀ ó ṣe ń tẹ̀síwájú yóò sì gbà di àkókò náà. Ìgbà tẹ́ ẹ̀ bá mọ̀ rí US Open ni Flushing Meadows. Oh no, let's see. No, ready there bola for just okay. Emma Raducanu o fi dire mi no fi gbagbaga re akoko lati bi ojo mi lo kan. Eleyi ti o ti pada yen si lati inu osu keta to ti kopa ninu India Worlds to ti jadanu. Strasbourg Open to ti nkopa ori ya ilana mi mefa si mefa meji si mefa. Oh no, ni ojugba re iyen Diana Parry Diane Perry ohun na ni o fi na ewe ninu ere daraya ball alafowoju sajo basketball ninu DJ NBA New York Knicks won mo se dada gbo weyin wa lati wa fi aje Cleveland Cavaliers 105 points 104 points ni agbon Eastern Conference yen asekagba ti won best of 7 series ta won de fi jawe olu bori tan fi di Cleveland Cavaliers ti won fi di won iyen ni orun mu Paycom Center na ni fi gboga won to kan iyen ni Oklahoma ti Best of 7 okay Best of 7 series o shin tesi waju fun Oklahoma City Thunder ati San Antonio Spurs won Antonio San Antonio Spurs lo nle waju ami ayo kan sodun lagbon Eastern Conference omi ayo kokan ohun na ni won jo tan ja se yi ko to ka se ko to di pe amo lo iyen ni aro ti toni asekagba idije UEFA Europa League ale oni lo ma wa inde diago mejo so de je wi pe
5: Aston Villa
1: ati iko egbe agbabolu Freiburg Ikmat
5: Sheri
1: Yeri
5: Yeri emi ri ko iko o sese ki iko Aston Villa kan ja wi olubori tori pe ta ba wo lowo bayi gana ko si nkan kan to fe je idiwo fun won ati manager olubori si de iko alatako won kerere na tori pe ko easy fun iko lati wo fire asekagba ti bayi pe dada to tin se bo ni ṣugbọn emi o iko Aston Villa
1: king of europa na ololuko ni
4: lapodo temi iko Freiburg jade pe iko yi na awon na won yese tabi ilegbe wa si asekagba na ni ṣugbọn ta ba wo iko ni ta ba wo bo se se si lorilede Germany a ri pe orilede iko igba pelu yi na ohun o kere ta ba si wo dada iko igba lo Aston Villa ri oluko ni won emi le so pe boya tori iriri toni ninu dj to ro ti lanfa lati gba ri dada o ti mo won lara ṣugbọn iko Freiburg awon je fresh ni won tutun won fe wa si asekagba so emi ri pe fi ka ba ga yan o le ronu fun iko Aston Villa koda ti Aston Villa o ba so ra gan ti iko Freiburg ba taju emi awon ko gbagbe yen ni o
1: o se se ko lo ko fe bu won lowo
4: ti won niyan o bo fun won niyan o
1: ti won ba lo dira
4: yoku do lo ti bo
1: iko egba bọọlu Southampton na ni won ti ja won kuro ni playoff ati gbagbe ga wa sinu league lege si tori po kan lara won osise won won lo worijo won wa key point ti o ye kan wa lo naito lojo kejo osu karun na ni won fi esun won kan won bi pe on lo training boro yen Middlesbrough okan lara won osise officials won o lo se video yen nibe to de pon gbejo won lo siwaju ajo to n gbo ye to ri si fiya tin atikore ni jan league lege si ta si ti ja iko Southampton dan le to tumo si pe ko da won sun yo 4 points ile sa to n bo by minus 4 points
6: Oruko Adejumo Tani.
1: Latibo.
6: Lati Abafe.
1: Okay. Onasun le ti je 25,000 lodo cash la ro. Awon customer ke wo pe yin lati bere candidates yin e seun gbe ni 25k. Ohun na le je koni baje. O da wu ni ka je ran pole nu ofona fun yen stubborn ni. Koni jiba lori eto ja won si la ro tun. Temilade aloko ti wan kale. Temilade so ma Arsenal ni e.
7: Arsenal bo.
1: Arsenal gba league lana.
7: Bo mo emi o ti e ni. Emi o ni club nu.
1: Ki lo de iya loko.
7: Club ti ma ti n se daada.
1: O le yin tele wa se wa te. Wa Arsenal ke se so bi eni pe e go forbid
5: ni Arsenal ni ke tele ba yan.
7: Mo ti gbo. Kan le le mi Liabi. Ki fi Liverpool le.
1: A Liverpool never okay lo n tele di.
7: Kan le le mi le.
1: Ni star loko.
7: Kan le le mi le o seun o.
1: Ti ba ti dide fun ya ilubirin le to. Ti opo sukan laaro ti toni to jomo emotional damage. O na la fe gbe yewo taro toni lori ilu ni ba dide fuya bayi iya lo de oke ibadan o na ma fine lo te si gbadun e bi ebo se gbadun ti ta baba wa gbadun eko gbona ati agbayin mo tin ga lo tori mi o fo e ma kana mi ni gboku yin not london forever
8: onkile omile onkile omile
9: splash 105.5 fm the integrity station.

0: Bẹ́ẹ̀ni o. Gẹ́gẹ́ bọ́lọ́rin wa ṣe ń wí pé tí obìnrin tó bá ti pè pààyàn délé ayọ̀ àjẹpọ́ nítòhún kọ́ ó ti ṣoríire náà nù. Mo kí í kàbọ̀ sórí ètò ìlúbìnrin lónìí ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ṣàlàáfíà la bá yín. Ọdẹ odùn bí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti wà níbi ọjà tẹ́ ń lọ káàkiri yálágbájá wọ́n fẹ́ ra tọ̀hún wọ́n fẹ́ ra tàmìdò wọ́n fẹ́ ra ti bí wọ́n fẹ́ ra ti tọ̀hún mo ń ṣe ládùúrà wípé ajé òbú gbájẹ́ o láṣẹ ìlédùmarè. Gbogbo àwa tá a wà lẹ́nu iṣẹ́ náà tá a mú bírò lọ́wọ́ a ọkọ ọba ò ní ṣá wa lẹ́sẹ̀ o a ní ṣiṣẹ́ ṣe láṣẹ ìlédùmarè. Gbogbo àwa obìnrin tá a ń làkàkà láti jẹ́ káwọn ọmọ wa ó jẹ́ èèyàn láyé ìlédùmarè ńkọ́ kò ní fi wá sílẹ̀ o. Bákan náà gbogbo àwa obìnrin tá a dipò eléyìí tá a ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mú tẹ́ ẹ̀ sì já wa kulẹ̀ ẹ wo òṣùbà yín rèé mo gbé fún yín. Ẹ kàbọ̀ sórí ètò ìlúbìnrin gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe. Náà ni wípé àwọn ohun tó bá ṣe pàtàkì sí àwa obìnrin òun náà la máa ń gbé yẹ̀wò lórí ètò yìí. Ṣé nípa iṣẹ́ wa ni nípa ìlera wa ni nípa ipò tá a dìmú ni gbogbo ẹ̀ pátá a lè ṣe ká má sọ̀rọ̀ lórí rẹ̀ lórí ètò ìlúbìnrin. Ṣùgbọ́n lónìí ohun kan eléyìí tí mo fẹ́ kí àmì àti yín ká jọ gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ kan tó ń jà ràìn nílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó sì jẹ́ wípé lórí ẹ̀rọ ayélujára ni gbogbo gbàgbọ́sì yìí ló ti ń wá. Ṣùgbọ́n àtẹ̀yìnlá àtẹ̀yìnbọ̀ ó dàbí ẹni wípé àwa obìnrin náà la wá wà níbi tó jẹ́ wípé wọ́n ń sọ òkú ọ̀rọ̀ lùjù. Kí sì ló fà á? Ohun tó fà á kò jìnnà gbogbo ẹ̀ náà lágbèyẹ̀wò lónìí lórí ètò ìlúbìnrin. Tó bá dàbí ẹni wípé ìfẹ́ ó ti ń ṣá láàrin lọ́kọláya kí ni àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ ká gbé. Nígbà tó bá ti ń di wípé ọkọ ẹni ó ń dìgbọ́n kú nínú ilé fún bí oṣù kan fún bí oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn-ún oṣù mẹ́fà. Ṣá lè sọ wípé irú ìgbéyàwó yìí ó sì ń jẹ́ ìgbéyàwó mọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ ohun tá à ń pè ní ìpilẹ̀ṣẹ̀ ìgbéyàwó. Nígbà tí ó bá ti wá di wípé ọkọ ẹni ó mẹ́sẹ̀ léta ó mẹ́sẹ̀ léde gbogbo ẹ̀ ńkọ́ ó wá hàn sí wa kedere báyìí. Ó wá ti fẹ́ máa fa ìpòrúru ọkàn ó ti fẹ́ máa fa ohun tí ò yẹ kí ó máa jáde látara èèyàn. Kí ni irú ìgbésẹ̀ tó yẹ kóbìnrin ó gbé nírú àsìkò yìí? Ǹjẹ́ obìnrin ti ẹ̀ lẹ́tọ̀ọ́ láti gbẹ́rù ìgbésẹ̀ wípé ẹ ṣèbọ́kọ mi ti jáde jẹ́ kẹ́mi náà jáde èmi bá a ṣe bí lágbájá la bí tàmẹ̀dò. Àtẹ̀mí àti yín náà lájọ bójú wò lónìí lórí ètò ìlúbìnrin. Nígbà tóbìnrin bá ti ẹ̀ ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin ń sọ pẹ̀lú ìgbéraga pẹ̀lú ohun tó rinlẹ̀ wípé àwọn ní ẹ̀tọ́ láti ṣe aborílùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri lẹ́yìn tó sì ti jẹ́ wípé ìyàwó ń kọ́ ìyàwó ti wà ńlé gbogbo eléyìí náà lágbèyẹ̀wò lórí ètò ìlúbìnrin lónìí. Ṣùgbọ́n kó tó di wípé màá lọ sínú eléyìí ó jẹ́ ohun tí ó ń dunni lọ́kàn kó tó di wípé a jọ sọ̀rọ̀ nípa ohun tí a bá wá sórí ètò ìlúbìnrin lónìí. Mo fẹ́ gba bí ìṣẹ́jú mélòó lórí ètò lónìí yìí torí wípé gẹ́gẹ́ bí abiyamọ gbogbo wa náà la mọ ohun tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìlú ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Yàtọ̀ sí wípé ìjọba ìbílẹ̀ yìí jẹ́ ìjọba ìbílẹ̀ tèmi náà ti dàgbà tí mo ti lọ sí ilé ẹ̀kọ́ ó jẹ́ tó sì jẹ́ ibi tí mo gbé ibi tí mo ti ẹ̀lẹ́sọ pé ìjọba ìbílẹ̀ yìí òun ni bàbá mi kọ́lé sí ibẹ̀ la dàgbà sí ta gbogbo wa ta ṣe kékeré ta ti lọ sílé ẹ̀kọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí abiyamọ mo ń fi àsìkò yìí mo kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tá a gbé iṣẹ́ ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a gbélé lọ́wọ́. A mọ̀ wípé ẹ̀ ń gbìyànjú ní ìkápá àtìyín ẹ̀ ń gbìyànjú o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àmọ̀tẹ́kùn ni iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà mo kàn sára sí yín torí mo ní àǹfààní láti máa gbọ́ láti máa ka oríṣiríṣi nǹkan eléyìí tó ń wáyé àtàwọn ìgbésẹ̀ eléyìí tẹ̀ ti gbé kò ní suyín bẹ́ẹ̀ sì ni kò ní rẹ̀yìn lágbára ọlọ́run bákan náà wọ́n ní wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ó ti dé báyìí o ó ti kúrò ní ó ń bọ̀ mọ́ lásìkò yìí ó ti dé báyìí ó sì ti kan gbogbo wa pátápátá ojúṣe wa ni gẹ́gẹ́ bí abiyamọ àti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti ọjọ́ ẹtì friday saturday sunday monday tuesday wednesday òní yìí ló di ọjọ́ kẹfà tí àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n ti ń sùn nínú igbó ǹjẹ́ wọ́n ti ẹ̀ lé lójú oorun bí àwọn ọmọ ọdún méjì mo jí lóru àná èmi náà wú àwọn ọmọ tèmi níbi tí wọ́n sùn sí ṣùgbọ́n gbà tí mo padà sínú yàrá mi ò lè sùn mọ́ torí mo wò wípé àwọn ọmọ yìí bí ọjọ́ orí kan náà jọ ni àwọn ọmọ tó wà nínú igbó kìjikìji yìí bó o nírú àwọn ọmọ yìí bó o ni wọ́n ṣe wà nírú ipò báyìí tí gbogbo wa tá a sì ní wípé a fẹ́ fi ọwọ́ lé èjìká báyìí a fẹ́ sùn irú oorun wo là ń sùn àsìkò ti tó fún gbogbo àwa abiyamọ láti dìde láti jí gìrì gbogbo ìgbésẹ̀ tá a bá mọ̀ láti gbé ọlọ́run tá a bá mọ̀ láti pè àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò wípé ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nǹkan kan rárá ìṣọ̀kan òun la nílò gbogbo wa ní láti fọwọ́sowọ́pọ̀ láti rí wípé ààbò tó péye ó wà lórí àwọn ọmọ wa ààbò wà lórí àyíká wa tá a bá ti rí ẹnìkan tó ń rìn gbèrègbère ládùúgbò tí ò yé wa ẹ jẹ́ kí gbogbo wa máa wà ní ojúlá lákànfin sọ́rí àtàwá tá a wà ní gbèríko àtàwá tá a wà láàrin ìlú ètò ààbò ojúṣe gbogbo wa ni mo bá àwọn mọ̀lẹ́bí olùkọ́ tí wọ́n ṣekú pa yìí àwọn gbogbo àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù yìí mo bá wọn kẹ́dùn ṣùgbọ́n ẹ jẹ́ ká wo olùkọ́ tí wọ́n pa nínú igbó yìí lásìkò tí wọ́n jí wọn kó tán bàbá yìí níyàwó bàbá yìí ní àwọn ọmọ kí ni yóò ṣẹlẹ̀ sí ìyàwó bàbá yìí kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn ọmọ kéékèèké yìí kí ni ẹ̀ṣẹ́ wọn ẹ̀ṣẹ́ wọn ni wípé a bí wọn sórílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ yìí ni wọ́n ń jìyà ojúṣe kan tó yẹ kí àwọn kan ó ṣe tí wọn ò ṣe àwọn ọmọ yìí ló ń jìyà ẹ̀ṣẹ̀ tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ó tiẹ̀ débì kan gbà tí mo bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi nǹkan tó lè rọ̀ mọ́ irú ìṣẹ̀lẹ̀ yìí mo wá wò pé ṣebí wọ́n ní wípé ẹyin ju olódùmọ̀rẹ̀ ni àwọn ọmọ yìí ni ṣó yẹ kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ sí wọn ẹ̀mí kan tó wá sọ fún mi pé má dẹ́ṣẹ̀ sí ọlọ́run má sọ ọ̀rọ̀ jáde bó ṣe ń dùn ọ́ tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ ẹ jẹ́ kí gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀ ká wà ní ìṣọ̀kan lásìkò yìí ká sì ké pe ọlọ́run bá a bá ṣe mọ̀ ọ́n pé bóyá níyàn la fẹ́ dà ní bóyá wọ tó ń bọ ifá tàbí kinní kan tàbí kinní bóyá wà tá à ń pe jésù ni ó yá àsìkò ti tó ká fi ohun wa ṣọ̀kan gẹ́gẹ́ bí abiyamọ àwọn ọmọ yìí wọ́n ní láti rí ìtúsílẹ̀ gbà láì farapa lẹ́yìn ìtúsílẹ̀ ńkọ́ ìpòrúru ọkàn tí àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n ti là kọjá abẹ́rò pé kò lè nípa lórí wọn ni yóò nípa lórí wọn bákan náà láti tún fi àsìkò yìí ké sí àwọn ìjọba wa ẹ dákun àsìkò òṣèlú kọ́ leléyìí kò ń ṣe gbogbo nǹkan ló yẹ ká máa fi ṣe òṣèlú ẹ dákun gbogbo wa pátá la bímọ gbogbo wa pátá làwọn ọmọ wa wà níbi tí ààbò tó péye wà lórí wọn bí àwọn àdúgbò yìí ahoro ìsẹ̀lẹ̀ ni ahoro dàda ahoro òkò ahoro gbogbo ẹ̀ yàwọ̀ ta gbogbo àwọn àdúgbò yìí tó wọnú tó wọnú tó wọnú bí wọ́n ṣe wọnú tó nígbà tí àsìkò ìdìbò bá dé gbogbo àwọn inú igbó yìí là ń ṣe ìpolongo ètò ìbò wa lọ ẹ mọ̀jà parọ́ tanra wa gbogbo àwọn àdúgbò yìí pátá là ń ṣe ìpolongo ètò ìbò lọ pé ó yá o ẹ dìbò fún wa o ẹ ṣe gbá o ẹ ṣàwo o kí ló wá dé tó jẹ pé nígbà tó bá di àsìkò ètò ààbò láwa mọ rí wípé àwọn àdúgbò kan wọnú àwọn àdúgbò kan ò ṣe lọ àwọn àdúgbò kan ò ṣe wọ ẹ dákun ẹ má jẹ kí a fi ẹmí àwọn ọjọ ọla wa ẹ má jẹ kí a fi ẹmí àwọn ọmọ yìí tàfàlà ẹ má jẹ kí a fi ẹmí wọn ṣe òṣèlú bíi ti wù mọ mo rawọ ẹbẹ sí gbogbo àwọn tí ọrọ yìí kàn pátápátá lati ijoba oke de ijoba ipinle de ijoba ibile ward ni gbogbo awa ta gbe ise ile lowo olorun afun yin se o gbogbo awa bi amo pata e dakun asiko ti to fun wa lati wa ni isokan ki se asiko ta mo so pe elesin kan ni mi elesin gba ni mi elesin awo ni mi rara awon ile eko yi ni opolopo wa lo ni opolopo wa lo ta fi di ohun ta di loni ta fi je eyan loni emi ile eko christiani ni mo lo baptist primary school lo ori ire local government lo wa imam ni baba mi lasiko na ko si wipe boya kini kankan ibe ni gbogbo wa e je ka fowo sowopo lati ri wipe a fi ohun wa sokan olorun a gba fun wa o awon omo yi won gbodo ri idande lagbara lowo olorun lagbara lai se wipe nkankan se won atawon oluko won omo odun meji a kilode kilode ati e ni iberu olorun mo ko si ipaya kankan mo kolukaluku se ojuse re gege bi ati se gbele lowo olorun a kun awon eleto abo wa olorun a kun won lowo yo si se lagbara lowo olorun e je ka sare de ojude oja lohun na nigba ta ba pada de eto ilubirin yo mo tesiwaju e ko kale
1: Flash FM 105.5.
2: For this Niger, everybody go chop. Whether you be man,

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: kaabo pada eto ilubirin na lo nlo lowo ni ikani omoluabi splash 105.5 fm e ma binu ohun to wa nta lowo lowo yi o gba ki kini ki npe ibanuje oni de ba wa King Sunny Ade oni wipe oro ko pelu iyawo oju oluwa bayi ohun na lo to idi si re to fi je wipe gbogbo to n ba n waye laarin oko ati iyawo eye keyin rora se papa julo teyin o ba dajo ṣugbọn lode ta wa yi awon online in law awon social media in law awon ana ta ni lori ero ayelujara awon ko won ki n ba wa mu ni keke o awon kan awon olugbeja ori ero ayelujara awon kan awon rusida ori ero ayelujara ni won gba teyan ba ti je ki oro re ko lu photo sori ero ayelujara bayi mo wipe o ti di ti gbogbo aye ṣugbọn nje te wa mo wipe bo se tin di gbogbo taye yi ta nri ta won kan gbe nibi ta won kan gbe lohun o ni nkankan eleyi to ma nse fun wa ohun kan na to si ma nse fun wa ni wipe o nje ka ma mo ibi ta wa ipo ta wa ipo ta wujo wa wa eleyi to loyinbo npe ni reality of our time eyun ni wipe ko si nkan ta fe dowo bo ko si nta fe do ta ta fe ri pe ikokon ni mo idi si re to fi je wipe opolopo wa so pe ejo se iwo omoluabi ti wa sonu lawujo wa ni o ti sonu e ma ja tanra wa awon eyan kan wa wo wipe abomination leleyi ewo leleyi agbodo gbo agbodo ri wa awon kan ma so fun yin wipe aye ti yi pada o se ri nteyin pe ni abomination o ti wa di kini o ti di norms awon ede ton lo ni o ti di norms ko jo wa lojumo ti igba kan ti pasuma to korin ko ni o le laya meji ko si n to buru tobirin ba loko meji o di kini kan tobirin ba loko meji ilega ni ṣugbọn ṣe mọ wipe bi pasuma ṣe korin o nipo o le laya meji ni ko nipo o le ni side cheek o ṣe mọ wipe beyan ba laya meji inu ile o ti wa official iyale ti mo poko mi niyawo keji yàkọ ìyàwó ti mọ̀ wípé mo báyàn ń lé kí n tó dé eléyìí ńkọ́ ó ti di àjọmọ̀ láàrin ara ẹni bẹ́ẹ̀ sì ni àwọn ọkọ tí wọ́n bá níyàwó méjì wọ́n ti mọ̀ bí wọ́n ṣe ṣe déédéé láàrin wọn ẹlòmíì ọ̀sẹ̀ kan ní mọ́ pin oorun sùn bó bá lọ ọ̀dọ̀ ìyàwó há lónìí tó lọ bí lónìí kò ní fi oorun kò ní fi dun èèyàn kankan ṣùgbọ́n nígbà tó bá wá jẹ́ wípé ìwọ àti ìyàwó ẹ̀ nìkan náà lẹ wà ńlé tó sì jẹ́ wípé kò sí bá a ṣe wà tí ò ní sí àwọ̀ kò sí bí a ṣe ní gbóra wa lẹ́nu kò sí bí ìjà ò ṣe ní sí torí wípé ahọ́n àti eyín gan tí wọ́n jọ wà nínú ilé kan náà wọ́n jọ ń jà wọ́n tẹ́ bá rí wípé ta bá ṣèèsì gé ahọ́n wa jẹ a wàá máa rọra láti jẹ nǹkan ká má bàa tún gé jẹ mọ́ a máa rọra torí kódà gan lásìkò tí eyín tó gé ahọ́n jẹ yìí ẹ rí wípé àwọn nǹkan tá a jẹ gan a mọ sọjẹ lásìkò yìí a lè jẹ nǹkan tó gbóná lásìkò yìí a lè jẹ nǹkan aláta torí wípé inú ń bí ahọ́n náà lọ́wọ́ lásìkò yìí ṣùgbọ́n ní kété tí ahọ́n yìí tó bá ti jiná tán kíni ó tún ṣẹlẹ̀ a tún bẹ̀rẹ̀ sí ni mọ jẹ nǹkan tó bá wù wá ṣùgbọ́n oníwọ̀gbà tá a bá ti ń rántí wípé bí mo máa ṣe jẹun lásìkò yìí leléyìí tí mo gé ahọ́n mi jẹ a wàá máa ṣọ́ra bí a ṣe gé ahọ́n jẹ ṣùgbọ́n ṣá lè sọ wípé tìtorí wípé a gé ahọ́n jẹ a wàá mú ahọ́n a wàá gé sọnù tán pátápátá rárá ìdí rẹ̀ tí yorùbá fi máa ń sọ wípé àti ahọ́n àti eyín gan wọ́n ń jà ṣùgbọ́n àparí rẹ̀ náà ni lásìkò táwa fi parí rẹ̀ ńkọ́ ṣé ká wá lọ fámíà bí ẹ̀mí ìyá aláró ni ká wá lọ ká tiẹ̀ mọ́ bójú wẹ̀yìn wò mọ́ tìtorí wípé àti bímọ eléyìí kì í ṣe ọ̀rọ̀ ọkùnrin nìkan o kì í ṣe ọ̀rọ̀ obìnrin nìkan o torí wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà obìnrin míì nígbà tó bá ní aáwọ̀ pẹ̀lú ọkọ nínú ilé ìgbà náà ni ó ní ọmọ ọmọ kúkú jókòó tì ọmọ mi ní o ọmọ mi mò ń wojú eléyìí ti ó kọ́mọ̀ láàrin àwa obìnrin wípé kó mọ̀ ṣe ń tó bá wù ẹjọ́ rìn lọ ebi bo ba rin lo wahala ti enu e sa je njoko ti awon omo mi ko sa ba nto awon omo mi tan idi si re lopolopo igba to je wipe a nigba ti awon okunrin ba wa ni ojo ogbo a nri awon baba ndagbe ti o ye ki won ma wa ni baba ndagbe nigba ti okunrin ba wa ni 60 tokunrin wa ni their 70s e ri wipe baba enikan ni o mo dagbe nule a ma wipe iyawo baba e da ah ko si nle koda asiko yi gan ni opolopo obirin ma wo wipe mo fe koko mi tori wipe latile ko ife ti won jo bere latile yi ko si mo ife yen o sustain won ti won a fi jo dagba lati fi ri wipe ha mi le foko mi sile fose kan mi le foko mi sile fosu kan sugbon o ti mo obirin yi lara latile o ti mo lara a kan wo wipe ah sa je ki ma fori ro tori nkan ti opolopo awon ya wa ma so fun wa niyan wa ni fori ro sa se kini sa se gba sa sawo ti a si ri wipe lode oni awon ti won wa ni age yi ti won wa ni asiko yi awon la ri awon oko won to je pe ngba ti won wa ni old age ni won suffer lowo lowo bayi tori opolopo obirin yo fori ro o be ni e ma je kin to yin yo fori ro ani e sa je ko sa to awon omo tan ti tori e tokunrin mi ba lo obirin mi o worry wa ni ko ma lo e je ma lo ko ku si nkan to wulo fun ko sa ti fowo nje sile ko san wo school awon omo ko si affection mo ko si ife ele to ye ko wa laarin loko laya to je pe o ma sustain awon mejeji di asiko ti o fi di asiko ojo ogbo obirin yi ti wa use ma awon omo e ohun atawon me nikan ni awon omo na nko won ti wa use mo iya won itori e ti ma ri opolopo awon eyan ti won soro lode oni ti won so wipe ah eye okunrin o je eje wa kini eje wa igba mo ka won ga mi o mo gbo tori opolopo gba la mo n bara wa fa l'office e wa prepare sile fojo ola orisirisi mi ni ka ma prepare sile fojo ola wa is very important sugbon asiko won wa to je wipe ah energy yi okun yi ko ni simo bi tasiko yi okunrin mi they are very good one ta ba wa ni le dana bayi chef ni won dana dada won se gba won sawo orisirisi koda ninu awon iwadi gan ti o ba si yi pada ati gbo wipe okunrin lo mo ina daju lo lori lede agbaye ti o ba si yi pada sugbon se nigba ti o ba di asiko yi nje iru energy bayi nje yo tun wa mo bo wa la se le se laarin ara wa to fi je wipe nigbati a ba ni awo to je wipe a le ma yanju e ni itubi inubi ti o fi ni si wipe mo lo osu meta mi o ba soro king of malice mo lo osu mefa mo osu kan ose kan gan ko ye ko ma waye laarin loko laya bo se ti le je wipe nigba mi o ni bi weti ohun to sele yi to ba se wuwo to ni yo fi so iye igba eleyi sugbon ko si ohun na ti o ni wipe ki a ma jo ni ajosepo to ye ko wa laarin oko ati aya okunrin mi ti tori wipe o ti ni obirin to n feyin ti nita wa wa ri pe ki lo fe fun mi ti mi o ri nita rara tori wipe vow ohun to ti jo wa laarin eyin mejeji ajosepo to ti jo wa laarin yin yi ani lati bowo fun idi sire to fi je wipe ma se oju opo sile fun wa inu mi a si dun pe atokunrin ati obirin ohun na ni ke je ka contribute soro yi ke je ka jo soro gege bi obirin nje o te ni asiko to obirin gbodo give up to gbodo so wipe o ti su mi pelu iwa okunrin yi pelu bo se n keep malice to se n digbon ku gbon ku ti o da si mi ninu ile trauma lo n je fun opolopo obirin iporuru okan e ri wipe obirin mi ta ba lo si awon ile ewosan to je wipe won ti n se itoju awon alarun opolo eleyi ti mo ti se iwadi lo sibe ni ninu awon obirin eleyi to po ju nbe ohun to fa ti won fi ni arun opolo náà ló ní ṣe pẹ̀lú ìgbéyàwó wọn tẹ bá fẹ́ já mi nírọ́ ẹ̀yin náà gbé ìgbésẹ̀ ẹ lọ sí àwọn ilé ìwòsàn yìí eléyìí tó pọ̀ nínú ẹ̀ òun náà ló ní ṣe pẹ̀lú ìgbéyàwó wọn ọkọ wọn bí wọ́n ṣe treat wọn bí wọ́n ṣe ṣe oríṣiríṣi ṣé ó wá dìgbà tí àwọn obìnrin ti won ba to ba wa de iru ile ewosan bayi to mu go wa gbadun ara e mo se oko be se inu re o dun bi opolopo awon okunrin yi sire won kan ja iyawo mo sibe opolopo won ga awon molebi obirin yi ni o wa gbe lati ti o toju re tori wi pe e mo ja paro tanra wa o ti di eru molebi e pada igbawo wa ni obirin ni lati gbe igbese nigbati iru iporuru okan yi to ba tin poju ati pe iru igbese wo gangan lo ye ki obirin o gbe ati bimbo ti ni ka lo soju di oja iru igbese wo lo ye ko obirin o gbe iru igbese wo lo ye kokunrin o gbe nigbati aba ni awo laarin ara wa boya obirin o se abi o tin so nkan o tin so nkan o tin so nkan o dabe ni pa arabirin yi ko fe yi pada ta ba de lati oju di oja ma se oju opo sile fun wa tara tara e wa ba wa dasi lori eto ilubirin ambo ati lo e ku kale
1: Flash FM 105.5
2: ki lo sun opo iresi jollof lo se pele igbadun to ga se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni tabi te ba je pelu ojulowo salad in Nigeria eso cabbage carrot lettuce atewa onikidiri die
3: oni lati je mejeji se jollof rice re pelu adun koro na ki o wa je pelu opo efo oya je ki opo onje re gbe peli loni jeun to da

0: ẹ káàbọ̀ padà. Ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 náà lè ń gbọ́ lọ́wọ́. Ẹ lè máa wò wá ketekete lójú òpó Facebook wa Splash FM 105.5 Ìbàdàn. Tàbí 0701447570. Èyí náà ni àwọn nọ́mbà eléyìí tẹ́ fi lè dáṣètò lónìí. Ǹjẹ́ inú ìgbéyàwó tá a bá ti ń yodi, ǹjọ́ lè pẹ́, ǹjọ́ lè ní àṣeyọrí dáadáa? Ìgbà wo gangan la ti ẹ̀ lè sọ wípé ó ti pẹ́ jù nígbà tá a bá ń bára wọn yodi, ǹjọ́ ní gbèdéke bí? Ǹjẹ́ gbọ́dọ̀ jẹ́ wípé èèyàn kan nínú lọ́kọláya náà ni yóò mọ fẹ́ kí àlàáfíà kó jọba nínú ìgbéyàwó? Àbójúṣe àwa méjèèjì ló gbọ́dọ̀ jẹ́. Bákan náà, eléyìí tó wá lágbára jù, ǹjẹ́ nígbà tí ìyanra ẹni lódì tó bá ti pẹ́ jù, ǹjọ́ lè ti yálà ọkọ tàbí ìyàwó, ǹjọ́ lè ti síta bọ́ sọ́wọ́ ẹlòmíì? Kí la lè sọ pé ó ṣe pàtàkì jùlọ gan, ìbáraẹnisọ̀rọ̀ pọ̀ ni àbí ìfẹ́? Hello. Hello. Ẹ kú ojúmọ́ o. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá?
1: Láti
0: Omiadi. Mrs. Lawal láti Omiadi. Ẹ ṣeun, ó yá, ẹ jẹ́ kí n gbọ́ èròǹgbà yín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Yes, ma.
1: Ọ̀pọ̀lọpọ̀ ní ọwọ́ ọkùnrin ló ti ń wá. Bá ti gbé ọkùnrin àti obìnrin yan oṣù ní ilé. Lálàáfíà. Àwọn ọmọ àdè máa wo ìṣesí wọn. Àmọ́ tó bá ti dàgbà, wọ́n máa wo ìṣesí wọn.
0: Ẹ bá mi yí rédíò yín sílẹ̀, Mrs. Lawal. Ẹ ṣe.
1: Wọ́n máa wo ìṣesí wọn. Àmọ́ tó bá ti dàgbà, wọ́n máa wo ìṣesí wọn. Tó wá rí pé ọkùnrin wá bọ́ síta.
0: Ní àjẹ́
1: àti
0: ní kò dẹ́tọ̀
1: pé
0: kòmìnira
1: bọ́
0: síta. Ẹ ṣe. Ẹ ṣe rò ó
1: bá bọ́ síta. Ìpalára ló máa jẹ́. Irú ìpalára wo? Ìpalára ni. Irú ìpalára wo? Ìpalára ni. Ṣé kó tí ọkùnrin bá ṣe gbé ìgbésẹ̀ yẹn? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń gbé ìgbésẹ̀.
0: Ẹ ṣeun gan. Ẹ ṣe. Mrs. Lawal, wọ́n sọ wípé obìnrin ò lẹ́tọ̀ọ́ láti gbé irú ìgbésẹ̀. Mo ṣe mistake. Ó yẹ kí n bèrè lọ́wọ́ wọn wípé nígbà tí ọkùnrin bẹ́ẹ̀ tó bá wá yodi, bóyá ó ti wá dé góńgó ẹ̀mí arábìnrin yìí, irú ìgbésẹ̀ wo òun irú obìnrin bẹ́ẹ̀ ló lè gbé fún ẹni tó bá tún fẹ́ pè wọlé? 0706943000 0701447570.

0: ṣùgbọ́n báwo ni ó ṣe rọrùn tó láti máa wà nínú òrùlé tó jẹ́ wípé kò sí ìbáraẹnisọ̀rọ̀ pọ̀, kò sí ìfẹ́ láàrin wa, láàrin àwọn méjèèjì, yálà lọ́kùnrin yálà lóbìnrin ni? Báwo ló ṣe rọrùn tó fún obìnrin, báwo ló ṣe rọrùn tó fún ọkùnrin, tó sì jẹ́ wípé a máa sọ fúnra wa wípé a nífẹ̀ẹ́ ara wa? Àwọn èèyàn kan ti sọ wípé ẹ má jẹ́ ká tan ara wa, wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó wà lóde òní wípé kò sí ìfẹ́ mọ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ni wọn ní ìfẹ́ ọkọ wọn mọ́. Kí ni nǹkan náà, kí ló fà á? Ṣé a lè sọ wípé lára ohun tí Mrs. Lawal sọ yìí, tó ń sọ wípé ó da nígbà tá a bá rí ọkọ wa tó ń ṣe báyìí tó ń ṣe báyìí, wà á jókòó náà ni ó mọ gbàdúrà fún? Ṣùgbọ́n ipò ìfẹ́ dà nínú pé à ń gbàdúrà fún èèyàn, irú àdúrà wo là ń gbà nírú àsìkò báyìí? Hello.
1: Hello.
0: Ṣe orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá?
1: Láti Màlítẹ́ Ẹ́sàn
0: Ọ̀sán. Ẹ ṣeun, à ń gbọ́ yín.
1: Bí nǹkan báyẹn bá ó wà láàrin tọkọ-tìyàwó, àdúrà náà ni ẹ̀ ń gbà.
0: Irú àdúrà wo lẹ́wàá mọ́ gbà? Ṣé ọkùnrin mo ń gbọ́?
1: Kí Ọlọ́run bá ń dá ìfẹ́ àárọ̀ bá mi dá padà, kò sí nǹkan bàdúrà ò lè
0: ṣe. Bẹ́ẹ̀ni.
1: Ọkùnrin ni obìnrin náà tún gbọ́dọ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, obìnrin lè ṣe àárín yẹn. Kó máa rí nǹkan tí mo fẹ́ láti yí ọkùnrin yẹn lórí tó bá ń ṣe, tó dẹ̀ ń fi àdúrà solution lè wà. Mo ṣe pé kéèyàn kó tó ò dé níbẹ̀ solution. Ìwà tó jáde gan lẹni tó fẹ́ lọ pàdé
0: ọmọléèyàn tó jẹ́.
1: Wọ́n dẹ̀ ní ẹni áńgẹ́lì téèyàn ti mọ̀ tẹ́lẹ̀, ó bẹ́ ta áńgẹ́lì ilé téèyàn ṣe tí èyí ò tí mọ̀ wá ẹ̀. Wọ́n ṣe solution pé ká máa kọra wa gan ló lè tú ìdí ká fi àlàáká gbà láfíà láàyè.
0: Ṣùgbọ́n bí tẹ bá ti ń gbìyànjú láti gbà àlàáfíà láàyè tí apá kejì ò gbà àlàáfíà ńkọ, ṣùgbọ́n ẹni tẹ bá rí bá sọ̀rọ̀ lẹ́ lè sọ̀rọ̀ àlàáfíà.
1: Ìyá máa bẹ ọlọ́run náà ni wọ́n mú ọmọ nìkan náà ló lónìí ìpínlẹ̀ márẹ́jì ọlọ́run
0: náà ti. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan, ẹ ṣe àmì o, ọlọ́run márẹ́jì ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ̀rí wípé o ti wá di woro sí woro báyìí, Ọlọ́run á ràn wá lọ́wọ́, òun náà ni ọ̀rọ̀ márẹ́. Mo mọ̀ wípé gbogbo wa náà ni a rí ohun kan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára lẹ́nujọ́ mẹ́ta yìí. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀, orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá?
2: Ìyá àgbẹ̀ Victoria Látàkùnkùn.
0: Ẹ ṣe, à ń gbọ́ yín.
2: Nǹkan tó má lágbára mọ̀ ni. Ìpín bá ti fi láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ fún ìfún ìyá wa tó sọ̀rọ̀ kan wípé kí ẹni yẹn ò bá gba àlàáfíà láàyè
0: kọ́.
2: Tó ọ̀bá gba àlàáfíà láàyè kò sí wàá gbà tó sì yẹn gbígbà. Àfi tí wọn bá tiẹ̀ sí ìmú nǹkan níta ni. Nǹkan mọ̀ ń sábà dalé inú náà ní kí kọ́kùnrin bọ́ ta. Tí ìyá ti bá ti wà lápò wọn fún wọn mọ̀ káàkiri láti bí ìbẹ̀rẹ̀ tí ń lọ fòfòfò káàkiri tí ó lọ ń bì tó fi gbọ̀gbọ̀ ní káàkiri. Tọ́ bá lọ bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ti bọ̀ tó ti bọ́ sọ́wọ́ àdúrà kankan ò lè rà mọ́ tó ti máa ṣe ní ilé gan-an bí kọ́ bẹ́ẹ̀ ló ń kọ́ bẹ́ẹ̀ ló ń lóde máa ṣe. Kò dẹ̀ bí kò ní gbọ́ ìtùnú tí kankan tó fẹ́ ń bọ̀ bá ti bẹ́ẹ̀ ló fẹ́ kọ́
0: eyín ti dé nǹkan míì. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan ìyá wa, ẹ ṣe. Eléyìí tí ó já jù òun náà ni wípé kí a ní àgbọ́yé ara wa, ká ní àgbọ́yé ara wa. Kó tó di wípé àmọ́ lọ, èèyàn kan fi ọ̀rọ̀ kan ṣọwọ́ sí mi lórí ẹ̀ ilé náà láti fi ká nlẹ̀. Òun náà ni wípé the issue of relationship far transcend male and female relationship. Relationship is broad, based so much that it transcends association in the home. If, however, you are looking at the home front, what we should be talking about is letting go, agreeing, but rather we need to embrace understanding. This implies that we may not necessarily agree, but we need to understand. In sustaining relationship, in whatever endeavor we find ourselves, understanding is the key to sustainability in relationship. Eyin ni wipe ka ni agboye ara wa gangan, ohun na ni ipilese opo mulero igbeyawo wa yo ju wa se lase eledumare. Awobirin, e je ka se suru. Okunrin, eyin na e je ka se suru, koda won ni suru la fin shoko obirin a tun tesi waju pelu eto yi lose to nbo sugbon ni agbon mi ibomi ta si gbe alejo wa ni temilade aloko loruko mi loruko loto eto yi oluwa seun omo akinola atamoju ero mi pinbo sadiq o dijo mejo ta tun ma pade odabo
3: Ki lo sun oko iresi jollof lo si pele igbadun to ga se ti won ba si pelu koro na fun adun to ka mama yen ni tabi te ba je pelu ojulowo salad in nigeria eso cabbage carrot lettuce atewa onikidiri die
4: oni lati je mejeji se jollof rice re pelu adun koro na ki o wa je pelu opo efo oya je ki opo onje re gbe pele loni jeun to da
5: Is it okay to make fun of our two cars? Let's have a talk.

0: yẹn. Agogo ìgbàlà lọ́gbọ́n yẹn ò mọ́ pọ́ ọ̀gbọ́n o. Mọ́ pọ́ ọ̀gbọ́n agogo ìgbàlà. Eléyìí tí ó ń dún kogó kogó kogó kogó. Ó yá ká máa kíra wagú dédé ìwé gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì. Ìkànnì ti Splash 105.5 FM. Eléyìí tó wà nílé Mọ́lávẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ ọ̀tánjọ́ gbé ní ọgbọ́dọ̀ Voice House. A tún ti dé lọ́sàn-án tẹ̀yìn. Pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kẹ́ tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá ní bíkíbí káàkiri àgbẹ̀ ńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbẹ́ máa pẹ́ sí kásìkò tí bá ti pọ́n gbọ́ra pápá tó ga sọlẹ̀. Ó yá join together. Bá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kẹ́ tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, a dẹ̀ máa fọ́n síra wa la. Ìyẹn lọ́sàn-án tẹ̀mí ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Bí ń bọ́ sàdéèké, ṣùgbọ́n ojúlówó ọkọ rẹ̀ gangan làtífàtì ni. Làtífàtì ni ó ti ń ṣe dáadáa báyìí o. Ìmọ̀ pé etí tó bá gbà lọ dandan ni kó gbọ́ àbọ̀. Èmi mo sọ fún yín jò náà wípé lẹ́yìn jùmọ̀tì yẹn gan ìgbà tí ààwẹ̀ tó tán yìí tó bẹ̀rẹ̀ lọ́lọ́run bá wa fi jùmọ̀tì ló fi rọ̀ lọ́rùn níbi ń kí jùmọ̀tì. Ṣùgbọ́n gbọ́ ọlọ́run ó tún wá dé gbogbo ẹ̀ ládé. Nígbà jùmọ̀tì tó pa tí ààwẹ̀ parí báyìí ó kọ̀m̀plíìtì ó ti ń kọ̀m̀plíìtì irun rẹ̀ báyìí. Ẹ̀gbọ́n ọlọ́run tó bí Allahu Akbar. Ọlọ́run tó ṣe ti làtífàtì bí ń bọ́ sàdéèké nírọ̀rùn yóò ṣe ti gbogbo yín rọ̀rùn. Ọlọ́run tó ṣe ti gọ́nàṣì ń rọ̀rùn yóò ṣe ti kálukú náà nírọ̀rùn o. Tó yẹ pé kálukú wa náà gbogbo ohun tá a bá ti ń dáwọ́lé báyìí gbogbo àdáwọ́lé kálukú wa báyìí Ọlọ́run ó sì máa jẹ́ kó máa yọrí sí rere. Gbogbo ohun tá a bá ti ń rò lọ́kàn ń dáadáa ní ti dáadáa. Wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí òun náà ni ó máa jẹ́. Bó ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn Ọlọ́run ọba ni. Ó lọ fún àga o. A tún gbádùn ara wa lọ́sẹ̀ bí ń bọ́ sàdéèké. Látífàtì òun ni mí fi dà wá tí ó máa jẹ́ kí lápá tó máa gbá dáadáa níbikíbi káàkiri àgbáńlá yìí. Tún dí ọmọ ọláwọ́ ọlọ́ọ̀tún ètò yìí. Alẹ́ Ferguson nìyẹn o. Ọlọ́wọ́lé Hamza dorúkọ tèmi dì top striker eléyìí tó gallant gan. A dùn gbọ́ngbọ́n kéde máa kan sí. Ó yá pápá láti bẹ̀. Tó tún ti gbọ́. Agogo ìgbàlànú ó ń dún kogó kogó kogó kogó kogó. Bó ṣe ń dún yẹn gbogbo etí tó gbọ́ ago yìí etí ìwò tún gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ mọ́ láyé fábàdà. Ọ̀rọ̀ ti jáde àṣẹ́gun gbogbo etí tó gbọ́ ago tó dún báyìí lọ́sàn yìí ago ìgbàlà tó dún yẹn etí ìwò tún gbọ́ láburú mọ́ láyé fábàdà. Bó ṣe máa jẹ́ nìyẹn kìí ṣe èèyàn Ọlọ́run ọba ni o. Ó yá gbágbàgbọ́ láti bẹ̀yìn àṣìdẹ́gò. Ẹ̀yà bẹ̀rẹ̀. Ká mú látòléde wa Nàìjíríà lápá bí. Bí ń bọ́ mọ̀nàwó fún mi. Yóò máa di gbogbo ìgbà mọ́tò fún mi lówó. Èmi kọ́ mo ṣe àdúrà kan gbà ní mọ́tò owó àdúrà lẹ̀. Má ń ná mi lówó àdúrà mọ̀ ni. Wàhálà. Èmi kọ́ Ọlọ́run kan gba ẹnu tèmi sọ̀rọ̀ ni. Ìgbà ń bá wulẹ̀ dá ìjọ gangan rẹ̀ báyìí torí pé orí òkè jẹ́ ká mọ̀ ọ́ jáde wa. Táwọn èèyàn ọmọ wa gba gbogbo tíìmù tí ọ̀bá lálùyọ́ ọmọ wa gba ìtúsílẹ̀ ńbẹ̀. Gbọ́ mi dáadáa o. Tíìmù ni mo pé o. Ìwọ́ tí kílọ̀bù rẹ tí ò rí fe gbà máa bọ̀ lórí òkè jẹ́ ká mọ̀. Ààwẹ̀ náà la yàn fún ọ. A yan ààwẹ̀ fún ọ. Àti àwọn kankan. Ẹ̀ ń tẹ́tí ilẹ̀ pọ̀. Lórí òkè jẹ́ kánmọ̀ ni wọ́n ti ń gbafẹ́ báyìí o. Ìwọ́ tí tíìmù rẹ tí ò lọ Champions League máa gbé bọ̀ lórí òkè jẹ́ kánmọ̀. Àbọ̀ yanjú rẹ̀. Ìwọ́ tí tíìmù rẹ ti ń dojú tì ọ́ káàkiri ìgboro ayé gbé wá sí orí òkè jẹ́ kánmọ̀ kábọ̀ yanjú rẹ̀. Ìwọ́ tí tíìmù rẹ tó yẹ pé bí Europa bí ikọ́ mọ̀ lọ rárá bí ikọ́ qualify Champions League kí wọ́n ná ní first round pamọ́lé ẹni yẹn ní ṣe yín ma gbe bo lori oke je kan mo a bo yanju re nko je bo se lohun o je oke je kan mo ori oke ti adua sport ti ngba ni o ti esere rara ebe yin na ri ti gunners e sa re po ti gba bayi o se jenu o ise iranse ojuba na lo ise iranse kankan ojuba na lo iwo ni omo nto nse okay o bo se je ni yan lagba be yen o ya lati be yen asi de go awon alakoso awon ajo to so gari bolo igba nile nigeria lagba bi nigerian professional football league abi ka so pe nigerian football federation jare enu mi ago nff ni mo fe so won ti jo di mo yi pe eto yi ko to waye lana iyan ni lu cairo ta ba nso nipa ti idije afcon qualifier gbomi dada edinburgh gbogbo scotland up chelsea anti chelsea no o lo fa gan to gege bi ajo nff se je ko di mimo won ni iduro si be ni ibere osi o fe ni ti o gbe odoru tori pe awon oni fi gba kan bo kanu awon o si ni sala imam mojuto ko si ko kankan ni ile adulawo to se foju tembelu o e mo gbagbe pe isori eleti an fi orilede nigeria isori elekeji lani group l nibi ti won ti mo koju orilede ti tanzania won koju ti madagascar won si koju ti orilede ti guinea bissau e ajo nff wa ni pe se ri orilede meje ta te gbo ohun ẹn tó ti ṣe ni rí òtún gbọdọ̀ ṣe ni mọ́ ẹn ikú tó pẹlẹ́dì ọ̀pọ̀dọ̀ pẹlẹ́wúrẹ́ mọ́ o pẹlẹ́wúrẹ́ bá wá gọra rẹ̀ ikú tó bá wá pa eléwúrẹ́ kọ̀yẹ́ kọ́ po ní màálù torí pé n tójú àwọn rí ní qualifier world cup tó kọjá lọ yìí ẹ̀kọ́ ńlá lọ́yẹ kọ́ jẹ́ fáwọn àwọn èèyàn ní àmì ọlọ́run ó jẹ́ ọjẹ́ kọ́ fún torí ẹsẹ̀ mọ́ wíbẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ̀yìn ìfigagbága yìí àwọn ò ní fojú ẹyin ẹrẹ ẹmú orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta madagascar ni o tanzania ni o àti guinea bissau ni o àwọn ò mú bí ogun ni o tí ikọ̀ super eagles wọn fi qualify lọ́wọ́ kan láì ní wàhálà kankan ni kò jẹ́ bó ṣe lóun ọjẹ́ lápá bẹ́ẹ̀ ya kásẹ̀ we go again lọ́sàn-án yìí àwọn èèyàn ó tún gbọpẹ́ o wọ́n gbọpẹ́ làárọ̀ gbogbo etí lọ́gbọ́n àbí wọ́n gbọ́ torí pé ọ̀fọ́lò ni bọ́ ọba fọ́lò ọgbọ̀ gbogbo bó ṣe ń lọ àwọn èèyàn gbọpẹ́ wọ́n tún wá gbọpẹ́ lọ́sàn-án yìí ọpẹ́ ọ̀tọ̀sán yìí gan náà tún wá gara díẹ̀ ó tún gara díẹ̀ o *347*1004*1 àṣì ni ó gbé ọdẹ bẹ́ẹ̀ bọ́ ọba wo rẹ̀ ń ràn ni o torí pé gbogbo ẹni tó fetí gbọ́rọ̀ ọpẹ́ kọ́ ni gbọpẹ́ o ìní ọba wora rẹ̀ ràn lè mọ́ gbọpẹ́ ṣùgbọ́n tí ọba wora rẹ̀ ràn ó náà gbọpẹ́ bó ṣe jẹ́ nìyẹn *347*1004*1 ash *347*1004*1 ash òun gangan ni ó gbèdébẹ̀ o àbí ọgbọ́n orí ẹ̀rọ ìjọra wọlé www.cashet.ng ọlọ́fà gan ẹni kí n pray fún nàìjíríà kí wọ́n lọ́wọ́ sí wọ́n gbọ́rọ̀ ogun ilé ayé ara wọn wá pásítọ̀ ni máa wógun kì pásítọ̀ gidi máa wógun káàkì tí ọjà pásítọ̀ yìí wógun káàkì yín lẹ́gbẹ̀ẹ́ ogun wá àwọn àbáyínsẹ̀ gbà àwa nígbẹ́ adájọ́ orí òkè jẹ́ kán mọ̀ lẹ̀ ká wá fún àwọn ọmọ ta pé ẹ máa wá ogun kílọ̀bù tí ò sí dáadáa ẹ máa wá káàkiri gbígbà téèyàn fẹ́ fogun para rẹ̀ nù ẹni tí ẹ̀gún bá ń gún lẹ́sẹ̀ ni ó ṣe lákàńlàkárè ìbalabẹ̀ bó ṣe jẹ́nu ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ni ó ṣe lákàńlàkárè ìbá alábẹ̀ tí ọba yọ kìí ṣe pálábẹ̀ ni ó máa pariwo kí ẹjọ́ ta lẹ̀ gúngún lẹ́sẹ̀ ń bẹ̀ ń o ẹ̀gún yìí ò tí ì gún débi tọ́lá pẹ̀rẹ̀ ni tó bá gún débi tọ́lá pẹ̀rẹ̀ fún rẹ̀ ni ó ṣe lákàńlàká lọ bí wọn ò ti bá yọ bó ṣe jẹ́nu o pásítọ̀ ewogun kì káṣí ẹ̀tọ̀ sáyẹ̀ ó tún láti kẹ mo ṣe wí mo ṣe ń jẹ́ kó di mímọ̀ yẹn ó ti ń yí àwọn tó yé champions night gbogbo gunners yọ lọ fún àga o torí pé ọgbọ́njọ́ oṣù tá a wà gẹ́gẹ́ ọjọ́ sátidé ló bọ́ sí ẹ wá mọ tó jẹ́ kíkiní yẹn ó dùn gangan ni pé kò bọ́ sí alẹ́ débi pé yọ bọ́ sí òru ìrọ̀lẹ́ lọ bọ́ sí tó yẹ pé àrírú ẹ̀rí ká tiẹ̀ lọ padà western time gangan náà gan gbogbo ẹ gbogbo ọ kọjá aago mẹjọ ṣe mọ̀ pé after party tó lè lọ ó tún wáá jẹ́ sátidé tó yẹ pé kò ṣiṣẹ́ lọ́jọ́ sunday after party yẹn ó lè jẹ́ overnight ó ní se pẹ̀lú resort tó bá padà wáyé sẹ́mọ̀ igbe lólèdè nàìjíríà lẹ́yìn àwọn ọlọ́tẹ̀ bíi chelsea bíi man u bíi liverpool bíi barca tó seése kí wọ́n tẹ̀lé kọ paris saint germain tí wọ́n sì se ojúlówó paris saint germain fans lẹ́yìn àwọn yẹn ẹ mọ̀ pé psg fans wọn nàìjíríà ò lè tó nǹkan tó jẹ́ ojúlówó ni o ìsọ pé kò lè sí o mọ́ sì mí gbọ́ o bọ̀ kò lè tó nǹkan ṣùgbọ́n ọlọ́tẹ̀ kan darapọ̀ mọ́ wọn kódà bí n ṣe ń wí ṣe ń já yín tán èèyàn mẹ́rin ti pè mí wọ́n náà fẹ́ ra jẹ́sí psg ṣe rí i pé ibi ọ̀tẹ̀ ẹ bá a bá wa gbé gbá ọ̀tẹ̀ tá a bẹ̀rin orin ọ̀tẹ̀ ẹ máa bú àwa àwọn kan ń ṣe ọ̀tẹ̀ tó yẹ pé ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe ó ju tàwa dá nǹkan yìí lọ o èèyàn mẹ́rin pé ibo lòun ti lè rí authentic jẹ́sí psg rà mo ní ṣé psg lẹ́yìn ni wọ́n ní rárá mo ṣe psg wọ́n dákọ̀ kílọ̀bù wọn wò ní sọ torí fún ìdí kan for security purpose àti gbọ́dọ̀ agbótorí ní ìsìn lórílẹ̀‐èdè nàìjíríà àti wà security conscious báyìí for security purpose wò ní dákọ̀ àti torí mo bí wọ́n lẹ́ẹ̀kọ̀ kan bí wọ́n ṣe pè mí ẹnìkan tó ti send message I also need psg jersey wọ́n tó ti send bóyá wọ́n ń wá ẹni mi ni o bóyá wọ́n mọ̀ ni I don't know so ó lè jẹ́ wáìnì sá ọ̀dà ìwọ́n tó fẹ́ tẹ̀lé psg ọyá máa tẹ̀ sórí ẹ̀rọ abáyé jẹ́ a máa gbọ́ psg all the way wàláì wọ́n ti ń kọ́ psg all the way ṣe ti rí tí ò ń rí àì psg all the way ọyá máa kọ́ mo fẹ́ ti ẹ̀ mọ̀ bóyá wọn ti ń pè mí yẹn bóyá wọn ń wáìnì mi ni àbí ó rí gangan lóòótọ́ wàláì wọn máa ti ń kọ́ psg all the way máa ti pọ̀ gan bẹ́ẹ̀ wá gbà mí ọ̀tẹ̀ omi ọ̀tẹ̀ wọn fi dá spọ́ọ̀tì wàláì ju gbogbo ẹ lọ ìrọ̀lẹ́ lọ bọ́ sí aago méjì ọ̀sẹ̀ láti dé mọ́ 21 event center o lọ́jọ́ yẹn a gbé orí òkè jẹ́ kọ́mọ̀ yọ jẹ́ sísí lọ́jọ́ yẹn o ìwọ tí kílọ̀bù rẹ tí ọ̀rọ̀ wọ́ mú máa gbébọ̀ àbọ̀ ṣe ìwọ tí tíìmù tọ́ wà ń dójú tì ọ́ tipẹ́tipẹ́ máa gbébọ̀ àbọ̀ ṣe ìwọ tí tíìmù rí ọ̀kọ́ liverpool fún champions league máa gbébọ̀ ṣe àbọ̀ yanjú rẹ̀ psg all the way ó kù yín ọkọ lọ́hùn o ẹjá lójú ọjà ká padà dé bá a bá dé ká tẹ̀sọ́wọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan látàn mọ́lẹ̀ sí torí pé ikọ̀ Southampton wọ́n ní eégún wọn ọ̀gbọ́dọ̀ wọ́n mọ̀ kevin wọ́n wembley jọ sátidé o kọ́mọ̀dé pé wọ́n yàsọ̀ mọ́ wọn lọ́rùn o ẹ̀yẹ́ àti ṣe bẹ́ẹ̀ ni ẹ qualify fún final wọn nígbà náà nǹkan ẹ̀yìn mọ tí wọ́n ti ṣe ni wọ́n ti dáràn ọlọ́mọ̀já dáràn fọ̀rá borí wọ́n ní Southampton ti dáràn fọ̀rá borí kí wọ́n ṣe lẹ́ni ẹ qualify fún playoff almost £200 million mọ̀lẹ́ tó bá gba cup yẹn ọmọ gbà kì í mọ̀ sọ kéke owó playoff n rò pé tíìmù tí wọ́n ti ń gbarú rẹ̀ lágbàáyé wa owó playoff championship England kì í mọ̀ sọ kéke almost £200 million ni tíìmù tó bá gbà ó gbà ẹ lọ wádìí rẹ̀ ife ẹ̀yẹ tó wo rẹ̀ gara jù mo lè sọ bẹ́ẹ̀ gan kí ni ọ̀sẹ̀ lè gan mo lè sọ pé fẹ́ yẹ gẹ́gẹ́ lówó rẹ̀ gara jù káàkiri àgbáláyé playoff championship playoff ẹ lọ wádìí rẹ̀ playoff dan tí táwọn mẹ́fà ọgbà sẹ̀mí fin ti àwọn mẹ́rin ọgbà sẹ̀mí final ẹni tó ṣe gbò kẹta ni o ni ó padà gba ẹni láti number 3 lọ number 6 ni wọ́n ti gbá sẹ̀mí final 1 and 2 ti qualify automatically fún epl 3rd, 4th, 5th, and 6th wọ́n wá gbá sẹ̀mí final láti ẹnìkan wọ́n wá o ṣé ń bá gbá sẹ̀mí final ẹni ó bá wá wọ final ṣé ń bá wá gba cup yẹn yóò wá gba owó tí ń lọ bí £200 million owó yẹn lọ́fẹ̀ garaju ẹ lọ wádìí rẹ̀ ẹ sọ pé top striker sọ pé bọ́sẹ̀ jẹ́nu ẹ jẹ́ lójú ọjà ká padà dé kí wọ́n lọ́dẹ tí ẹ fi ní Southampton ọ̀gbọ́dọ̀ wá fídì ń jọ Sátidé ẹ jẹ́ lójú ọjà ká dé ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
3: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá. Mọ́ mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yán mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807 112 4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
10: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. If they do me with you.
9: You say waiting?
10: All my goats and chickens don't finish. Guy, he do me.
9: Ah.
10: Then my business don't bafuka. Chai, he do me.
9: I see.
10: My pikin wey they do well before don't start to they fail for school. The witch do me, oh.
9: Ah.
10: And I even sick self. I think say him give me HIV.
9: Eh? No.
10: What do you mean, Baba?
9: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
11: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
12: Country people,

0: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọ̀dẹ̀ẹ̀rẹ̀ àsìkò yìí torí ọ̀pọ̀ ní ìgbàgbọ́ kódà àwọn ìyá wa ń gbà náà ní ìgbàgbọ́ rẹ̀ wípé tọ́ bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ wọn a máa sú wọn lópó fún àwọn tó bá tún wà lé inú ilé tó jẹ́ mọ̀lẹ́bí àwọn ẹni àbábúrò wọn a máa sú wọn lópó fún wọn wọn yìí sì wò yálà bóyá wọn dàgbà ju ohun tó ń lọ àbí bó ti wù kó rí wọn gbà pé àṣà ni wọn sì gbà pé bí ti rí ní ìgbà náà nu ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ló wá ṣẹlẹ̀ lọ́wọ́ yìí arábìnrin kan ni ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹ̀ sí kódà nígbà tí ó rí bẹ́ẹ̀ bó ti rí ohun tí wọ́n wá sọ tí baálé papòdà náà ni pé àwọn ẹbí wọ́n rí wípé oníwà dáadáa lọmọbìnrin yìí bẹ́ẹ̀ sì ni ó ní àpọ́nlé fún gbogbo mọ̀lẹ́bí dáadáa àti pé kìí ṣẹni tí gbòòní lẹ́nu ipanyo kọ́lé ipanburo kọ́lé gbogbo wọn ní kó mọ́ra gbogbo wọn ní ṣe àyẹ́sí ní máa ṣàyẹ́sí fún dáadáa nísìnyí máa ṣe dáadáa sí lọ́dọ̀ oníkálukú wọn ṣùgbọ́n ìgbà tí baálé rẹ̀ wá papòdà yìí ọ̀rọ̀ di pé kí wọn oṣù lopo wọn ní tọ̀ gbogbo ntí mọ̀lẹ́bí tí ọkọ ọmọ àwọn fílẹ̀ yìí àti dúkìá ni àti ilé ni àtọkọ ni tọ àwọn ò nígbàgbọ́ wípé yóò kú lọ́ọ̀dẹ̀ àwọn o ṣùgbọ́n ntí yóò fi lè máa wà lọ́ọ̀dẹ̀ àwọn ni pé tọ yóò sú àbúrò ọkọ lópo o nìyẹn ni what in this era in this millennium what is the meaning of this wọ́n ní kò sí bí ó ti rí lódiwọ̀n àgbà tí ó bá máa wà nínú ọ̀dẹ̀ àwọn ọmọ yìí sì ṣe ẹni tí ó ti dàgbà jù ṣé ń gbádùn mi o kìí ṣe ẹni tó ti dàgbà jù ọjọ́ ò tí ì lọ lórí ẹ̀ èyí sì ń bẹ ta bá léèyàn wà lọ́jà ọlọ́run sì ní kírun wọn ó sì máa wà lọ́jà ọkọ náà ìṣẹ́ni tó dàgbà jù ṣùgbọ́n wọn ti ṣàbíamọ lódiwọ̀n ìgbà tí wọ́n wá ṣàbíamọ yìí wọ́n nígbàgbọ́ pé tọ̀ ṣé ọ wá gbé dúkìá ọmọ àwọn ó fi lọ fi ọkọ míì ni àbí bó kọ ṣẹlẹ̀ nígbà fàásọ̀tún fàásọ̀sì fàásọ̀tún fàásọ̀sì arábìnrin sá padà fẹ́ ju ọwọ́ lẹ̀ kìí ṣe pé ó rọrùn fóònù náà láti gbà bẹ́ẹ̀ ó padà sáfẹ́ ju ọwọ́ lẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí ti tiẹ̀ àwọn mọ̀lẹ́bí ti ìyàwó wọn tutọ́ kí wọ́n fojú gbà á wọ́n ní kò sí tọ́ jọ́ kò ní jọ́ lákédébi tí ó padà jọ́ lókè ààyè ibi tí ayé làjú dé yìí níbi tí ọ̀làjú ayé dé yìí kò sí tọ́ jọ́ o kò sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ bá dì fanfa àwọn mọ̀lẹ́bí wa ní tọ̀ kò síse kò sáìse tó bá ti gbà wípé kèsì tó bá ti gbà wípé ó bá ti mọ̀ wípé tó kò ní rí bẹ́ẹ̀ kò le kí ó di gbádàgbọ̀n kó sì rọra fi ilé ọmọ àwọn lẹ̀ àwọn ò fẹ́ mọ ibi tó fẹ́ lọ ó lè máa lọ ọ̀rọ̀ wa di ìkòríta mẹ́ta tí dààmú àlejò tí kò mọ ibi tí a padà yà sí bó ti ẹ̀ jẹ́ wípé kìí ṣe pé ó dùn máa arábìnrin yìí nínú láti gbà wípé òun ó sún àbúrò ọkọ ẹ̀ lópó nírú àsìkò yìí ó wá di pé tọ̀ níbo là á yà sí àwọn mọ̀lẹ́bí títí ẹ̀ tútó kí wọ́n fojú gbà wọ́n ní kò sí tọ́jọ́ ohun tí ẹ̀ fẹ́ rìkọ̀nsídà wípé tọ̀ tọ̀ ibi tí iyọ̀ ẹni bá wà náà ní padà somi sí bó láwa ti ṣe ọ̀rọ̀ wa di wípé bó bá rí bẹ́ẹ̀ pẹ́rẹ́ kò ní rọgbọ bẹ́ẹ̀ o ẹ̀gbọ́n ibo là ń wá padà dàgbà ìkòríta mẹ́ta ti dààmú àlejò 070-6949-3000 070-6949-3000 àti 070-144-75770 070-144-75770 yẹ̀ló kí ni
1: so náà.
0: enti e ni se bebe ni dawun yen ma seun oruko yin ati bi te tin pe
1: this ni mo pa lati akala express
0: latakala express kini imoran yin bayi
1: ewo ibi moran mi ibi taye lajude nigba ti bobo yen a jo di bagin ni
0: eyin ati bobo
1: obi yo ma sun obi yo ma sun ti ninu ile emi ati ade wa ti gba fa n sera ni ta
0: abe wa gba mi
1: bi mo se ma se niyan ti
0: ti ara ti bi na ba ra je wi pe to emi ti e na ro mo wi pe ha omo lo da to yi
1: ah yo ile awo bi mi ya niyan
0: ile awo
1: mi le mi koyo konrin meji gori te n to ba je mi ni o mi bo mi ni riru esa
0: ah olohun o ni se nipin enikankan wa sugbon
1: aye
0: yoba na le ni to obirin o ni wa ko ma lade ori obirin ti o ba ti lade lori eh iru
1: aye atijo ni gbogbo sulopo yen
0: eh
1: ah
0: aye atijo ni
1: gbogbo aye sin yen kojo
0: eyin o tele ro oda e se o e je n tu gba ipe iwo ha yelo kini so e ma ka san
2: e ka san o
0: yes sir abima o jari
2: mani
0: ojo
2: okunrin
0: o ke jo won okunrin ni
2: kini ti yen
0: mm
2: ko rora ku ate
0: o na mo ti fe ti e gba wi pe ha nbo lo won o tun ti pada bere
2: ah ati to ba je kon
0: gan ti din
2: chest
0: inu abi ero ikese pe be na o ti yari tele o kan pada wo pe to nbo gbogbo dukia nbo la won o ti bere si ni ma toju awon mo lo eh
2: anu fon fo mi ti mo so anu opo ni mi
0: iseda o
2: olorun de se janu bi ti mi jero ti to ba ti focus bi to se
0: ko do po olomu
2: ma ki ko ma ki o ti church do ba n lo ko ma lo to ba fi le su opo je pe o na ti lo na kan tele
0: ah eh
2: ayo
0: su opo mo eh sugbon se obi ti nbe ba laye osu opo mo obi ti oko e salaisi oko mi na sa ni o fe abi oni fopun mi
2: ni nka buru oko
0: itani o bo si ki saburu oko
2: to ba fi le ba buru oko a je po ngo oni ko rira oni ko rira
0: ko ni rira ada
2: ye ko ri be aburu oko e ni kino e wa de be
0: asabo amala nso npa iya wa
2: asa to ti bo ti pe ni sa
0: iseda o e seun mami
2: asa to ti po
0: e seun o mo dupe e seun e ja tu we lo mi nbi eba mi yin radio yin sile bi ko yin ba ti wole ejo tori olohun eba mi yin radio yin sile abi ke ku legbe re 07069493000 eja wen to wa nbe yi yelo kini so
3: thank you
0: o nse bebe ti yin oni ta
3: o nse bebe baba mi
0: e ka san
3: opolo yin ni joba
0: ami ateyin na o
3: ba tin se ni bi ni iwo bi ni na ni o
0: ba tin se lewo iwo bu mi ni won o le soro loro ki fe mo lomo
3: ni gbe de ni ko je
0: bi riri obirin ti se ri yato si tokun
3: o ya ni toku
0: e se awo ba mi
3: e a ba je pe biya ko ma o ko wa o ma fun o ko ni ni le yo ba
0: be ni
3: ayi ba yi ba ni le yo ba dada
0: asa wa si fara mo
3: ba asa wa fara mo seri na o ti e ba so pe biya ko lo bi ni ba e ko awon ebi oko ni gbe gba ara e ko le gba awon mo so bi
0: won ti e ni ko gbodo mu abere lo kere juku ni mo
3: e ni mo ko ni mo
0: yesi ni gba ya mu gba ya mu ko ri den den ku
3: seri asayibo ohun to n da le lo ri de iri a ohun la ba lo yo
0: se ko rira ni ki
3: o su ni la ni le yo ba eyi ni ku ba yo
0: ami ase ijumare olohun o pe ni kan wa
3: eni ti o ni dola
0: ko mo re
3: o ni de fun la o
0: hey iseda o e seun baba
3: o ba o ka yi ba
0: mo dupe
3: e ni da omo to bi le
0: e seun mo dupe o
3: to ba de bi le ton awon bi yen na won ni ba da ti mo
0: ah lo ba tan e seun
3: gabo
0: e seun ga pupo pupo a wa mo bira wa wi pe seru re nsele lasiko yi e ma je ntan yi o iru re isele mewa re sin isele yelo kini so
3: yelo
0: e ma ka san Latulin lawyer e seun.
4: E sa mo ti o ku se dance.
0: E seun.
4: Olorun wa fun mi.
0: Ami.
4: Lati ni gbona ko ni dadu.
0: Ase o.
4: So ni ati gbadde ni ti wa ni omo school omo ji.
0: Eh.
4: Ni mo ti mo so pe Olorun mo ji baba mi ti.
0: Ami.
4: Gbe mi kan ya gbogbo mama mi.
0: Eh.
4: Omo de ni ni da ta le buru gai.
0: Ara yen ti e gba.
4: Sa
0: ara omo gan e gba
4: ah eh sugbon asa asa ni gba ni ko se se po ile ni aye gba na won lo ni ma ya mu ko la ni tin patapata asa to bi won ba to la ni ma n do lo ma ja ju ni ko ko ti bi
0: eh
4: now ti ba abu baba mi ti ba so pe en ti ni ba le mi yo ko la ni ko se to wo la jo
0: Baba ati ya na won lo ra won gbo tutu ti o ti e se ani gaga ti o gbe ri bo mo
4: ah laye laye
0: ti o gbe ri bo e
4: je baba ki pe ko o fun ni ya go go aso ko mo be so
0: kabisi ya no
4: so mi du ba le lo
0: e seun ga pupo mo dupe o ami o ase
4: idumare
0: e seun ga pupo pupo mo dupe o gbogbo eyin eyan ti e lanfani ati ba wa dasi la so oni papa lori eto yelo kini so eto ti ile ise ojo opo bara eni soro NTN Nigeria ti won se agbateru e na ni ah bo ba ri bayi ah eyin agba na le ma ni bo ba ko waju si okuta bo ba kayin si okuta to ba ku wona kan ko tiru ara re pa gbeyanju ka sunrun meta ka pa meta da ka wa gbe yewo lati wo pe to ewo ni o rorun nbe Olorun oni le ewa ku on di eru wa awon oko na la se oko awon iyawo wa titi eyin etan lenu won awa la lo won gbo tutu la se lowo olo eni kan oni gberu bukata wa ni Olorun oni gba wa lowo won ko si ni gba wa na awon na lowo wa a jo lo ra wa gbo tutu ni la se lowo Olorun kunle o ma ni fowo se na loruko ti mi ojulo wa ni kai presenter yin na ni Abimbola Sadiq lowo button mi fun ti osan oni ti mo ba ti ni yelo kini so NTN n se bebe o na ni down yin te mo da mi lohun gege bi won ti se agbateru eto yi ta ba paje lojo mejo ijo odun leya na ni o je lase lowo Olorun a wa jo combo re papo ko ye yin a jo fa eran ni ayin lojo mejo ni titi gba na ire atayo Olorun ko ni fe ni kokan wa le yelo kini so NTN n se bebe

0: bẹ́ẹ̀ni òbí ń bìí ti ṣílẹ̀kùn ọmọ sọ́sọ́ bí owó
1: ọmọ
0: rẹ̀ bí òsùn ọmọ bẹ̀rẹ̀ tọ́ lọ tọ́ ọ̀pọ̀ gan mọ̀ ni kì í wọ̀n sí eré
1: kẹ̀ ó pọ̀ yẹn kó tẹ́ ń ṣe ti kájọ́ yìí abẹ́ẹ̀rí
0: yẹtí ẹ̀gán kọ́
1: àti kájọ́ àti yẹtí tó máa ṣì ni wọ́n wọ́n mọ̀ mọ̀ gbé ago sókè báyìí kí ilé bá rí pé ẹrù ni o
0: ẹrù
1: ni o
0: àkọ́kọ́
1: bling bling.
0: Mo rọ́ mi tọ́jẹ́ gbákejì àgbà wo lọ́sàn-án yìí.
1: Kò sẹ́ni tó bá wà department wọn tí ò ní mú àgbà wò
0: tí ò ní ṣàkóṣogéṣogé
1: ìyá tó yẹ wá lọ́gà ṣkọ̀rọ̀ báwo ni ó ṣe lọ́mọṣẹ́ ṣkọ̀rọ̀
0: láṣẹ lọ́wọ́ elédùá o ànírógùn ìbànújẹ́ ìbànújẹ́ kò ní ṣubúlẹ̀ nìkan kan wa o lágbára lọ́wọ́ ọlọ́run bá ilẹ̀ yorùbá ò sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ rí ìpèníjà òfẹ́ wa ni yóò fẹ́ lọ bẹ́ẹ̀ ni a padà sí orísun wa a padà sí orírun wa nítorí wípé ilẹ̀ yorùbá jẹ́ ilẹ̀ tí elédùá fọgbára jíǹkì agbára wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ elédùá fi jíǹkì ilẹ̀ yorùbá ẹ já mọ̀ pé ọ̀pá àṣẹ ìrùkẹ̀rẹ̀ ọba àlàyé gbogbo kábíyèsí láàfin yìí o ọmọ jẹ agbára ńlá mọ ni
1: àṣẹ ni
0: tẹ bá rí nígbà tí wọn ń lò níjọ òun ta ń tó dúró
1: níbo
0: wọn ò bí wọn kú
1: níbo
0: ṣùgbọn àwọn sàkàdẹ́mì gbogbo ẹ̀ gbogbo ẹ̀hún ó ti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọ́jẹ́ ọ̀hún wà nímọ̀
1: gbogbo ẹ̀ náà òwe ni ó ń pa fún wa
0: bẹ́ẹ̀ni
1: àti ìtanijí ló ń sọ fún wa
0: bẹ́ẹ̀ni
1: wípé èwo ń bẹ lóko ló ń gẹ
0: fúnra rẹ gan-an
1: èwo ni
0: àbáyáláyà èwo ọlọ́run ọba yóò ṣe bẹ́ẹ̀ yóò kó wayọ̀ kúrò lọ́wọ́ ewu gbogbo ìkànnì ọmọlúàbí làwọn ń pè bí gbàǹkangbè náà lágbédé fún ìgbàládùn ẹ̀yìn olólùfẹ́ tiwa ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ facebook wa ẹ lọ ṣe àwárí ẹ̀ splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe ẹ comment yín ẹ jẹ́ kí o máa gbéra o ẹ bá ní pin mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni tọ́lá ní aládélájà lórúkọ tèmi yẹ́rọ yín ní àwòkọ́ṣe èrè ọmọ tán sọ gbòráyé àpẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ.
1: tó èmi náà kí wa ọ̀nà ẹ̀ka àsán àsìkò ọwọ́ iṣẹ́ látàárọ̀ ara jẹjẹ láṣẹ elédùmarè tèmiládé àlòkò lóko tí tèmi ẹ̀ka bọ̀ sí akọ̀tún ìròyìn gbàǹkangbè níkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ mọ̀ bá wa kalọ̀.
0: ó dáa jẹ́ ká lọ sí agbọ̀n ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ó gba nǹkan kódà ó gbé e wọ́n ní àwọn èèyàn tó méje náà ni ó ṣe bẹ́ẹ̀ wọ́n pàdé kú wa ìtọ́jọ́ wọn o ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lójú pópó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ jigawa ẹ̀rí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ wọ́n ní kódà eléyìí náà ó fara pa yànnàyànnà ni báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wá báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gbáǹkangbè nìyẹn ẹ gbọ́ lọ́sàn òní.
1: tó gbáǹkangbè ìròyìn míì náà lélẹ́yìí ò takòrí rẹ̀ ń sọ wípé àwọn kan tí wọ́n jẹ ikọ̀ ọmọ ìṣọ́ta ikọ̀ ajínigbé náà ni wọ́n ní wọ́n ti lọ rèé jí bàbá olówó kan o wọ́n ní ṣùgbọ́n o ṣe mọ̀ wípé bọ́gìrì ò bá lanu aláǹgbá ò lè wọ̀ gírí wọ́n ní ọmọ bàbá ọ̀hún lọ́kùnrin òun náà wà lára àwọn tó jí bàbá rẹ̀ gbé o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe wí o bó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ìpínlẹ̀ kaduna ni gbàǹkangbè ìròyìn sì ni ẹ̀ sì gbọ́n.
0: ó dá ẹ jẹ́ ká lọ sákàtà wọn ní ìpínlẹ̀ kwara o wọn ní ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ti tó àfúrásì márùn kan ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni wípé àwọn eléyìí wọ́n bá dì gan wọ́n jẹ́ ọ̀mọ ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n ní ìpínlẹ̀ èkó wọn ni àti kéde ẹ̀yà yàyàyà báyìí wípé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre àwọn ìṣẹ̀lẹ̀ kan ó ti kà wọ́n kúgú nípínlẹ̀ èkó bẹ́ẹ̀ ni ìjọba ti wá pa láṣẹ o ìdí àṣẹ tí wọ́n pa ọ̀hún ẹ̀ka wo ló dé dúró àwọn ilé ẹ̀kọ́ wo lọ̀rọ̀ ń kàn àwọn ìlànà wo ni ìjọba gbé kalẹ̀ nípínlẹ̀ èkó báyìí gbáǹkangbè ibẹ̀ ni ẹ gbọ́ lọ́sàn-án òní.
1: ìròyìn eléyìí ìpínlẹ̀ ọ̀yọ́ náà nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé níbi tí bàbá àgbàlagbà kan ẹni ọdún 85 tó ṣe jábọ́ sí inú kànga o nígbà tó ń gbìyànjú láti yọ garawa kúrò nínú kànga ọ̀hún agbègbè bolówá ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ǹjẹ́ bàbá náà ǹjẹ́ wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ bí gẹ́gẹ́ bí iléeṣẹ́ panápaná bọ́n ti ṣe dá sí o ẹ mọ̀ ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: ó dá ẹjẹ́ ká tẹ̀síwájú nítorí pé ìṣẹ̀lẹ̀ gbáǹkangbè mìíràn ó tún wáyé wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀‐èdè nàìjíríà ló ti pàrọwọ́ kárààrọ́ bẹ́ẹ̀ ẹja sinmi ẹ̀yin sákàtà tìkẹrẹ olóṣèlú ní orílẹ̀‐èdè nàìjíríà pé ẹ dákun torí ọlọ́run bẹ́ẹ̀ bá bọ́ta tẹ́ ẹ bẹ̀rẹ̀ polongo ṣáájú gbèdéke àsìkò àti ìgbà Eisa jo ton se ko kariyat edibo wa ni orilede Nigeria ti kede won ni ati salaye bayi pe ikora jopo ni ipolongo ni saju ojo ti an ti fi otele hun enikeni to ba doru ewo a je pe yo je yin oselu e yo je ni suno sugba abala ikeji oro hun won ni gende kan na lowo se kun o fe gba mo ni ipinle Kogi opon awon kini ohun opon awon kukuye gbogi oloro ona lo pon o ẹjẹ iwọn ti ọba lọwọ ẹ kini iwọn to wa gbe ki lo fa sababi ọrọ gbanko gbi niyan egbo losan oni
1: to won ni akẹkọ ile ẹkọ giga fasiti ti ilu iyo eleyi ti awọn ajinigbe ti won jigbe o won ni won ti ri o depo wipe won san owo toto egbelegbe 1000 egbelegbe naira won ni sibe awon molebi re ti kegbajare sita wipe egba wa o a mo sanwo a tun ri omo awon akeko si ni ile eko giga fasiti to wa ni ilu yo iwe royin the punch lo gbe ekun rere royin na
0: olohun ko jowo ko laanu wa bayi o
1: ami o
0: wa yo da eje ka tun pada sori oro miran o tori wi pe awon isele eleyi to pa kaso lawon agbegbe kan iwe royin se agbajopo ete ki o di aka fi kogbon o won ni eje mo pe ni bayi bi a ba lo taratara solulule ti se abuja o ojo aje o na ni ile ejo won se be won gba oniduro aja fetso omo niyan kan je kini esun to gbe de waju ile ejo esun wo ni afikan ti an fi wo taratara lo sakata ile ejo o gbanko gbe ontun niyan sugbon ni ipele oyo wa nbi won ni ajele yi to npa na lawujo wa won se be won do la baba agbalagba kan eni odun marun din ni 80 o na ni won se nbo baba ja si ki lo fa sababi isele na gbanko gbe niyan kọlọrun oba ko jọwọ ko ma so wa ni
1: ami to okunrin kan awon te ma nfi atakuku okada ta ma fi njise ta ma si dispatch rider won ni o ma se be o ma padanu emi re ninu ijamba kan to waye ni opopona Ibadan si ilu Eko won ni o dagbere faye o iwe royin the punch na lo gbe ekun rere royin na
0: oda olohun oba yo ba ni se mo
1: ami ase
0: wa yo da isele miran to sele ni ipinle edo woni isele ti an so nipa re o ile se olopa orile de Nigeria ni won se be won do la won eyan meji kuro lakata awon iko ajinigbe won leyi to si je pe on ka won eyan marun ona ni awon iko ajinigbe ohun ni an pale mo abala ikeji oro ohun na lo tun je ka re gbo o bi pe nibe toro to ti de duro bayi ile se olopa ni orile de Nigeria ti se lalaye wi pe ko saye fun yin be ko se buba fun yin ko si bi te le bengu ara si nitori na nko hun awon gba yin awon mu yin sikun o bo ba mu yin sikuto a ko yin bo tabombo ni nitori pe e ko le ri bi kibe farasin ko si lati ma wa ijinigbe eyun ni wo orun ti gusu orile de Nigeria e ri oro bota Napta na soro won ni egbo baye a le fi isele ohun ka fi wo eje tin da lati nu okan oro ohun ba ni lokan je pupo ju aha egbo ho na bo tabombo baba ni edakun ijoba apapo ile de Nigeria eda soro to wa nle ye ina ti joba yi de ori koko ile Yoruba oya eji kuro loju orun yin ji masun iwe royin gbe ni o agbo yebe se ti gbo yin losan oni
1: to won ni pe ile ise olopa na ni o ti kapa ikolu kan ile ti o ba waye o ni agbegbe kan ni ipinle Katsina won ni bakan na ni won si tun dola awon mokanla ile ti awon ajinigbe ti won kokko ti jiko amo o won ni won dola ikolu mi ile yi ti o ba waye e je ka gbosuba fun le ise olopa orilede Nigeria
0: we
1: royin the punch na lo gbe ekun rere royin ohun
0: agbosuba kare fun yin o agara oni dayin lase lowo iledua eja lo sakata egbe alajumo sepo omo leyin christy eyan pfn won ni oba tabombo be la won na benu ate lu awon isele agbebon yi tin waye pe awon ile eko gbogbo to je pe awon ko agbebon ni an ya lule eko won pale awon akeko mo awon gomina lapa gusu iwo orun le Nigeria nkan won ni kaluku won na ni ti bo tabombo baye ti o tin se lalaye wi pe oya to ba je pe ti irinse ni o ya se amulo awon irinse igbalode o ya ewo ta la to ketile awon ile teledu afi jin ki worun gusi le yi oye wa won bota e se awari won e tu won fo e je ki won jo lamba po pe labe e bawi ofin le wa oro yen na lo feju tototo ojo we keji iwe iroyin the nation
1: iwe iroyin daily post na lo gbe iroyin le yi oni pe awon iko omo ogun le yi na ni won ti ran awon meje kan ti won fura si wi pe ajinigbe ni won o awon agbebon oni won ti ran won lo si orun Ashanti o be si ni won ri awon ohun ija oloro won ri gba ni ikapa awon ni ipinle Taraba ni isele ohun ti waye iwe iroyin daily post lo gbe iroyin na
0: oda je ka fele ka fe jori e ko to di pe agbera pa yo di odo o bim bim omo borokoto bi oka ni omo to duro tan ni on oda na bi abani a lo si pele Eko won ni eje mo pe owo seku ofin ti awon arufe kan e to tu atade kan le ni egberin o keni esun ti afi kan won aselo agbara poju won wuwa arufin bawo loro n se wa lo danko gbe ti e ko gbodo ma gbore wa yo da eje ka panu se keni ka lo si eka ikede ati pele owo je kan ni omo luabi ani ise pataki ti agbodo je fun yin ajosepo ta ba wa nbe ta wa nawo fun ra wa aje afe gbara wa ni pin owo yen fun wa ogbo gba ni o
2: Bankogbi iroyin iroyin agbosogbanyun
3: emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: s e l a r r I e salary
3: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
6: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
7: Ohun agba bọọlu. Ariwo awon ololufe bọọlu. Ilu. Ayo ati fere. Nipa pe ere idaraya. Alẹ́tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
8: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
7: Ní ìhà kejì, àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
8: Dembélé!
7: Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Home Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
9: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development and the care they need with the new Nankid 4. With HMOs to support your child's development, probiotics to help your child's digestion and development, and high-quality proteins to support age-appropriate growth. And all of these work together to support your child's development and growth today and tomorrow. Nankid 4. Nourish your child's potential.
10: Is it okay to make fun about

0: Ben yon to ba ti ya kan ko gbodo gbodo wa ti lo ja lori tablet kan ni omo luabi eyin yan wa ma lo si atayori jara ni agbaye ojopo Facebook e lo se awari e ni tona splash fm 105.5 Ibadan e like e love e share comment yin e je ki yen ki o ma gbera o e ma ba ni pin ni mewa mewa eni kokan ni wa yo de je ka lo sinu isele gbankan gbe akoko le to je wi pe o kan won gbogbo nipele ti jikewa o won ni oju aje ose ta wa nibe eyan meje na lo se be ti won di oku leleja ta ko de ni to je alaga ijoba ibile ti kafin ausa won ni ohun na se be o fara pa pupo pupo ju nitori pe ile ise olopa o na lo ti wa gbina ya iwadi alagbara baye nigbati eni to nkoroyin loruko ile ise iwe iroyin the punch on tesiwaju ninu atotonu ati akojopo isele na bi pe awon eyan ta nso nipa re won isele jambo oko loju popo ona lo se be to waye ni agbegbe kan opopo na ti an pe ni Malam Madore Adejiha le to je pe ona lo wa nipele Ejigewa won ni ojo ale bayi ale ojo aje ose ta wa nibe ona ni royan ngbode kan o le to si je pe oba ni ninu je popo popo ju awon ti sele ohun to soju won nigba ta won se alaye bi sele ohun gan bo se waye won ni egbo isele ta nso nipa re yo e korita kashendera oni ni o fe ja si bayi ni ago mewa asale oku iseju marun odin ni adota oni bi abanika so wa o tumo si pe ago mewa asale oku iseju marun de ni ogun nu oni oko kan ni botara tara o oko toyota ni njambu oran deduro bo se sina bayi bi eni ogun yan ni o ti an be pe edu egbo be tolohun o nilo ati je egbo be o si yan ohun ta ko duro weyin o ere ipo elelele ni o ni bo se nlo ni toto e je mo wi pe oko aye kele ejaye ti Mercedes Benz o na lo se be ti ejo memo ti o so ri po gben o ni e je mo wi pe bisele ohun se sele bayi ah olohun mo ja riru e mo emi awon eyan se be o jade pelu irora buruku ni nigba ti eni ti sele ohun to soju e o ni eri oko ti an so nipa re Toyota hun en to wa ni adamu dakido o ni ohun funra lara re o kero lati agbegbe kan ti en pe ni Adejia le to si tumo si wipe o nlo si awon agbegbe kan o ti en pe ni Malam Madore o ni ibe gan o fori sora awon bayi isele bayi dande ni nigba ti elomiran eto na fe edisele ohun mole o ni sele ta nso nipa re yeun awon eyan mefa lo wa ninu oko Toyota na o se ri a mefefa ti a nso yiun lese bayi loju ese ti sele ohun waye o na ni won se be won dagbere funle aye pe o digba o se enikan ti ori wa koyo eyun alaga ijoba ibile ti Kevin Ausa won ni eje mo pe ohun funra lara re o fi ara pa pupo pupo ju tori pe o wa ninu oko ta fi n jaye Mercedes Benz ni GLK won ni isele ohun to sele bayi won gbe digbadigbadigbadigba won dola emi e o lo se ile iwosan won ni loju ese nbe ona ni awon osise olopa to wa ni eka ipararo won o won bere ise agbara na won ku awon eyan to ku lo se ile iwosan gbogbogbo ta mo si general won ni gba won debe won si awon oku ohun lojo sibe o sugbon enikan eleyi to n si mi tupe tupe tupe alaga ijoba ibile ti Kafin Hausa won ni agbe o na o di wo ni ile iwosan sugbon adupe pe eleyun o ngba iwosan lowo kolohun ba jowo ki o ba ni wo won san o e dakun bi a ba won ako loju popo eja ma ki esara te ba ri okan yin san eye budanu
1: mi o ya moto
0: ki lo nle yin bo eja ma ni suro kolohun oba ko mo se wa lokuro na
1: ami ami ase to wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tilẹ̀ yìí náà ló ti náwó gan àwọn méjì kan ò tí wọ́n fura sí wípé wọ́n wà nínú àwọn ikọ̀ ajínigbé kan eléyìí tó ń dààmú ìpínlẹ̀ kaduna lórí wípé wọ́n lọ rèé jí bàbá àgbàlagbà kan ní ìpínlẹ̀ kaduna yìí náà ni o wọ́n ní àwọn tí wọ́n fura sí ọ̀hún náà ni yusuf rabo àti musa adamu eléyìí ti ọwọ́ bà wọ́n lásìkò tí wọ́n ń ṣe ìwádìí bí wọ́n ṣe jí bàbá kan tí wọ́n pè ní alhaji rabo jelani ẹni tán ni wípé wọ́n jí gbé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa bèèrè owó lórí rẹ̀ wọn ní ìgbàgbọ́ àwọn ọlọ́pàá lásìkò náà ni wípé ìṣẹ̀lẹ̀ yìí ń kọ́ kò sí lẹ́yìn ẹnìkan tó jẹ́ wípé ó súnmọ́ bàbá náà dáadáa gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹyọ láti akátá iléeṣẹ́ ọlọ́pàá wọn ní wípé àwọn ìwádìí eléyìí tí wọ́n ṣe ó wá fi hàn wípé ṣe rí yusuf rabo yìí òun náà ló pàmọ̀pọ̀ pẹ̀lú musa adamu àti ali haruna eléyìí tí wọ́n jẹ́ ọmọ ọmọ fún bàbá tí wọ́n jí gbé yìí ṣẹ̀wárí eyín nǹkan náà ni wọ́n ló ti sá tèfètèfè kúrò tí wọ́n sì ń wà títí di àsìkò yìí wọ́n ní nígbà tó pawọ́pọ̀ pẹ̀lú wọn náà ni wọ́n sì lọ rèé jí bàbá òun o eléyìí tó sọ fún àwọn ikọ̀ rẹ̀ wípé ṣe rí bàbá òun ó ní owó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ẹran ọ̀sìn eléyìí tó ní tirẹ́là kan ò lè kó lọ gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí wọ́n ní ṣe wá rí àwọn tọwọ́ bọ̀ òun wọ́n ní àwọn gangan wọ́n tún wá tọpinpin wọn dé àwọn ikọ̀ kan tó jẹ́ ikọ̀ ọ̀daràn tó jẹ́ wípé ọwọ́ wọn máa ń kanwọ́ nígbà tó bá di pé ká jiyàn gbé ní ìpínlẹ̀ kaduna àti àwọn agbègbè eléyìí tó sopọ̀ mọ́ lára àwọn ìwádìí eléyìí tí àwọn ọlọ́pàá ṣe náà ni ó tún ti ń fi hàn wípé wọ́n jí bàbá yìí gbé ni wọ́n ti ń jí àwọn èèyàn gbé ní àwọn onírúurú ibi tó sì jẹ́ wípé wọ́n ó wàá gbé wọn lọ sí àwọn inú igbó kan níbi tí wọ́n ti máa ṣe ìdúnàádúrà iye owó eléyìí tí wọ́n ó gbà wọ́n ní gẹ́lẹ́ náà ni wọ́n ṣe fún bàbá yìí o gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí wọ́n ní kódà ìjínigbé àkọ́kọ́ eléyìí tí wọ́n ṣe òun náà ni wọ́n gba 2,000,000 naira lọ́wọ́ ẹni náà nígbà tí ìjínigbé ẹlẹ́ẹ̀kejì náà ni wọ́n gba owó tó tó 4.5 million naira 4.5 million naira ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ó dẹ̀ jẹ́ ká lọ tààràtàrà ọ̀tọ̀rí wípé ọwọ́ ṣẹ̀kún òfin ó to àfúrásì márùn kan ò tí wọ́n fẹ̀sùn kàn wípé àmọ́ràn wọn jẹ́ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn èèyàn nípínlẹ̀ kwara nínú gbólóhùn àti àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ kwara fi léde ó náà ní jẹ́ ká rí gbọ́ wípé ẹ̀ka eléyìí tó ń korojú sáwọn ẹ̀wọ̀n ìdaràn tàbí jíjẹ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn láwùjọ wọn nípínlẹ̀ kwara wọn ni wọ́n tẹ̀síwájú nípa gbígbógun ti àwọn ìwà ìrúfin àti àwọn ìwà ọ̀daràn gbogbo níbẹ̀ nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ni ìwádìí alágbára kan ìpàràrọ̀ tó gáyàtà ọwáyé ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún tá a wà níbẹ̀ wọn ni lílọ ohun tí wọ́n lọ ẹjẹ́ mọ̀ pé ibùdó ìgbafẹ́ kan ọ wà ní ẹkùn ìlú ìlọrin gangan wọn ní ibẹ̀ làwọn lọ dídébẹ̀ tí wọ́n débẹ̀ ó jẹ́ ibùba fáwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn wọn ní ẹjẹ́ mọ̀ yìí pé níbi ibùba wọn ọ̀hún wọn wùwà ọ̀daràn wọn ń ba nǹkan jẹ́ mọ́ àwọn ará ìlú lára o nínú gbólóhùn agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ sp adetohun ejire adeyemi òun náà kéde ẹ̀yanya nínú ìlọrin ò tó jẹ olúùlú fún ìpínlẹ̀ kwara nígbà tí agbẹnusọ ọ̀hún tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹjẹ́ mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ó kógo já ọwọ́ ṣẹ̀kún rẹ̀ ó tẹ àwọn afurasí ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn náà ó ní amú ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta ẹnì kẹrin ẹnì karùn-ún akáwọn o mọbi tí wọn ti ń jẹ àyèkáyé ni ó nífẹ̀ kàn tẹ́lẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ òjò adékìmí nígbà táwọn ó tẹ̀ wájú ó ṣe àlàyé pé ọ̀yá ẹ wọ gbòòrò ayé lọ ìwọ ọ̀daràn ìjọba ẹlẹgbẹ́ òkùnkùn àfẹ bí ti ń wò ké òkèrè ọmọ ó ní kí abẹ làwọn rọ mọ ìlànà ọ̀tẹlẹ̀múyẹ́ láti wádìí ohunkóhun eléyìí tó bá bọ́ sí kọ́lọ́fín o nígbà tí òjò wá tẹ̀síwájú bí ẹ dákun gbogbo àwọn èèyàn rere tó ń gbé ní ìpínlẹ̀ kwara ìlọrin tó jẹ́ olúùlú ìpínlẹ̀ ọ̀hún o kí wọ́n jọ̀wọ́ jàre kí wọ́n ṣe àtìlẹyìn fún iléeṣẹ́ ọlọ́pàá láti rí dájú pé ẹnikẹ́ni tó bá ń lọ tó ń bọ̀ bíi bèbè tọ̀hún tó sì jẹ́ pé ẹ̀ẹ́kẹ́fìn rẹ̀ lánàá kọ̀bá ń gbàdúgbò níjẹta o wọn ni ẹ kéde ẹ̀yanya nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn náà àti àwọn tó jẹ́ pé wọn ò ní iṣẹ́ méjì jẹ́ kí wọ́n mọ̀ ta egbòogi olóró lọ lábẹ́nú wọn ní ọ̀tán bẹ́ẹ̀ àwọn ìwà ọ̀daràn bí ọ̀gbẹ́gbẹ́ ká gbá ni ká gba dúkìá onídúkìá pẹ̀lú àwọn nǹkan burúkú tó lè ṣe ni lọ́ṣẹ́ wọn ní ẹnikẹ́ni tí wọ́n bá ti fura sí o pé ọwọ́ rẹ̀ ọmọ àmọ́ṣẹ́ ti ń ṣe ẹ tètè ké gbàjarè lọ sákàtà iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ kó wa àwọn ńbẹ̀ ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ gbàǹkangbèrè fún ti ọ̀sán òní o.
2: gbàǹkangbè ìròyìn àgbọ̀sọ̀gbà nù. emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: s e l e r r I e salary
2: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
3: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
5: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n-mọ̀lúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé
6: ẹ̀yin tèmi báwo ni o ṣe wá
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
11: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807 112 4000
5: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
13: Power Oil, hey, Power Oil.
14: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Thank you.
1: Ah, Tony Egbala Cottrell.
0: Thank you.
1: Ti tope ori olowo.
0: Thank you.
1: Adupe pupo julo yin Alhaji Ajumon Adekunle. Awon eyan po nbe o.
0: Beni, beni. To je ki a wa sile o ka wa se ipinle Oyo, won ni ile ise panapana ni ipinle Oyo na lo ti dola baba agbalagba kan ni odun 85. Ton ni baba na se si jabo si inu kanga ni o. Ni ilu kan ti won pe ni Igbo Ologun. Ni opopona irawo ni ijoba ibile Atisbo ni ipinle Oyo gege bi eni ti se alaga ile ise panapana ni ipinle Oyo to si tun je olunrolowo pataki fun gomina Seyi Makinde lori atunto ise panapana Maruf Akinwande won fi di isele na mule o ninu atejade kan to fi lede ni ojo isegun oni pe isele yi na lo waye ni ojo aje ti se ojo 18 osu karun odun ta wa yi nigbati ile ise panapana tori ipe kwajawiri kan gba ni nkan bi ago mefa o koja iseju 24 irole wi pe egba wa o baba mo ti jabo sinu kanga lasiko ti baba n gbiyanju lati yo garawa boya garawa ti baba fe fi pon mi lo jabo sinu kanga o gege bi won se wi won ni papapa ni awon iko ti mo dola eyan nibi ti CFS Ayegbokike Samuel to ti lewaju won won ni kia kia na ni won si debe ti won si sise won gege bi akose mose won ni gbogbo awon irinse eleyi ti won ni lo ohun na ni won ko lowo o ti won si fi yo baba na jade won ni ori ko baba na yo o kuro ninu okanga bi be ko ohun ta n wi ko la baba o wi o won ni lakotan o wa ro gbogbo awon olugbe bi pe dakun awon kanga wa eje ka mo de won daada papa julo lasiko ta ba lo won won ni edakun be si ni ti ru isele bayi ba tin waye kon ri daju pipe won tete n pe ipe pajawiri si ile ise panapana lati ba fi le tete dola iru eni be iwe iroyin the punch lo gbe iroyin
1: o da je ka lo sakata ijoba ipinle Eko le ton kede eyanya wipe ofin bo ta baye o lo taratara gbogbo oko ijoba pata eleyi ti a gbe kale wipe ko mo ka won eyan rere ipinle Eko o na ni ati fofin de baye o wipe awon eru alakopo tabi awon eru ayeraye e to je pe ogoro awon oko ijoba won a mo ko sino tabi sode won ni eleyi o se be o ti de ohun igbagbe baye nigba ati ijoba ipinle Eko to nkede e o fi otele wipe ojo kini osu kefo odun ta wa nibe boyo ojo kini ohun ba ti nla baye oko ijoba yowu ti o ba gba mu o po gberu sino tabi sode a je pe olejo ro pelu ijoba ipinle Eko nigba ti ajo eleyi to nse ko kare awon ato to daju fa awon oko ijoba nipinle Eko nkede re o bi pe ijoba ti fi otele ko saye fun rakasia enikeni to ba lo ka won eru e to ko sinu oko ijoba abeyin oko ijoba a je pe ijoba gbe nle bi ijoba ba gbe nle orogo eh pelu ijoba na nenu gbolu eni so nje adare eyan fun eka to nri si ato iroyin to njade nile ise eleyi to nse ko kare amojuto gbogbo oko ijoba pata eyi to je ti ipinle Eko o te waju nu oro re ko lawole oje labi nigba to hun salaye o ni be ni baba ni ka wo wa o ni awon eyan nsoro awon eyan nkowe awon eyan fesun kan won po ti o mu wa si akata ile se npe a e dakun tori tolohun o lawon kankan to ye ka e tun se o oko ijoba ironi ni won Eko ewo wa leru ayeraye ti o fi ndi ki baye leyi to si je pe lopolopo igba o awon eniyan gan to ye ko wonu oko na won mo po gilo gilo ni nitori bi pe ero won o ri bi duro tan won o ri bi sengere eru se be o n gba inu oko ijoba pin won ni o wa ti je ki won mo wi pe igbaye gbadun awon eyan rere to won oko nipinle Eko o je ijoba ipinle Eko logun jokin la lo nigba to te waju nu atotonu re wi pe ipade waye looto gbogbo awon adari leka njeka to ni nse pelu imototo ati dagbasoke ipinle Eko won jo fori oko soro ne pe ewo oni bi oro de duro yi àfẹ́ kọ́kọ́ ìjọba o kò máa kó ẹrù kẹrù kànká ṣùgbọ́n dára nípínlẹ̀ ti yọ́bẹ̀ ẹ̀jẹ̀ lọ sákàtà iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ torí pé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá èèyàn ọ̀gbẹ́ni Usman Jobrin nígbà tó ń kéde ẹ̀yẹ̀yà wípé gbogbo àwọn olóṣèlú ò èyí tó wà ní tòkìtìlẹ̀ ìpínlẹ̀ yọ́bẹ̀ ó ní ẹ jọ̀wọ́ járe ẹ gbọ́dọ̀ lọ gbọ́rọ̀ ayé ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ kí wọn obìnrin léèrè pé kí ló gbé ń bọ̀ ta bọ́ńbọ́ ẹ wá máa ní kínní a bẹ̀rẹ̀ polongo ni à ń kórajọpọ̀ ni àwa ń polongo ni ó ní ẹni tí a bá gbá mú yóò jò lambapọ̀ pè lábẹ́ ìbáwí òfin nígbà tó tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn rẹ̀ ní kété tí pàdé kan ilé ti ọfíṣọ orí ètò ààbò èyí tó tẹnubọdẹ ní ìlú ti dàmátúrò ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ ó jẹ́ kó yé wọn wípé ẹnikẹ́ni tó bá lọ gbóríwọ̀ gbóró ayé tó gbìnàyá àwọn ìpolongo ìbò ṣáájú ọjọ́ tí àjọ elétò ìdìbò nílẹ̀ yìí èyí tó ti fi òté lé o ó ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti lọ tọwọ́ bo òfin kan èyí tó wà ní abala ìkẹta ní ní ogún òfin ọ̀hún gbé bọ́ta ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòóléméjì ìyẹn ọdún 2022 ó tẹ̀wájú nú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹnikẹ́ni bẹ́ẹ̀ balẹ̀ fẹ́ kóra yín jọpọ̀ ẹ kóra jọpọ̀ o mọ́ polongo o bó o bá ti lè polongo àjẹ́ wípé ṣẹ̀kún òfin yóò ṣe bẹ́ẹ̀ yóò wá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kan ó wá tẹ̀síwájú nígbà tí ó parí ọ̀rọ̀ ẹ̀yin àjẹgúndà hero abdulsalam nígbà tí gómìnà mayemala ebu ni kálukú wọn pátá náà ní ọ sọ̀rọ̀ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò aráàlú òun náà sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún wọ́n sì ń jẹ́ kó yé wọn wípé ẹ jọ̀wọ́ o àlàáfíà ló la fẹ́ bẹ́ẹ̀ bá polongo ṣáájú ìpolongo ìbò ẹ jẹ́ tán ẹ tún fọ́tán gan-an ní jẹ́bẹ̀ òfin ọ̀wà yín kan o bẹ́ẹ̀ ni yóò gbé yín jù sáwọn ìbáwí jántó ẹ̀yin bọ̀ tàbọ̀nbọ̀ láti akátá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ tìjọbẹ ìwé ìròyìn the punch òun ló jẹ́ ká rí gbọ́.
0: Tọ́ ẹ jẹ́ ká lọ sí ìlú Uyo wọ́n ní lẹ́yìn bíi oṣù mẹ́fà eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Uyo wọ́n ní bàbá akẹ́kọ̀ọ́ náà Anielfiok Asian náà ló máa ti ké gbàjarè síta wípé látìgbà tí wọ́n ti jí ọmọ òun tí àwọn sì ti gbé gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kí àwọn gbé láti fi rí dájú pé àwọn gba ọmọ náà padà tí àwọn tún ti sanwó ìdóòlà wọ́n ní síbẹ̀ títí di òní àwọn ọmọ àti ìrí ọmọ àwọn utibe náà ni wọ́n porúkọ akẹ́kọ̀ọ́ ọ̀hún o wọ́n ló wà ní ìpele kẹta ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Uyo níbi tó ti ń kọ́ nípa eré oníṣe wọ́n ní bẹ́ẹ̀ sì ni wọ́n jí akẹ́kọ̀ọ́ náà gbé ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2025 lẹ́yìn tó gba ìpè kan pẹ̀lú nọ́mbà eléyìí tí wọ́n kọ síta báyìí tí wọ́n ní pé ní kété tó gba ìpè náà tán ló sì jáde láti lọ rèé bẹ́ ẹni tó pé ọ̀hún ṣùgbọ́n kò sọ bí agbègbè náà ní ìlú Uyo wọ́n ní bàbá rẹ̀ pásítọ̀ asian náà ló wá sọ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ ìṣẹ́gun wípé àwọn mọ̀lẹ́bí ń kọ́ náà ni wọ́n ò tí ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ náà látìgbà tí wọ́n ti

0: I am a Darvit woman.
1: Ọdún ilé yàtí dé, ayẹyẹ àti ìgbàládùn tí wọ́n bẹ̀rẹ̀ wà yìí.
2: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé yàyí.
1: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kò yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kò sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
2: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
1: ITEL gbé ìgbé ayé tó rọrùn.

0: for balance for you. I am a Darovitz woman.
1: Europa League Final, May 16. Conference League Final for May 27. Champions League Final for May 30. Hey! All the finals live only for SuperSport on Top Go TV.
2: From as low as 5,800 Naira per month.
1: Reconnect today. Go TV. Love it.
3: Ọdún iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
4: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
3: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
4: Tàbí kó yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
3: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
4: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
3: ITEL, gbé ìgbé ayé tó rọrùn.
5: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sídìí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: dára ju tàtẹ̀yìn wa lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
3: Wà á mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: mo kago ki n to wole o iru ona se agoya e ka le
1: se ni bani
0: ni gbogbo bi owo ja ikan yi de
1: ti ojo igbe
0: iyen ni gbogbo bi e ti gbe lanfani ati ma gbo mi fun ti asale ye ijejo lori eto yi la npe afon gbogbo sowo lodumare ti mo si pe lase ledua a pade njo mejo ni mo nwi ijejo ledua gbo gba be o fase se lenu ijejo ohun so ni opo ojo n lo ti ro ti ile ti fi mu bi awon baba wa se ma nwi
1: gbo
0: isele n lo ti se ka ka kiri
1: imu ni
0: ka papa to mokan eni gbogbe gan gba gboroyin ni isele n lo se ka ka kiri o si se wi pe eniyan ni gege bi mo se ma nwi fun wa lori eto yi
1: imu ma ni
0: ju gbogbo e lo a fi gbogbo ope to hun yin fun olodumare o ti e won na lae to se be to si tun da wa si titi di akoko yi tori ko si nkan kan ta mo se ko si nkan kan ta gbe fun to to be
1: bi awo te
0: o won na lae ni a si se be mo toro pe ko mo dawo iso to won abo e lori wa o ti gbogbo e lo olodumare e se o
1: bi awo tele aso
0: o subara bande fun yin akobere fun yin o
1: ko ma fota mi o ni ko je
0: wa juba yin ba ti bero eto yi fun tale eto ni e ba wa pe be ti ma nse lose ose
1: takoni
0: mujuba gbogbo alagbara aye patapata porogodo mujuba fa woli oluso agutan gbogbo le kile ibe ti gbe lanfani ati mo gbe to yi lale e mujuba le mo pe patapata porogodo e jo ju mi se
1: wo eni bi lowo aseku pa ni
0: o ki gbogbo ori oru enu o je lataaro
1: a so ti
0: olodumare yo de gbiyanju wa lade akuku ni se lasan o ladua
1: ti won ogun e
0: amata amo jire a si mo ri aje ohun fi se nkan re
1: indika ti wi indika ti wi
0: ẹni tí ó dẹ́ mi wà légbodò olódùmarè ò ní fẹ́ mi wà léwọn lọ́wọ́.
1: inú mà níka ṣe bí mi ò bá yẹra fún wọn.
0: kí yín kààbọ̀ sórí ètò yìí tá a pè ní imú níka kò jẹ́ agbó òórùn àṣebè tó bá ṣe wípé ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ ni orúkọ mi ò yí padà ọmọọba mukaram adédọ̀tun asáde ń lorúkọ mi malémi lọ́wọ́ bá dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìpókì mẹ́kùn ọmọ aṣúdẹ́dẹ́ ọmọ afàtàrí wòran DJ Spider ni studio manager tátùjọ ṣiṣẹ́ pọ̀ fún talẹ́
1: yìí
0: kúnlé anífowóṣe ń lò lóòtú ètò yìí lóòtú àgbà ni general manager fún kànnì yìí túnde ọ̀làwọ̀ ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí ètò yìí ohun ìkìlọ̀ ńlá fi ń ṣíde bá mi tún ṣòro mi lábala ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka imú tó níkà ńlá fi ń kà díẹ̀
1: ẹranko láàrin ènìyàn imú ṣe kà gidi
0: àwọn gẹ́gẹ́ bí ó kọ̀ tó yìí
1: wà níkà
0: tá a fi wọnú abala tà ti mú kìlọ̀ wá gan-an
1: a ò bá mọ rúru wọn
0: kò bá fọ́ tá a gbàgbé pé ìka ẹ̀dá ò ṣe é dámọ̀ bẹ́ẹ̀ kálukú ló ń ṣojú fúrúfúrú mọ́ rìn káàkiri sí mọ́ bóyín kẹ
1: o. èrò
0: burúkú ti ń bẹ lọ́kàn ẹlòmíì àbí ti ń dààmú ọpọlọ ẹ̀ tó fi ń rìn káàkiri ó burú bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́.
1: ẹni a lè súnmọ́.
0: àmọ́rú wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fẹ̀ jẹ dúdú sínú tí wọ́n sì ń tutọ̀ funfun jáde. làfi ń pe imúníkà kò jẹ́ agbó òórùn àṣebi tá a sì ń wí fún wa ní gbogbo ìgbà pé kí kálukú ó ṣọ́ra.
1: bẹ́ẹ̀ni imúníkà ó.
0: kí kálukú ó ṣọ́ra ó mọ̀ láfiyèsí tòun àkíyèsí.
1: imúníkà ó.
0: imúníkà ó. tá a lọ sábàlá tá a pè lóhùn ìkìlọ̀ pàápàá torí àkókò.

0: dára ju tàtẹ̀yìn wa lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Flash FM 105.5.

abala yi nla pe ni abala ba mi tun soro mi yen ni bi ti a tin se agbeyewo oni uru esun ti awon eyan ba fi sun ti won fi to wa leti iyen labala yi ta pe ni ba mi tun soro mi o ni se pelu oro ile oro owo ati be be lo aye ma de ele kan du koko mo yin fere yin je tabi fowo lagba yin loju ede kan wu wa ko to lagbegbe yin o se nkan kan to ku die ka to ta pe e lati fon riru eni be sita koda o le ni se pelu idile ni kan gbe igbese kan bi eleyi ta n fon rere labala ohun ikilo yi ti mo pe e mo kunu mo o e mo dake ta kesa won nkan kan ti o gba ko bonu fun aye ba jeje won ohun to bi wahala gan re aye ba jeje ku opolopo idile sinu wahala pe ohun dake pe ko ohun foro ohun se sonu eku amumora won lo se be to do ohun to bureke mo opolopo ida lowo baye dake ma kunu fi to wa leti labala yi a peru eni be wa sori eto yi eyin mejeje ejo fojurinju pe gbe to yi njejo esi gbo ni je edogun aye tojo aye ma le koda eni to kan to wa njejo tun ti wa nbi lale yi aye ma le amo mo pe ka tu so gbogbo edijo mejo ni lati fo mo se so se ro ti baba to wa bi ose meji sori eto yi o wa soro enikan to pe onise owo ni po ohun ran lowo atara pe o bo ohun sise ohun si wa wo wi pe ko ohun wa ona fun ti o tun fi ma ro njeje ile nikan to fe seru ise be to wi fun lohun fi wi fun pe ko gbe fun lagbaja o seru ise be o si se daada lodo ohun eni wa gbe owo to po o fi gbe se ohun fun lati igba naa n lo ti di wipe won wa kaakakiri ti won o ri baba yen wa lori eto yi nje edogun o se se ke lanfani ati ki won o tun se be wa sori eto yi ni ojo mejo ori mo ti wi fun won pe o pon dandan ki won pada wa lati wa wi fun gbogbo omo Nigeria wipe eto yi ti la pare ori lenu igba ti won wa eni ta wi yi o ti gbo bi ogan lo fo fere lati gba ti won tin wa kaakakiri o dide o bo ta nbi o fora pamọ si o si se be lo se ohun ta wi yi won so fun mi losan yi ki n tun mo bo wa sinu kulu gbohun sa fe ife yi pe o ti ba de 90% iyen ise eleyi to fi sile lati bi odun meji ti o se ti won tin wa kaakakiri o ti sise na o ti ba de 90% won pe laaro la yo pari aye ni pe a mo reti baba yen lori eto yi lose to nbo la se olohun obo ludumare lara se yori ti abala yi se lori eto yi niyen baba to wa lose to koja ti mo wi le kan yen na nípa òṣìṣẹ́ IBDC tí ó pọ̀ òun ó bá wọn gẹ́ẹ̀tì mítà mo pé kí wọn ó wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti pè wá fún nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pè wá fún lára ọ̀nà kan táwọn òṣìṣẹ́ yìí fi ń ṣe ṣaka fáráàlú ni mo sì ti wípé a padà pé àwọn lọ́gàálọ́gàá ń lé iṣẹ́ yẹn gan yàtàbá láǹfààní àti pè wọ́n wá sórí ètò yìí ti wá wí fún àwọn èèyàn ọ̀nà tí wọ́n mọ tọ̀ gan torí tẹ́lòmíì bá fẹ́ gbarú nǹkan bẹ́ẹ̀ yóò wò wípé ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ń lòun gbọ́dọ̀ so mọ́ ó sì ti wá di ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí ń gbà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń lù wọ́n ní jìbìtì mi ò pé gbogbo wọn wọ́n ṣe bẹ́ẹ̀ o àmọ́ àwọn tí wọ́n mú ọ̀rọ̀ wọn wá tí wọ́n wá sọ fún wa ni mò ń sọ ń pa wọn ẹni náà ti ṣàdéhùn kódà ó bẹ̀bẹ̀ títí ìrọ̀lẹ́ yìí pé òun wà lórí òkè ẹ dákun òun nílé yọjú sórí ètò yìí àmọ́ ṣàdéhùn pé kinní ìhun yanjú kó tó di ọjọ́ mẹ́jọ tó bá ti wá rí bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́jọ á pè kí bàbá yẹn náà wá wá láti wá sọ lórí ètò yìí pé ó ti yanjú o
gbogbo ohun tó ní ṣe pẹ̀lú fanfa lórí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ lọ ẹnìkan wù wá kò tọ́ nǹkan kan ṣẹlẹ̀ tó lè mú wàhálà bá dílé àbí báwọ̀ náà fúnra lára rẹ̀ wàhálà bá àdúgbò bó tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ bára rẹ̀ ní koríta kò yé mi mọ́ iwájú òṣè lo ẹ̀yìn òṣè padà sí ẹbí tó wà létí lábala yìí tá a pè ní bá mi tún ṣòro mi 0706623 5262 0706623 5262 tẹ bá wà lórí WhatsApp nọmba yẹn náà ní kẹ ẹ pè sí 0706623 5262 ẹ lè fohùn ránṣẹ́ mbẹ́ ẹ lè fohùn ránṣẹ́ ní WhatsApp ẹ sì lè ti àtẹ̀jíṣẹ́ tó bá ti jẹ́ fẹ́ pè náà ní ẹ pè wá bí ọgbọ́n tá a bá ti rí láfèsì má gbé ìgbésẹ̀ kan tí ó kù díẹ̀ káàtó eléyìí tẹ́ni tó ti ń ṣohun tó tọ́ tí ó fi wá dẹ lẹ́bi ó ṣe pàtàkì púpọ̀ mọ́ ń tẹnu mọ́ fún wa lábala yìí ẹ pè wá sórí nọ́mbà yẹn ìyẹn bẹ́ẹ̀ fún tabala tá a pè ní bá mi tán ṣòro mi fún talẹ̀ yìí yálọ múṣẹ̀lẹ̀ tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóòórùn àṣebi talẹ̀ tó ní wá fún wa o nǹkan kan fún wa láti bí ọ̀sẹ̀ tó kọjá nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹ̀ lápáta àmọ́ tí àkókò fún wa láàyè nítorí àwọn àlejò tá a gbà lábala bá mi tán ṣòro mi aláǹfààní àti yànnàná ẹ̀ dáadáa lálẹ́ yìí ẹ já lọ sábala yẹn tá a pè ní tá a ti mú ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóòórùn àṣebi wá

0: orúkọ ẹ ni Múníkà ní tòótọ́ kò jẹ́ agbóòórùn àṣebè. À ń sọ nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹ̀ ní agbègbè Àpáta tí mo wí fún wa nípa arábìnrin Aminat tó ti di olóògbé báyìí. Àpé arábìnrin yìí ń gbé nínú ilé, ó gba ilé ní agbègbè yìí ní estate kan tí wọ́n ń pè ní Owóde Estate. Owóde Estate ni wọ́n ń pè ibẹ̀. Ó gba ilé síbẹ̀, ó sì ń gbé lóun àti ọmọkùnrin kan, eléyìí tó ní ọmọ yẹn jẹ́ ọmọ ọdún méje, ọmọ ọdún méje inú Owóde Estate lápáta. Ó súnmọ́ àlàáfíà, wọ́n jọ wọnú ara wọn, àlàáfíà estate ń wọnú ara wọn báyìí.
1: Ilẹ̀ Aposhika ni Múníkà o.
0: Mo ti ní kí wọ́n bá wa fi fídíò yẹn sórí Facebook, mi ò mọ̀ tí a bá láǹfààní àti ṣe bẹ́ẹ̀, torí màá fẹ́ fi àwòrán ilé yẹn hàn wá. Ìyẹn ibi tí arábìnrin yẹn ń gbé gan kó tó di ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹ̀. Single mother ni arábìnrin yẹn. Ó sì ń dágbé ni. Ẹni tó jẹ́ àbúrò ẹ sọ fún mi wípé nígbà tá a béèrè lọ́wọ́ ẹ̀, ó jẹ́ ká mọ̀ pé ẹni tí ó ń fẹ́ tó ń yàn lọ́rẹ̀ẹ́, ẹni yẹn wà ní ìlú òyìnbó. Ìyẹn ni wípé kò ní ọ̀rẹ́ kankan rárá bó ti hùn lẹ̀ ọmọ ní ìlú Ìbàdàn bí àbí ní ibikíbi lórílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ kàyéfì ibẹ̀ ni wípé ṣàdédé ni ọmọ ẹ̀ bọ́ta tó sunkún jáde wá bá ẹni tó jẹ́ ọlọ́dẹ. Ọlọ́dẹ yìí òun nìkan ló sì ń dáṣọ gbogbo inú estate ọ̀hún. Òun nìkan ló ń dáṣọ gbogbo estate tó sì ṣe wípé kò sí ẹnìkankan àfòun nìkan. Béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tá a débẹ̀, tá a lọ ṣèwádìí, ta láǹfààní àti bá ọlọ́dẹ yìí sọ̀rọ̀ àti àwọn, ó pé òun nìkan lòun ṣọ́bẹ̀ pé kò sẹ́lòmíì. Wọ́n pé bí gbogbo estate yìí ṣe tó yìí, ó wá fi nǹkan kan hàn wá tí màá fẹ́ ká wò lójú lórí Facebook. Yẹn gbogbo àwa tá a bá láǹfààní àti wà lórí Facebook, màá fẹ́ ká wò ìyẹn tí a bá láǹfààní àti ṣe àfihàn kinní yẹn. Mi ò tí ì rí kinní yẹn lórí Facebook.
1: Bí àwọn tẹ̀lé aṣọ Múníkà o, kò máa fọ tá a mìíràn.
0: Nígbà tí ẹni tá a wí yìí wọnú ilé yẹn tó lọ ṣiṣẹ́ láabi náà, bóyá ó ti mọ àkókò tí arábìnrin yẹn máa ń wọlé, ó sì wọlé tọ̀, ó yín in lọ́rùn ni títí tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀. Kódà ọmọ kékeré yẹn pé ó yín òun náà lọ́rùn, àmọ́ ó rò pé òun ti kú.
1: Múníkà
0: ló fi ṣe bẹ́ẹ̀ tó fi sá jáde. Àmọ́ nígbà tẹ́ni yẹn máa jáde, ó ní fẹ́ǹsì kan, fẹ́ǹsì tí wọ́n ṣe yí ilé yẹn ká. Ó ní ibì kan tí ẹni tá a wí yìí ní láti dá ihò sí, tó ṣe wípé ojú ihò yẹn ló gbà jáde.

0: se ni ika to
1: o fe ka gbo nkan ta ba olode yen na so
0: eni bi mba ni
1: mo ti landlord yi so gele lolode papa so gbogbo won sese gba ohun ni ti ko ti ju boya bi ko ti ju bi odun kan lo
0: a se bi
1: se pe bi gbogbo nu estate yen se to ohun nikan lo ohun so gbogbo e
0: ara se ni ba ni da
1: su wo olode yi mo wo ojo ori e
0: ko se rere
1: ori bi pe nje eni yi gan ni ikapa lati so gbogbo nu estate yen
0: eni amale bari o aye bi
1: arabirin yi ti dolo ogbe looto amọ gbogbo landlord association kaakakiri ti dẹkun ru isele bayi lati ma je o sele
0: a o le gba kan ba o
1: ru awon eyan wo gan la fi so adugbo
0: ore
1: elo gan ni community nfun won
0: mo si ka o ore re ti baje
1: awon eyan ba ti e fi sun wi pe nkan kan bayi nse abi nkan kan nje community ndide awon ti won je agbagba ni community je won se nkan to to to ye ki won o se gan kini ka ti pe eni to wa nnu le lohun atomo laaro ni nkan bi ago mewa ti ki sale eyan kan si fo fila fila to si wonu ile to si yin lorun eje n wo boya le gbe ipe kan
0: 0807069493000
1: ọpọ lo ti se be to ti ki ibo si to si se wi pe nigbeyin ko si igbese kan ti community gbe ojo tun ti lo mo wa lowo
0: o
1: ọjọ́ ti lọ orúkọ mi ò yí padà ọmọọba Mukeram Adédọ̀tun Asade ló kọ mi màlẹ́mi lọ́ba dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ ọ́wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìgbókìmẹ́kun ọmọ asúdẹ́dẹ́ ọmọ afàtàríwòrán a nílẹ̀ gbé ìpè yẹn tẹ́ ẹ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí 0706623-5262 a lè gbé pè yín ẹ pè mí ní kété lẹ́yìn ètò 0706623-5262 ni nọ́mbà tẹ́ lè pè mí sí ọmọ ọ̀ṣọ́ wa ni o ẹja dẹjú ẹ sì já máa fọhùn bóde ta bá ti rí nǹkan kan ìmú níkà ní tòótọ́ kò já gbóòórùn àṣebì a ní jìn sọ́fin ayé o ọmọ aráyé ò ní ṣe wá ṣàkàṣàkà ó dàárọ̀.
0: kò jẹ́ àdáṣe bí mo
2: ó níkà gidi.
3: Splash 105.5 FM, the integrity station.
4: From the top of the Fisher Building,
5: this is
6: Detroit's number one hit music station.
7: Splash 105.5 FM, your integrity station.

0: out of airtime and you don't have money to top up, out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Known.
1: Hello. Mi ò gbọ́ ọjà yìí ń pariwo. Jọ máa tún ẹ pè. Hello, ṣó ń gbọ́ mi dáadáa báyìí?
2: Mo gbọ́ ẹ dáadáa. Ṣé o ṣì wà lọ́jà ni?
1: Bẹ́ẹ̀ ni mo ṣì wà lọ́jà.
2: Irú fóònù wo gan-an ló ń lò?
1: Infinix Smart 20 mi ni mo fi ń pè ẹ báyìí. Pẹ̀lú voice print noise reduction lórí Infinix Smart 20, ohun rí ó jà gaara. Kódà kó jẹ́bi tí ariwo bá pọ̀ sí.
3: Bẹ́ẹ̀ dẹ̀ rí, kò sí wàhálà pé fóònù mi ń kú mọ́. 4GB ló bá wá pẹ̀lú 128GB memory. Pàápàá jùlọ bátìrì 5200mAh ló bá wá. Gbogbo ìgbà nínú mọ́ ń bẹ lórí fóònù mi.
1: Infinix Smart 20 ti dé ra tiẹ̀ ní gbogbo ilé ìtajà Infinix tó wà ní agbègbè rẹ. Smart 20, ohun tó ń jàgere, kò sí ariwo, kò sí àlà. Smart 20, ìrọ̀rùn pọ́nbélé.
4: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè, ní pápá eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
5: Andrew Trossard, tapped in by Bukayo Saka, history makers.
4: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Oh Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit, Media Partners,

0: tún ti dé o.
1: Bẹ́ẹ̀ni débẹ̀, Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adéboye, ó tún máa máa gbé wa débẹ̀ níkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbẹ́ ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday ní aago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ́ngàn gbé ètò tá a pè ní Gbẹ̀mí débẹ̀. Ká ó sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọrí tó dùn ọ́ gan-an tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ? Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá o fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò Gbẹ̀mí débẹ̀ kára yẹ fi kọ́gbọ́n. Ìpele kẹta ní ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́rùn sọ̀rọ̀. Kó méjì yìí le jù ìwọ náà máa gbé tó yìí. Kò gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ ti ń bẹ lọ́rùn pẹ̀lú the return of Gbẹ̀ngà Adéboye, Olúwa Sakios, níkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906 043 9771. Gbẹ̀mí débẹ̀ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adéboye, ètò ìpọ̀pọ̀pọ̀.

ẹ̀sùnkù dédé wòye káàkiri àgbáńlá yìí ẹ̀túnkù dédé wòye káàkiri dúníà yìí ọlá olúwa zacchaeus mututide the return of gbẹ̀ngà adébóyè mututiwọ̀lú èmi náà sì kọ́ ọlọ́run ọba àmì náà ló tún fún mi ṣiṣẹ́ agbára ọlọ́run ọ̀gá ògo náà ló tì mí lẹ́yìn ẹ tún gbádùn ọlọ́run lára mi lọ́jọ́ títòní ẹ tún máa wá nǹkan fìdílé tàbí kẹ tó fìdílé nǹkan kẹ tó wá gbọ́ return of gbẹ̀ngà adébóyè lọ́jọ́ títòní ẹ tún kulé nílẹ̀ ìbàdàn lọ́jọ́ títòní o ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní gbémi débẹ̀ àtẹ̀mẹ àti dj spider lájọ wà nínú stúdíò lọ́jọ́ títòní bẹ́ẹ̀ ṣe gbádùn ọlọ́run lára wa lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún ẹ tún gbádùn ọlọ́run lára wa bẹ́ẹ̀ lónìí àti jù bẹ́ẹ̀ lọ ìkànnì splash fm náà la wà lọ́jọ́ títòní 105.5 fm tá a kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn ìbẹ̀lẹ̀ tí ń gbọ́ return of gbẹ̀ngà adébóyè yìí o èmi náà kọ́ ọlọ́run ọba mi náà ló pé kó rí bẹ́ẹ̀ ẹ máa pera yín jọ sí di rédíò lọ́jọ́ títòní yọ̀dà fún dj spider mi ọ̀wọ́n ẹ máa pera yín sí di rédíò lọ́jọ́ títòní kẹ́lẹ́ wá gbádùn ọlọ́run lára return of gbẹ̀ngà adébóyè ṣẹ̀rẹ́ yín tẹ́ wà lórí títọ̀ kí return of gbẹ̀ngà adébóyè ẹ máa dọ́bu táàpù ẹ̀ káàkiri àgbáyé ẹ̀yin tẹ́ wà lójú òpó facebook wa ní splash fm ẹ máa dọ́bu táàpù yín náà síbẹ̀ ẹ máa ṣí ààrẹ káàkiri àgbáyé ẹ jẹ́ wọ́n mọ̀ pé olùfúnwọ̀n tán yín ti dé ọ̀la olúwa zacchaeus return of gbẹ̀ngà adébóyè lórí ètò yìí láti máa ń bá wọn pe àwọn ará ọ̀run bàbá yín tó ti kú àbá yín pé màmá yín tó ti kú ń bá yín pé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọkọ yín gan tó ti kú ń bá yín pé lọ́jọ́ tòní ẹ máa ṣí ààrẹ káàkiri àgbáyé ẹ gbádùn ọlọ́run lára mi mo ń bọ̀. ìkìlọ̀ ẹ̀wà náà ni alákọ̀ọ́kọ́ lórí ètò yìí abala àkọ́kọ́ náà la wà yìí àmọ́ torí àwọn èèyàn wa wọ́n máa fẹ́ bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ lájùlé ọ̀run a máa gbéra pápápá láti máa lọ sínú abala kejì nu àmọ́ lọ́jọ́ títòní ká tó lọ sínú abala alẹ́ni lọ́run ìwọ ọ̀rẹ́ mi ọ̀wọ́n má fi àdúà ṣeré o àdúà ní ń gbà o agbára kọ́ o ọlọ́run ní ń gbé èèyàn lékè o má fàdúà ṣeré o má sùn tẹ́tẹ́rẹ́ o àwọn tó rò pó fẹ́ràn rẹ hun wọ́n lè fẹ́ ọ lójú lásán o bẹ́ẹ̀ ni mo ń sọ fún ọ yìí ó lè jẹ́ pé fi ojú ni wọ́n fẹ́ o má fi àdúà ṣeré má fi ra rẹ ṣeré alẹ́ mi ni àbẹ̀fẹ́ jamanláyà bí èpè èmi náà sì kọ́ ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀ ẹ já lọ sínú alẹ́ni lọ́run lálẹ́ ọjọ́ títòní yóò lágbára gan àtẹ̀mí àti dj spider.

oke emi ebinu ko pe wa die emi reti lati de nisin emi reti la wa lataaro ta tin ge ta tin je kan ta tin mu kan faaji lotun lo si emi reti mo ti de nisin ibe yen dun gbogbon kan si eku dede akoko yi iyen ni gbogbo bi ta ti mo lanfani ati mo je gbaladu eto yin eto wa idan idan gangan leleyi ele to yato si dokidon iroyin ere idaraja lakotun ni ele ta pe amo si ikanji omo luabi splash water 5.5 ele to kale sinu gbale funfun balao lagbegbe felele ni le ibadan adu gbogba kan si ati ko gbogbo ede ati to gbogbo epo fun igbaladu eyin ti ajake jado le agbala aye ta ba so nipa idan gangan DJ Spider lo ma je ke lanfani lati je pe ke gbe wa daada lapa odo ti yin be yen oga wa tun di olawo ololotu eto Alex Ferguson ti jani oloko dana lo ko mi oloko ele to n dana royin re idaraja loge afefe lede Yoruba ti anti adi sport actor actor ele to wa active e wo wa ni kan ni badi dore ti ile ise wa n bi Facebook splash 105.5 ke tumo lanfani lati mo ba wa share ki gbogbo awon eyan kan le mo pe o tun ti sele lapa bi o baba so nipa idan gangan se gbagbe pa tun ma yi ko to ti ka se lale yi fe ti o gbope owo jojumo yen tala le yen na owo yen ti po si bayi o ti po si o ko mo dabi igba to je pe mu o ja otan o eh eh owo yen ti po si bayi olo tin play ka se lati jo yi eh play tale eh eh o ti gbo pe lope asiri idawo mo ja otan *347*1004*#, tabi www.cash.ng ko sibi to gba wole nu mejeji o bo se USSD code ni tabi website www.cashier.ng bi nkan se ri lapa abe yen niyan ileya cashport nkan le kun gbogbo gbe bayi o tun ti din lojo kan le ni bayi baba so nipa ileya cashport lojo Tuesday ojo segun ti nbo o na ni aye ko to yun ti o se se pe awon to ba n play nijo yen nikan oni o leto lati gbenu si owo ti ileya cashport gbogbo tiketi template lati bere osu yi yato si pe yo fun yin lanfani ati kopanu ti Friday cashport yo tun gbe yin debe baba so nipa ti ileya cashport nbi teyan ko ti je 500,000 atagbo agbo to le ba mo lu kan iwo ti ri o ti ri agbo be ri agbo to le ba mo lu kan eh eh iru awon agbo baun la so ki sa agbo to yan le fokada gbe o won ifi okada gbe agbo eleyi o eh eh eh won e gbe wa tolokada ejo yinu ko ta ngba agbo ba wo mo yin lowo eh eh isiru agbo te yan fokada gbe bo ba ti je agbo eleyi ninu ko mu casta abi awon oko nla awon oko dyna nla on awon sister ya eh eh n to fi gbe agbo eleyi nu *347*1004*#, tabi www.cash.ng mo ja otan pe kini owo ojojumo owo n ti le o ti le o ti po si o mo go ki e iyen lasale yi e ja bere ni to ni se pelu orilede wa Nigeria mo ja otan pele wo wa Facebook splash 105.5 Ibadan interview wo wa Facebook nu abi ko mo bo ni TikTok ati ti jani oloko dana sport actor eh eh tun gba be yen na wole o mo le nbe yen na awon eyan sin je gba tun nbe yen na eh eh mo ti gbe ode be nu mo gbe ode be mo gbe oko ja be tan yan yan baba so nipa ti idije ti unity core ele ti o mo lanfani ati waye iyen laipe yi lopin osu yi oluko ni ko ti Super Eagles baba so nipa oluko ni ti Erisekunchel o ti gbe oko awon agbabolu jade o
àwọn agbábọ́ọ̀lù tí ó mọ sojú orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti gbé wọn jáde o. Ẹ̀mọ́ gbàgbé pó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìdíje ti Unity Cup yìí kì í ṣe fún àwọn agbábọ́ọ̀lù bíi Victor Osimhen, àwọn bíi Samuel Chukwueze, àwọn agbábọ́ọ̀lù bíi Calvin Bassey, àwọn agbábọ́ọ̀lù bíi Ademola Lookman. Pé ìdíje yìí àwọn pe amọ̀ ẹ̀ fún àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé ni, àǹfààní ni yóò jẹ́ fún wọn. Bákan náà àwọn agbábọ́ọ̀lù tí wọn yìí sábà rí bọ́ọ̀lù gbá dáadáa tí wọ́n sì mọ́ ń pè wọ́n wá sí national team tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣẹ̀ fìwé pè láti wá gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè wa Nàìjíríà, pé àwọn táwọn pe amọ̀ ìdíje ọ̀hún fúnnú o. Kò mọ́ dàbí ìgbà tó jẹ́ pé òun ò gbé yín débẹ̀. Òun ló ṣokùnfà tẹ bá ń gbọ́ àwọn orúkọ kan nínú àwọn orúkọ tí wọ́n fìwé pè Mọ́jọ́ yà ó lẹ́nu olùkọ́ni ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ mọ́ retí àwọn Victor Osimhen o. Kà á kọ́ bẹ̀rẹ̀ láti orí àwọn asọ́lé Francis Uzoho, ọmọ ní Anikosia lórílẹ̀-èdè ti Cyprus, Ato Okonkwo, asọ́lé fún ikọ̀ ti Wrexham, inú ikọ̀ ti Arsenal ibẹ̀ ló ti dàgbà. Kó tó dépò lọ Wrexham, wọ́n ṣe fìwé pe òun náà láti wá gbá asọ́lé fún orílẹ̀-èdè wa Nàìjíríà ni. Bákan náà asọ́lé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Ìkòròdú Sèrè, Michael Atata, òun náà ń bẹ ńbẹ̀. Àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn Bruno Onyeamachi, Emmanuel Fernandes láti inú ikọ̀ ti Glasgow Rangers lórílẹ̀-èdè Scotland, Chibuike Nwaiwu náà bẹ́ẹ̀ láti inú ikọ̀ ti Trabzonspor lórílẹ̀-èdè Turkey, Igor Ogbu láti inú ikọ̀ ti Slavia Prague lórílẹ̀-èdè Czech, Obinna Igboke láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Enugu Rangers, Elias Ochobi láti inú ikọ̀ ti Rivers United, Chibueze Oputa láti inú ikọ̀ ti Enugu Rangers. Àwọn agbábọ́ọ̀lù láàrin gbùngbùn, Wilfred Ndidi láti inú ikọ̀ ti Bessie Stars, Raphael Oyedika láti inú ikọ̀ ti Club Brugge lórílẹ̀-èdè Belgium, Tochukwu Nnadi láti inú ikọ̀ ti Olympique Marseille, Ebenezer Akinsanmiri láti inú ikọ̀ ti Pisa FC, Italian N'Golo Kanté nu, Alassane Youssouf láti inú ikọ̀ ti New England Revolution lórílẹ̀-èdè ti USA, Adẹ́rẹ̀mí Adéoyè láti inú ikọ̀ ti Ìkòròdú Sèrè, Samson Tijani láti inú ikọ̀ ti Dukla Prague lórílẹ̀-èdè ti Czech, Ayọ̀bámi Junior eléyìí tá a mọ̀ sí Àgbà láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti 3SC tiwa ìpínlẹ̀ Ọ̀yọ́, Tósìn Oyédòkun láti inú ikọ̀ ti Ìkòròdú Sèrè. Àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú, Simon Moses láti inú ikọ̀ ti Paris FC lórílẹ̀-èdè France, Akko Adams láti inú ikọ̀ ti Sevilla, Philippe Otele láti inú ikọ̀ ti Hamburger ní orílẹ̀-èdè Germany, Owen Oseni láti inú ikọ̀ ti Plymouth FC nílẹ̀ Gẹ̀ẹ́sì, Sadok Abu láti inú ikọ̀ ti Joanna AIK lórílẹ̀-èdè ti Greece nu, Tere Murphy láti inú ikọ̀ ti FC Porto ọtọjọ́ mẹ́ta, Rafiu Durosimi láti inú ikọ̀ ti Pisa FC lórílẹ̀-èdè Talo, Femi Asis láti inú ikọ̀ ti Millwall nílẹ̀ Gẹ̀ẹ́sì. Àwọn agbábọ́ọ̀lù tán pe amọ́nu. Bó tiẹ̀ ṣe pé wọ́n tì wọ́n bọnú ara wọn ni, àwọn pe àwọn agbábọ́ọ̀lù fún ti friendly match lọ́tọ̀, wọ́n tì wọ́n bọnú ara wọn ni. Àwọn agbábọ́ọ̀lù fún ti Unity Cup, wọ́n tò yẹn lọ́tọ̀. Ìtí mo gbá sí yín lánàá ìsìn ti Unity Cup nu, ti friendly match eléyìí tí ó wáyé kojú orílẹ̀-èdè ti Poland àti Portugal, ibẹ̀ láì ti rí àwọn Maduka Okoye, òun wà nú àwọn asọ́lé tí wọ́n pè. Níbi ti friendly match yẹn kò sí asọ́lé inú ikọ̀ ti Ìkòròdú yẹn. Bàbá ń sọ nípa Michael Atata kò sí ńbẹ̀, wọ́n tì wọ́n bọnú ara wọn ni, bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Nínú ti friendly match kojú Portugal àti Poland, ibẹ̀ láti rí àwọn Ademola Lookman, àwọn Samuel Chukwueze, Paul Nwachu, Victor Osimhen,
Terry Murphy awon agbábọ̀lù owájú ti won pe fun ti friendly match niyan inu ti friendly match yen leti ri awon Alex Iwobi Frank Onyeka Fisayo Delebashiru o na benbe inu awon ti friendly match inu bi nkan se rinu o baba so nipa ti awon agbábọ̀lù to ko won jade fun ti friendly match ati fun ti unity call *347*1004*#. Mo ja o to pe owo ala leun ti po si ogo iwo lo gbo pe lale yi e ja gbonu awon ifigabaga ile to lanfani ati waye iyen ninu awon idije lolokun ojokan ami ayo meta sodo oni Aston Villa lo fi pa Freeburg ile bi eran o fi nkan se ni o la se ka gba idije ti UEFA Europa League Aston Villa Unai Emery oga lo jese ni body nu idije UEFA Europa League bi nkan se rinu awon figabaga mi ti o tun lanfani ati waye o si figabaga gidi kan na lola leyin ti Bundesliga promotion playoff ile ti en ti ba promote bo lati nu idije league abala keji ate to relegate lati inu dije league abala akoko tojo mo gba playoff oni o waye lola laarin Wolfsburg ohun ati Paderborn ni ago meje abo bi nkan se ri niyan lati be papapa o ja o tan pe won ni pe yiko to lale yi o *347*1004*#. Tabi www.cashier.ng o lo ko ni o se mo ri o o tun ti bere nkan meji lowo awon alakoso ko ti Madrid oluko ni mo ri o ko ni fi request pa won nkan meji tin bere lowo won bayi o ni wipe agbábọ̀lù kan be ninu kegbe agbábọ̀lù ti Sporting CP omo bibi orilede ti Denmark ni baba n so nipa Martin Jomand lo ko agbábọ̀lù mi fi dani o ti ni ohun nilo e o eyin na le ti so pe n ti n ba ti nilo lara awon ta jo towo bonu ki n to gba lati sise fun yin n ti n ba ti nilo ti mo mo pe yo mu ilo si waju ba se mi ki n so fun yin e ba get ye agbábọ̀lù fun ko ti Sporting CP lorilede si Portugal iyen ta ba so nipa Martin Jomand ohun nilo e omo ohun o le le eyan pa akoko niyan in tohun tin tohun tun nilo lele keji o ni pe ninu awon igbimo oluko ni ohun e gbo ohun lohun so pe e mo fun ohun ni anybody pe gba eleyi goalkeeper trainer ni mo lo gba eleyi set pieces trainer ni mo lo ohun fun alara awon lohun o ko awon coaching crew ohun wa sugba ohun ti nilo kankan o e ba n wa ikan ninu awon legend ko ti Madrid eyo kan ti o wa ninu coaching crew ohun ohun nilo eyo kan yen ohun ni o je link up laarin awon agbábọ̀lù iyen si ati eyin te je board of directors ninu kegbe agbábọ̀lù ko ti Real Madrid o je meji to ni lo baun to hun ba tun nilo agbábọ̀lù si in mo so fun yin sugbon meji ti mo kokoko nilo bayi e ba n gbe omo bibi orilede Denmark yen Jomand ko nu ko ti Sporting CP awon to fe gbe po tori e mo se ete so fun yin ftt ba n gbe bayi bakan na ohun nilo kan ninu awon legend fun iko ti Real Madrid ti o pada wa ti o wa ninu igbimo oluko ni ti o mo je gege bi link up en ti o mo mu in tawon agbábọ̀lù ba n bere ti o mo fi to awon alakoso leti oro won o jo yera won bi nkan se ri lapa abe yen niyan lati be ajo UEFA won fe se atunse si o baba n so nipa qualifier ti agbon ti le Europe ti a fi n qualify wa sinu dije fi eye agbaye e mo pe slot ti won pin kan won ka yo ti playoff ko nbe fun ti dije fi eye agbaye ti 2030 16 slot olokan agbon ti le Europe nbe o pattern ton fi fe mo gba World Cup qualifier ta agbon ti le Europe bayi o sumo pattern ti won fi gba idije ti UEFA Champions League lasiko yi e mo pe Champions League o ti di league phase o ti do ni league phase bayi
bi league won se ngba ni isin ko se anybody ti o so pe won o fe gbo yun mo ba se wa pe pe amo eleleyi won ni gbogbo awon orilede tin lo bi 36 36 countries yo ma kopa ni World Cup qualifier to ba di fun ti fi eye agbaye 2030 ni o ki se ti o waye lodun yi won ti gba yun tan o fun ti fi eye agbaye 2030 bi won se ni won fe gba qualifier yen leleyi o won ni won pe awon orilede 36 ohun 36 countries won pe won ni iko egbe agbabolu 12 ni isori meta ni won pe won si 12 countries per group gege ba se fe ji anu mo tun so le ebo ebo ti poju won ni to ba ti wa to won ba yen 12 ni isori kokan iko egbe agbabolu kan yo gba ifigabaga mefa o ma nawe ni o bo se ngba ni lele o mo gba loke ta kiyan duro ba yen yato se pe yo gba mefa ti le atoke ta won ti bonu ara won ba yen ti o fi pe mefa yo gba meta loke ta yo gba meta nle iyen ko duro be won wa ni bo ninu ifigabaga ti o gba yen ifigabaga mefa ti o gba yen meji ninu awon top countries yo wa nbe meji ninu awon middle countries awon iko to je pe won ise top countries arin ni won wa ti won ise awon orilede bi France Brazil Germany yo tun wa gba ifigabaga meji ninu awon iko egbe agbabolu to kere dada awon bi apere nisin e pa le fi awon country bi France Brazil England ka ko won si top countries ati Spain to ba ti gba meji ninu awon yen tan yo tun wa gba meji ninu awon middle countries ta le fi we bi Denmark ayo gba won yen na yo tun wa gba meji ninu awon countries yo fi be ni kimi po awon bi country bi apere ni o bi awon bi Azerbaijan o ti ye yin ba won o je mefa ti o gba won pin meji fun iko egbe agbabolu orilede kokan won na fe se eleyi lati je pe ki World Cup qualifier ta gbon ti le Europe ko le ni kimi dada in to wa ku alaye ti won se bayi ni pe ta ba pin won ni meji la ni isori kokan melo ni o mo qualify ni isore ni igun kokan melo ni o mo qualify won wa ni ton ba ti yanju qualification yen tan won tun gba second league o won la won 18 to ba wa ni opo o sale bayi iyen last bottom 18 ton ba ti to won sira won ton ba yen awon ti o qualify fun World Cup inu awon ti o qualify awon akoko ti o qualify inu 18 oke 18 countries to wa loke awon 18 countries to wa ni owo sale awon no tun wa gba league elekeji second tier league ni won pe won gba yen na lo ni league phase won wa ti won bonu ara won ba yen sa won ni won pada salaye gbogbo e bi o se je sugbon league phase na fe fi gba World Cup qualifier ta gbon ti le Europe lati aipe yi emo World Cup qualifier ti 2030 no ni pe gbina ya won ba ti gba World Cup ile tan nisin won ma gba die UEFA Nations League na won ma ti won bonu ara won lo ni league phase na ni win won fi gba UEFA Nations League ti nbo gege bi alaye ti nbe nbenu *347 *1004 *1# *347 *1004 *1# mo ja o ton pe wo ala le o ti po si o o ti to gbenu sowo gidi o je lale ko tun mo si pe o le je lola ko tun mo si pe o le je Friday cashport abi leya cashport bi nkan se rinu e ja sun owo waju iko egbe agbabolu ti Barcelona won so fun iko Man U pe awon ti setan lati san 30 million ele ti ko ti Manchester United ti won bere lori Marcus Rashford awon alakoso ko Barcelona won so be o nje kini di te fi so pe se beyin le so pe e tun gba second loan ni jo ni pe e tun gba ni adehun alaya lo sa kan si ta si ni o so na ki wa lo sele de bo e sogun owo ni eyin o gbese yi iko Barcelona ni a ko le ye won bo mi se wonu agbon ajura wa lojo ti jakade ko olohun woni iko Barcelona ni in to fun awon lagbara lati so pe awon fe sanwo yen ton bayi ni pe Marcus Rashford ti gba edinwo to po gan o ti lo owo ti o mo gba pelu iko ti Barcelona
bo je se pe owo to lo yen won ni yo si pada gba die won spread the wages here fun odun marun bi nisin laarin odun meta ka lo din wo yen ka ni ninu man you o ngba 300,000 pounds o wa gba lati din owo yen si 200 abi 180 nu ko Barcelona ninu 180 to wa fe ma gba yen iko Barcelona laarin odun bi melo kan won le ma fun bi 120 bi 100,000 ki se pe ko ni pada gba 80 yen na o won wa ba spread 80 yen o ti ye yin won ba pin 80 yen lojo waju in to fun Barcelona ni anfani ti won se so fun iko Manchester United pe e ti ni ka domo pada ta ba ti le sanwo le da gangan pada o le da pada Ronald Koeman ex Barcelona player ti pe won sa kiesi pe e mo tanra yin je be ba da pada eyin le pada geka ba mo je tori owo te san lori ti Marcus Rashford bi gba te ba je promo ni o ko si bi ba Marcus Rashford se value se form to ki se player 30 million o ju be lo o be ba da pada be ba vera player ele to je pe o wa ni caliber Marcus Rashford to ti less experience dada ni to be abi 70 ẹwọn kí bí ẹnjẹ́ bá fún lẹ́ran àgbò kí ìpalẹ̀ yà kò ní mọ iye ẹ̀ tí ò bá lọ náà lọ́jà ìgbà yẹn ni ó mọ value ntẹ́ fóun bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ikọ̀ ti Southampton ẹjọ́ kò tẹ́ wọn lọ́rùn eléyìí tí wọ́n pè látàrí pé wọ́n yọ wọ́n kò nínú àṣekágbá ìdíje ti championship playoff àpíìlì tí wọ́n pè wọ́n jẹ́ owó tún lùsì ni ẹ̀yìn ìka yìí ẹ̀yìn lọ rányàn kó lọ mọ wo training ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tẹ fẹ́ bá gbà ìyẹn Middlesbrough wọ́n tún lùsì àpíìlì. Àwọn tí a Facebook Ayo James ńbẹ́ńbẹ́ ọ̀gbẹ́ni Ali náà ń bẹ́ TikTok Isaac náà ń bẹ́ TikTok àwọn tí a nu àti Kuleti náà ń bẹ́ TikTok Olúwa Lógbọ́n náà ń bẹ́ TikTok wọ́n ya pa TikTok náà o ní Facebook ibẹ̀ ni Adélakùn Saheed láti sẹ́yìn Upman U Moshood Odan Bembe Kọ́láwọlé Rockib Idris Abidemi Odan Bembe Mickey ọmọ ìbílẹ̀ Odan Beni Facebook Ọláyẹmí Ọlásùkò Ayolúwa Oládélé Ọlásọdé Ido Abiodun Bàbá Àgbàlagbà Àlàárùnù Assist BJ Odan Bembe Ayolúwa Ọládiméjì Sẹ̀míù Ọdẹ́yẹmí ọmọ kúrè yóò tún ti kọ Chelsea lọ ẹ̀yin Chelsea ẹ̀ lójú tì kankan àsìkò tí gbogbo yín ó sì rù lẹ́wà yìí àti lọ́lá pẹ̀lú mi Odan Bembe ní Facebook wọ́n ya pa Facebook gidi gan ni o Ahmed Adéwálé Taufik Adémọ́lá Odan Bembe Ọláìdé Surajudeen Adéyẹmí àwọn tí a Facebook nu Abílàmù Olúwaṣẹ́un Wàhíd Ọmọọlá Ọláṣojú Ọlálékan Ọládiméjì Ṣẹ́gun Amúsàn náà bẹ́ẹ̀ ní Facebook ó nípa ẹyí kò tó ti káàṣì ẹ̀ mọ́ o *347*1004*#. Tàbí www.cashier.ng ikọ̀ Arsenal ẹwọ̀n kí bí èèyàn bá ṣe gba owó kan owó ó lẹ́tọ̀ sí ni o kò lẹ́tọ̀ sí ni o owó ńlá kan bá wọ àpò èèyàn èèyàn lè wò pé àbí mọ́ wulẹ̀ ralẹ̀ ni àbí ralé ni. Arsenal tún ti rí agbábọ́ọ̀lù kan tán fẹ́ fi ro ikọ̀ yìí lágbára ní sáà tí ń bọ̀ bákan náà ikọ̀ ti Arsenal ṣe tán láti fẹsẹ̀ Mikel Arteta lójú sí ọgbọ́n tán ṣe fẹ́ fẹ́ lójú sí ni pé owó tí Mikel Arteta ń gbà báyìí wọ́n fẹ́ fi kún owó tí Mikel Arteta ń gbà lásìkò yìí ó jẹ́ 10 million lọ́dún gbogbo sáà tó bá ti kó Arsenal lọ Champions League ti sáà tí ń bọ̀ ẹ mọ̀ pé báyìí láì tí gba Champions League gan torí Arsenal ni ó gba Champions League láì tí gba Champions League gan ikọ̀ Arsenal ti qualify fún Champions League even ó ti yẹ yín gbà wọ́n ti gba league káàtì ẹ̀ ni wọ́n sì ń top 5 ní ìsìn àbá ní tán bá gba Champions League nìkan wọ́n fi lọ sí Champions League wọ́n ti gba league wọ́n ti qualify automatically nù báyìí pẹ̀lú bó ṣe qualify wọn fún Champions League tí ń bọ̀ yẹn yóò tún gba £5 million
ìdí nìyẹn tí owó àtẹta ṣe ń jẹ £15 million tó bá gba £10 million lójú ìwé gangan yóò tún gba £5 million tó bá kó Arsenal lọ Champions League sáà tó bá tẹ̀lé sáà tí wọ́n ṣe dáadáa ní league yẹn. Báyìí mo wá fẹ́ ṣe àfikún owó ẹ̀ tí ó fi wà lára àwọn olùkọ́ni tó ń gbowó jù jákèjádò lè àgbálá ayé bá a bá ń sọ nípa ti Mikel Arteta. Lásìkò yìí Diego Simeone ń gbowó jù £26 million ní gbà ní gbogbo olùkọ́ni jákèjádò lè àgbálá ayé kò sọ́mọ náà tí ó jọṣẹ. Àwọn Pep Guardiola gan ò gbowó Diego Simeone tó bá dàbí irọ́ ìtẹ́yìn náà lè kọ̀nfáàmù lápá ọ̀dọ̀ ti yín ni o. £26 million ní Diego Simeone gbà lọ́dọọdún. Olùkọ́ni Pep Guardiola £20 million ni wọ́n wá fẹ́ fi owó kún owó ti Mikel Arteta náà tí ó fi wà lára àwọn olùkọ́ni tí ń gbowó jù jákèjádò lè àgbálá ayé bí nǹkan ṣe rí nù. Bákan náà Pep Guardiola ó lóun rí agbábọ́ọ̀lù kan nù kan ti AFC Bournemouth ẹ̀yìn alákòóso gbogbo tó bá náà gbogbo tí ó bá gbà ni ẹ bá ń gbé agbábọ́ọ̀lù yìí ìyẹn tá a bá ń sọ nípa Junior Eli Krupe ẹ ti mọ̀ ọmọ ọdún 19 years bíi 13 league goals ló gbá wọlé sáà yìí òun tún ni Mikel Arteta tún ranjú mọ́ báyìí o kì wá sí òun nìkan ló wà lórí agbábọ́ọ̀lù yìí bá a bá ń sọ nípa Enzo Maresca olùkọ́ni tí ó tẹ́wọ́ gba sẹ́ńgbà Pep Guardiola bá lọ́nu kan ti Manchester City àwọn alákòóso kan Man City ni ipò ti ẹ̀ kọ́kọ́ wá gbaṣẹ́ náà àwọn ti bọ́jẹ́ẹ̀tì £200 million £200 million ìyẹn fún Pep Enzo Maresca láti fi ra pléyà tó bá wọn ìyẹn ní sáà tí ń bọ̀ àwọn wulẹ̀ ní pléyà tó dúró dédé ṣùgbọ́n òun náà lè ní àwọn agbábọ́ọ̀lù lọ́kàn.

0: ọ̀gá wa ní kan ní ta wà yìí.
1: Ògòrí àfẹ́fẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò má má ní bàjẹ́. Adé yìí ń ká sọ pé.
0: Túnde Aláwo.
1: Àjẹ́ o.
0: Akíyan púpọ̀ púpọ̀ o. Olóòtú ètò yìí ṣeun Nakin Ọláni DJ Spider
1: òun
0: ni ọlọ́wọ́ idán lálẹ́ tèní tó jẹ́ ká láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa gbọ́ wa kètèkètè ńlé. Ẹ ṣe gan adúpẹ́ adúpẹ́pẹ́ òkun. Ọ̀túnba Isaac Adeyinka ló kọ́ mi. Èmi lọ́mọ mòró àtètè kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀. Ọtúnba yìí tutù bí ọba bòmí.
1: Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ni mò ń kí yín wípé ẹ̀ káàlẹ́
1: o.
0: Àkó àfọmọ̀nìyàn ṣe o.
1: Bàjẹ́ kọ́mọ ọgbọ́dọ̀ bàjẹ́ o. Adéyinka ń sọ wípé kò ní bàjẹ́.
0: Kí n tó bọ́ sọ́dọ̀ àwọn ìbejì mi. Ẹ̀jẹ̀ ń kí ẹ̀jẹ̀ àṣẹ báyìí. Táyé àti Kẹ́hìndé wọ́n ti wà ní wọ́n ti wà ń kalẹ̀ báyìí. Àti wà ń kalẹ̀ ìbejì ìbejì méjì ìbejì kọ́lọ́hún sàánú kọ́lọ́hún kó sàánú káànú kó wá gbogbo wa kan káànú kó wá wa rí lórúkọ ọlọ́run ọba.
2: Kò jẹ́ ìsín tí a fẹ́ sọ lọ tó lọ jùjújù náà ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ tí a ń yí tí ń yí sọ́tún tí ń yí sósì èmi ní tẹ̀ẹ́ tẹ̀ẹ́ tí mo lọ kí ní tí mo gbalé rẹ̀ lọ tí mo rí bí ó ṣe dá ìyàwó rẹ̀ ṣe dá kọjá nífi ń ṣe ṣu tí ò fi lè
0: wá ń jẹjọ
2: tí ò fi lè wá ń jẹjọ nǹkan nǹkan gbogbo ẹ̀ ṣùgbọ́n bá nǹkan ibi tẹ́mi ó tẹ̀ wá lọ kọ́ ibi tẹ́mi bá ti rí àwọn àgbàlagbà méjì mẹ́ta tí wọ́n sì ti ń fi ọwọ́ rẹ́yàn mú pé ẹni tó ń sọ̀rọ̀ ò dá béèyàn ṣe sọ́kàn ṣé èèyàn àti wọ́n á sọ pé wọn ìgbèjà ohun tó bàbá wa Adébọ̀wálé àti bàbá kan náà àwọn tiẹ̀ tún sọ pé tó ń sọ yìí.
0: Bàbá kan wọ̀ ní dòmẹ́dòmọ́mí a máa ń pè wọ́n ní dòmẹ́dòmọ́mí.
2: Bàbá ń lo sọ pé ṣé pé tó bá jẹ́ pé ẹni tí ò lè dájà ara rẹ̀ gbé báyìí ní nísìnyìí ni abàní agbèǹjà pé ṣùgbọ́n nígbà tó náà bá dé ṣùgbọ́n nígbà tí ẹni tí a mú òròǹbó aya rẹ̀ táwa méjèèjì mú òròǹbó aya rẹ̀ tí wọn ó bá wa sọ̀rọ̀ wọn gbẹlẹyìn rẹ náà wọn ní ṣe bá wọn gbò ní ẹbẹyìn náà lẹkọ òun bá ìyàwó sọ fún pé èmi ò kọ bá òun o.
3: ojoojó ń sọgún mi arúgbó mi ò ní lálẹ.
2: tí yóò bá pé irú tí ń ṣe kéètì sọ pé tí irú èèyàn bá ti wá rí èèyàn méjì mẹta ti ń sọ báwọn tí ìyá gangan tó wá dẹjẹ sí wa lójú tán gan ti wá sọ pé nǹkan bá òun o. má ṣe bá òun kí wàá ní àtún wàá fẹ́ sọ ṣùgbọ́n àti tí apá tó ń sọ àti tápá sì sọ nǹkan ẹyọ kan náà lèmi ò fi rọra qualify rẹ̀ nǹkan ẹyọ kan náà sì ni pé àwọn bàbá wa náà wọ́n sọ wọ́n ní nígbà tí ológun ni ò bá ti sí nílé
0: báyìí
2: ilé wàá di ilé òkété èèyàn lèmi ò fi ẹ rí i pé báyìí nísìnyí ó ti awulẹ̀ ti jọ pàdé tó ti bẹ̀ mí pé òun sì òun
0: sọ̀rọ̀ sọ
2: bẹ́ẹ̀ mọ́ nígbà téèyàn bá sì ti kò jẹ́ báwọn ẹ rí i pé nísìnyí báyìí nísìnyí ó ní atẹ́gùn tí ń fẹ́ ojú òun ò lè sọ̀rọ̀ tẹ́ rí i pé.
3: ojoojú ń sọ̀gún mi arógún mi ò le.
2: nígbà ọ̀rọ̀ bá sì ti wá rí báyìí nísìnyí sẹ́wọ̀n pé kò sí ní téèyàn tó ń lè sọ lé lórí mọ́ nígbà ọba di ní tí yóò fọnù ó rò pé mọ gbọ́ mọ gbọ́ nílé o kò sí wàhálà wọ́n sì ní tẹ́bi ẹni kíní kan bá ti mọ ẹbẹ tálá ẹlẹ́bi kẹpẹ ní orí ìkúnlẹ̀ tó mọ tọ́bẹ ó ní èmi wa máa ń bẹ òun gbàbá wò lórí ibi
0: ní jẹjọ tó bá níbi ṣe fatafata ara rẹ wà yá báyìí ní
3: ojoojú ń sọ́gun mi lálẹ́ àrò ògún mi ò le
2: ara ògún ò le ke eh ka won to wa nu le ka to wa je gba won mo ran kan abi
0: o ni kan be loju pe hello
4: hello adinuka
0: hello sir
2: baba
4: wa ala ba du ko wa ni la to mi
0: yes sir adi mi
4: e be le jo ba ti fun e jo e le bi
0: ah ori wonori
4: ko ye ko ko mi bi fun le ko mi wan je jo
0: e so
4: du ba ko ju e ni aye dere
2: dere
4: oju ti ko bi mai oju ti ti de atẹgun to nfẹ ni o so o fẹ so wo da da si la e ta fi ni e e be be o fẹ bi ti fẹ be o ja fẹ be si ni e ta mi o ta ro si le ti ti
0: we
4: ta mi wa ti fẹ mi we ti o ri ti nti e abi
2: ah o abi e ngba se yin agba agba ti ti to se ni re
4: iyawa ko ti da si o ti lo wo fẹ be Ogun mi na fi ya hands down yin ni.
3: Daddy, ojo to wa. Ogun mi, aro ogun mi o le. Reason ti o je mi mama, mi gbogbo to ba wu ko wi la leg. Mi ma wo ran ni.
0: Ara de. Hello, hello.
4: Hello, o kan so pe la ti ri lo.
0: Ah, daddy ba, o sa ka e ka le sa.
4: O ka wo ka ka.
0: Yes, sir, daddy mi.
4: Gbogbo àwọn èèyàn ni àgbẹ̀lẹ̀ ayọ̀.
0: Àmì ò Jésù, àmì ò àmì àmì.
4: Wọ́n ní kó ní bá kojú. Àlá ọ̀tọ̀.
0: Ọ̀rọ̀tọ̀.
4: Àmà ti tọ́ wáyé. Bẹ́lẹ̀ yóò wá ní ilé ẹjọ́ ẹlẹ́yìn. Òbí ìdí ká máa fẹ́ kó fẹ́ lórí ìpínlẹ̀
3: wa. Ojoojúmọ́ ń ṣọ́gun mi. Aro ogun mi ò le lálẹ́ iṣẹ́.
4: Aro ogun ọba ni kó bu ọ tọrọ darí bí.
0: Hello, mommy.
5: Hello.
0: Hello, my
5: car.
0: Yes, sir.
5: I'm
0: here. Yes, sir. I'm here.
2: Yes, sir.
0: I'm here. Yes, sir. I'm here.
2: Mọ̀ mi bá kalẹ̀.
5: Báwo ni?
2: A dúpẹ́ máa o, ẹ ra máa.
5: Ọ bẹ̀rù ẹgbà ni.
2: Mo sọ náà, mo gbọ́ náà.
5: Kòkòkò ẹlẹ́nu mẹ́fà
2: hàn. Mo sọ náà.
5: Oníwọ̀n wọ́n da kọ́lẹ̀.
2: Mo gbọ́.
5: Ọkọ̀ rẹ̀ sókè ló dìjú.
2: Mo
5: ti lé ọba àwọn
2: bẹ́ẹ̀ ni mà.
5: Kòkòkò
2: ilé ọlọ́. Pé o ó ké ń tọ̀. Abájọ́ Abájọ́ ó ti bá mi yanjú ẹ̀ àti jọ yanjú ẹ̀ kí n tó gun. Èmi náà gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi jẹjọ.
3: Mami.
2: Ká gbàgbẹ́. Kò sí wàhálà mami. Ẹ ṣe gan.
3: Mami.
2: Ó fẹ́ bá yín sọ̀rọ̀.
3: Ojojo ti ṣọ́gun mi lálẹ́ yìí o ní gbogbo ẹ rí pé mo kàn jẹ́ntù. Kò sí wàhálà rárá.
2: Kó tó di pé tàbá ni a máa gbé kinní ìtọ́jú ni wọn.
0: Agbègbè rẹ̀
4: hello.
3: Gbogbo n tó bá wù kan wíńgbà náà yóò rọra máa wo wọn ràn ní sẹ́mọ̀ pé.
4: Kókò olùkárò lè alábòsí ni ọ̀rọ̀ wa kọ́ sanu ẹ̀mọ́ kan ẹ̀wọ́ ìjà ẹja kò bẹ̀ ẹja wájú tọrọ ẹja ẹja.
2: Okay.
0: Agbani ole to
2: ah eh se sakoto sakosi
3: se bi
2: sakosa ni ku leyin
3: emi o ni
0: je ba ran so gugu je ba ran ogun ole
2: yo se to yo se to
0: ba ogun ba ti le bla mi adibo wa lere ba mi adibo wa lere
4: elu adi ni ta
0: elo sa
4: oluso pe ni isin olaun gbo nkan kan lo gbo mo se o
2: I was like, ni ati ago mewa abo titi to fi de ago kan abo gbako loru e tun gbadun wa loni bi ka se nkan idile la mo nto eto idile ni adura wa sini wi pe idile eni kokan ko ni baje adupe lowo olohun awa la lo njejo atabi tete atoni ka jo pade lori eto loni olohun si pe ko ri be asi tun jo pade lori eto splash fm now eh? 105.5 ni fun balaw ni felele mbada eton wa nkan fi dinle o tabi ke fi dinle nkan ta ton joje mo kan tun eto ti to ni akinlado kun le menje ikole ologuse ti o ba won jo te ke lo nkin kabo sori eto pe eku kale
3: nje bi a ba ti rira eni to jo meta eku ati nla ki ra eni aki okunrin aki obinrin aki omode aki agbalagba gbogbo eyin ti e n ba wa to eto yi lati le because eyin na ni awari ti a fi n fa ko si ni bi ti a wa yi bi o ba si ti yin ni kini awaja mo kini awaje ngba te awa nso eyin le nji o mo dun because te ba nso pe ki la nso ko si ti a fe se yen na la fi nkin ta n geyin ta n gbe gbogbo sadanka ta yen fun yin pe eyin ni a ri ta wa fi n fa ko si baba tun de rajin loko mi o omo ewu ni wirin ni mi o ma dale gbe wura ewu fi le han mi fona han mi ti o je fabuja le kire omo enikeni e ba wa wa nkan fidile tabi ke fi dile nkan bi lado kan se so tori ba ton wi kan na na nisin ti o ton ri wi na ni sugbon
2: e re pe enu e ti ya dada nisin
3: ko si pe enu e nje enu e je mo kan wo pe eyin ko si teyan ba fi teyan na ba fi ju yen lo eyan o kan ra wo pe keyan ora bendi kon wa da bi eni pe ah se ni o ti e mo pe kini sugbon kaluku mo ori eto na ni ta ba pari eto tan kaluku mo level ara e kaluku mo level ara e lori eto
2: tan tan si abi
3: kini
2: ma no ma wule tan na tin kan kan ma ko
3: ko soro kan bi pe kini mo kan awon aran baba wa awon ya wa ani ba n soro pe raji
2: ni wo te ro ko gibo bi e wo wo
3: Sebi bi awon awa oni theater baba ko script baba se ni keyan oya baba se ni ko se nlo se
0: okay
3: o ti ni ru awon oro tawon iya yoyawo baba adeyin ni gbogbo won adebo wa le ti en ti ba mi so leyin lowo san
2: ke ma ba mo pa lo fasi waju
3: pe baba tun de san pe oba lola ni e iwo ni de ati mo ba ore awon tan ma je ore re ngo ba doba o ni de ati mo ba ta kan gban pe fi le o je ko gbogbo ton ba wi iwo duro legbe kan fun so reason niyan ti mo se nwo pe ah koni si koni ye ka ma wa mo gba bi eni gba gba kini na so
0: ibi baba duro ni o gbo se won se won se
3: okay
0: ibi mama mi ya we no
3: mo ka taji ni se boju orun mo ti mo adi
2: Eh eh eh da ta ba bo ke fa dudu to bu wa de ni eh abo wa ni akoko ni idile ani lore dada ko to de pe ade yin ka mo ki gbogbo eyin eyan ka bo sori eto ejo ba le lo sibe na abo lowo ta wa eje ka mu ni okun kun dundun dada papa ju lo fa won omo wa
3: o se koko o se pataki
2: idile wa o ni baje o gbogbo wa na la mo bo se nlo gbogbo awon eyan wa logbo mo so akinyin laburo ni iya si odo wa papa ju lo ba se won ri le se gege bi ile se to wa lowo waju
3: tawon to ku tawon takan àwọn náà ṣàjẹ́ nọmba 2 ọ̀tún wa ń wá tó sì ń wá pé jẹ́ nọmba 2 àtàwọn pé báwà ti já ṣáájú náà
2: gbogbo information tí ó bá ń lọ káàkiri ibi náà ẹ mọ̀ gbọ́ wọn fi mọ̀ tóyin létí ẹ ṣe gan laburo ní sẹlẹ̀
3: sẹni
2: kankan nù wa ẹ ṣe o security wa ó ṣe pàtàkì ẹyin òbí ẹ mọ mójútó àwọn ọmọ dáadáa
3: gbogbo wa agbọdọ wa ni oju lala kan fi sori lasiko awa naa ni security ara wa be ba gbọ nkan lodo nibi kan eyin na tete ta awon eyan lologbo awon olopa wa awon ki loruko won abo erin labo olu e tete so fun won pe awon nkan bayi laarin leyin awon adugbo wa o
2: ka si mo gbọ iroyin na iroyin lori kore ninu awon iroyin won fi awon nkan kokan na ye wa nbe papa julo ni apa ikanni ta wa pe o ba ti rore ti pe mo kan mo sadede tele awon ore ori Facebook wa kimi mo sora e mo ran mo jade ni owa ale ti o ba n lo bi kan to jina mo mo so po mo wo mo to so le nkankan kaaki ibi ti o ya e gbe mi ni drop won ni o lewu
3: lasiko ta wa
2: moto ti o ba je pe ro ba kunu re mọ ẹka mọ mọ sábàwò ojú lala kan fi sọrí akànnì ká fi hàn sí gẹgẹ bí mọ gẹgẹ bí ètò sí ń to ìdílé tá a sì fẹ kí ìdílé kò bàjẹ
3: ó
2: wà lọwọ ara wa náà ìdílé wa ò ní bàjẹ.

0: Oládòkun ti sọ díẹ̀ nù ẹ̀. Lórí ètò ara ẹni làbòlú. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Kémi náà kàn mẹ́nu gba díẹ̀ náà ni. Ìròyìn tá à ń gbọ́ àti nǹkan tó jù sí orí social media àti gbogbo wa rí. Ó yẹ ká kọ́gbọ́n. Ó sì yẹ ká múra gírí. Abiolola jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí wọ́n jọ wọ́n ti ń ṣe dáadáa bọ̀ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀. Dáadáa wọn náà ni ó sì parí ẹ̀ lórúkọ Olúwaba o. Nkankan ò ní ṣe orúkọ yín lórúkọ Jésù. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin lẹ́ni security gbogbo security pátápátá. Wọ́n ní ọba lónìlú. Gómìnà lónìlú o. Gbogbo security pátápátá gómìnà lóní. Nítorí ìdí èyí ẹ bá ní kó àwọn èèyàn sí gbogbo ìgboro pátápátá. Èyí tí mo tún fẹ́ ká ṣàkíyèsí ni pé a gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Àwọn ságolóṣàgò wọ́n ní eré àwọn bíi náà ni àwọn obìnrin tó ń ṣeré lójú títì tó ń ṣeré ní iwájú ìta tó wọlé kó tó dé kọ̀rọ̀ mọ́mọ́ ìta lọ́gbà ń gbọ́ màá mi. Ọ̀rọ̀ yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ. A ní kí a máa ṣá a bá mú sànú. ọmọdà ńbọlọgbọ́ ọmọ sí ọlọ́mọ ti rìn jìnà. Bó ló ṣe wá ní tí wọ́n ó ṣe ni pé tó ń bá ti lè mú ọmọ ìyá ọmọ yìí.
1: Ètò ìgbéyàwó.
0: Wípé ọmọ jáde. Ìjẹ́jọ́ ló yẹ ká ti jù sórí atẹ́gùn. Nígbà tí ságolóṣàgò Hausa àwọn tó máa ń sọ pé condemn phone condemn kiri kan ayé tó bàjẹ́ ayé tó ṣe kiri kan ló bá gbẹnu lé ọmọ ìyá wọn bá lóun àtìyá àti ságolóṣàgò nàbà ara o. Anara ni mo ò rí wọn mọ́.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa. Ọmọ gbọ́dọ̀ dàrú nítorí.
0: Ara àwọn nǹkan tí ò dẹ̀ sí nílẹ̀ wa tẹ́lẹ̀ nìyẹn. Ìkan nìyẹn. Àwọn ọlọ́kadà yìí tẹ́ ẹ bá dé Johnson ẹ máa gbọ́ ọmọ garanta ni kàyíwá kẹ́nu bọ́n náà yọ sí káàtì wọ́n náà kàdà kàmá kẹ́kẹ́ ní gbogbo Johnson pátápátá. Àwọn kan yẹ ọ̀kadà kìkan wò nù wọn. Nígbà ọ̀kadà rẹ̀ bàjẹ́ tó gbé lọ sí nígbà tán yẹ̀wò tán sì síìtì wọ́n ní bájínẹ́tù ńbẹ lábẹ́ síìtì wọn.
1: Ètò ìgbéyàwó yìí.
0: Ìbọn gidi ńbẹ lábẹ́ síìtì wọn. Bá a ṣe wá ṣe tí Ọlọ́run ó fi yọ wá náà ni kókó báyìí o. Ní kókó báyìí o. Kò yẹ wa mọ́ o. Nítorí ìdí èyí. Ládùúgbò yín. Ẹ máa ṣèpàdé landlord association. Ẹ máa ṣèpàdé o. Ẹ máa ṣe ìpàdé o. Ìwọ́n tó ìbá lọ sí landlord association máa lọ báyìí. Ó lè jẹ́ pé torí tẹ gangan ni kókó ìpàdé yẹn gan ó ṣe máa wáyé. Ẹ mọ ẹ̀yin tí Johnson táwọn kìíní yìí sì wà. Ẹ mọ sọ̀dọ̀ o. Àdúgbò tán bá sì wà. Ẹ ṣe lójú lálá kan fi sọ́rí o. Ẹ jọ nítorí Ọlọ́run ìpín wa kò ní gbàbọ̀dé o. Ọmọ wa Ọlọ́run ò ní jẹ́ kán bọ́ sọ́wọ́ o. Lásìkò gbogbo àwọn tí wọ́n wà ní ibi tí wọ́n ti jí wọn gbé yẹn a bá wọn kẹ́dùn gan. Yóò rọrùn lórúkọ Olúwaọba láṣẹ Elédùmarè. Mo wá kí gbogbo ẹ̀yin èèyàn pátá wípé a kú àtàárọ̀ lénìí a tún kú àìsàn yìí tá a tún dárun mọ́jú lálẹ́ tèní lágbára lọ́wọ́ Ọlọ́run. Oorun wa kò ní já sásán láṣẹ Elédùmarè. Ẹ já máa lọ síbi tá à ń lọ lálẹ́ tèní. Ìpele méjìlá fẹ́ mú wa lálẹ́ yìí. ṣùgbọ́n ìpele àkọ́kọ́ ni a kọ́kọ́ gbéyẹ̀wò náà. Ọmọkùnrin kan ló wá bà mí, ó sì ṣàlàyé fún mi pé òun fẹ́ràn ọmọbìnrin, òun rí ọmọbìnrin kan tó òun fẹ́ràn, òun fẹ́ràn rẹ̀ gan. Bó ń ṣe fẹ́ràn rẹ̀, ó náwó fún. Nígbà tó ń wá propose pé òun ti ṣetán báyìí láti gbéyàwó, òun sì ti ṣetán láti fẹ́ ọ sílé gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé, pé kí ni àwọn òbí rẹ fẹ́ gbà? Lọmọbìnrin wa sọ pé òun ò tí ì ṣetán o, business tó ń ṣe òun fẹ́ kí kó tẹ̀síwájú, òun fẹ́ establish business dáadáa, òun fẹ́ establish dáadáa. Èlò lọ fẹ́ fi kún owó business ó ní 6 million ló ń fẹ́ fi kún owó yẹn, 6 million ló ń fẹ́ ná sí, 6 million ló fẹ́ ná sí. Èlò ni wọ́n ti ní lákàntì, olóhùn ní 1 million lákàntì. Ó ní torí ìdí èyí lòun ò ṣe tí ì ṣetán rárá láti sọ pé òun fẹ́ lọ́kọ. Ìyá ni ṣé 6 million 5 million ló wá kú àbí inú 5 million ló kù? Ǹjẹ́ tá a bá rí 5 million yìí, gbogbo ètòótò ni gbogbo ètòótò. Ok, ìyẹn bá sì forí já igbó kiri, àwọn ọ̀rẹ́, àwọn ará, àwọn gbogbo ẹ̀, ó wá 5 million. Ńgbọ̀ wá 5 million ló bá kò fún ọmọbìnrin pé 6 million ló ní ó fẹ́ fi establish rẹ̀, ṣùgbọ́n ó ní 1 million 5 million rí. Bàbá yìí bá kó 5 million lígẹ̀ yìí lọ́wọ́, ńgbọ̀ dọ̀sẹ̀ kejì, ọ̀sẹ̀ kejì ni àǹtí bá blọ́ọ̀kù nọ́mbà bọ̀dá. O blọ́ọ̀kù bọ̀dá ní Facebook, o blọ́ọ̀kù bọ̀dá ní WhatsApp. Bọ̀dá ń pe nọ́mbà rẹ̀ kọ́ lọ, ó wa lọ létí ń gbé kọ̀bá, ẹnu ti kókó ńbẹ̀. Bọ̀dá ṣáà ń wa kórí, bọ̀dá wa lọ ságọ̀ ọlọ́pàá, ló wa lọ ṣàlàyé lágọ̀ ọlọ́pàá station. Báyìí kàṣà, báyìí káwòrì, ọmọ yìí òun ti ń fẹ́ tipẹ́. Ńgbọ̀ wa sọ pé òun ṣetán pé òun fẹ́ fẹ́ sílé, kí ni àwọn òbí rẹ̀ ó gbà? Ló wá ṣàlàyé fóun pé ní táwọn òbí wọn gbà kọ́ ló ṣe pàtàkì, bí ọ̀rọ̀ iṣẹ́ òun lòun fẹ́ mú lọ́kùnkún lọ, kó òun establish iṣẹ́ òun fẹ́ máa dúró dọkùnrin. Èyí ló wá ní ó fẹ́ establish ó ní 6 million. Èlò ni wọ̀ ní lákàntì ó ní 1 million. Òun bá sì lọ wá 5 million lọ́nà kọ́nà ló ń kó fún. Ọ̀sẹ̀ kejì tó ń kó fún rèé, nọ́mbà ló ti blọ́ọ̀kù nọ́mbà, gbogbo ibi tó ń lè wá sí pátá lòun ò rí. Àwọn ọlọ́pàá wa ni ṣé bó ṣe jẹ́ ẹnu ni bó ṣe jẹ́ ẹnu? Ọ̀dà fóònù nọ́mbà rẹ̀ ńkọ́ wọ́n fi ilẹ̀, àkáǹtì nọ́mbà ńkọ́ wọ́n fi ilẹ̀, nàbá gbọ́dọ̀ lọ́ọ̀yà lọ, wọ́n ṣe gbogbo ẹ̀ kìnìkan. Nàbá àkáǹtì ọmọbìnrin, nàbá àkáǹtì kò lè gbowó, owó bá wọbẹ̀ yóò dùn ó ní gbagan, owó ò ṣe é gbà mọ́.

Ade Yinka. Nígbà tí arákùnrin yìí sọ̀rọ̀ tán, ẹni tí wọ́n jọ lọ, ó wá dẹnu lẹ̀ báyìí bí ajá mi lọ́pa. Eléyìí ló ṣe, eléyìí ló ṣe tán. Lóòótọ́ lọmọkùnrin ló fún olófòun lówó, ó ní ṣùgbọ́n ohun ọ̀fọ́ọ̀sì rẹ̀. Nígbà tí ó lóun fẹ́ fẹ́ ọ, ṣebí lóòótọ́ ló ṣàlàyé fún wípé tó bá ti ṣe báàgì rẹ tán, àbí tó bá ti sọjà rẹ tán, tó ṣe gbogbo ẹ̀ tán làákò tó. Ó ní bẹ́ẹ̀ ni, nígbà wá fún ọ lówó tán, tó fún ọ lówó tán. Kí ló wá dé tó ò ṣe mọ́ tó pa fóònù? Olóhùn ọ̀ láìkì ọkùnrin yẹn ni. Olo ti ga jù. Ohun ọ̀ láìkì ẹ̀. Ọ̀ láìkì rẹ̀. O sì gba 5 million lọ́wọ́ ẹ̀. Ṣé ìwọ ti gbàgbé wípé owó mọ́tò lásán tọkùnrin tó ò bá ní wá má gbowó mọ́tò lọ́wọ́ ọkùnrin bọ́ gba 2000 tọ lọ́wàá tọ́ ò wá mọ́ tọ́ bá gba lọ́ọ̀yà tí ọ tó gbé lé onílé ẹjọ́ ọ sẹ̀wọ̀n. Ká tó wá sọ wípé èèyàn fún ọ ní 5 million. N tó wá sọ rèé, èèyàn ọmọ Nàìjíríà tá a dà sí.

0: àárín ọ̀rẹ́ o.
1: N tó wá sọ nìyí o.
0: Wọ́n gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Wípé ohun àtọmọkùnrin yìí àwọn ò tí gbára àwọn ṣe pọ̀ rí. Tó bá jẹ́ pé torí àìtí ìbára àwọn ṣe pọ̀ lọ wá fẹ́ torí rẹ̀ ṣe kinní yìí kó wá ṣe tí ó ṣe kó ṣàyọ̀ǹda owó yìí kó yọ̀ǹda rẹ̀ fóun. Tó bá jẹ́ pé torí àìtí rí hòhò rí ni kó wá rí hòhò báyìí kó wá rí hòhò báyìí kó wá rí hòhò báyìí o. Kó sì hello.
2: Bàbá mi ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ sà.
2: Olùṣọ́lá tó wọ́ wáṣọ
1: ni. Bàbá mi ẹ kalẹ̀ sà o.
2: Ẹ bá mi dúpọ́ láwọn yé ní àdéhùn ní àdéhùn
1: pàtó. Wọ́n ṣe o, wọ́n ṣe o, wọ́n ṣe o.
2: Ọkùnrin yẹn ò tíì rí ìyàwó.
1: Kò tíì rí ìyàwó.
2: Ọkùnrin yẹn gbájú ẹ̀ ló ń ṣe káàkiri. Ẹ ní relationship. Tẹ bá ti ní fún wọn fi owó ṣe lọ bá wọn ẹ̀sìn wàhálà náà yóò padà dé. Torí ẹ kọ́kọ́ kò rí ẹgbẹ́ owó ẹ̀ fọ́ ara fọ́ ara kó dẹ̀yìn kò rí ìyàwó o.
1: Lájú
2: ẹ̀ dé o ọlọ́run ní yẹn kú ló dàbí
1: pé. Àmì ó ní kó wá ṣe yẹn.
2: Àlàáfíà fún
1: ẹ. Ẹ ṣe gẹ̀sà. Lọ.
2: Bá.
1: Ó ní kó wá ṣe ti
2: bí.
1: Ó ní kó wá
2: ṣe. Kí ni kó ṣe?
1: Ó ní kó wá ṣe ti bí. Wọn ò tí ì rí
2: kó bá kó yá òkú rárá sílẹ̀ kó gbowó ẹ̀.
1: Kó gbowó ẹ̀ ok. Ṣé. Pé wà òwú tí ì ṣe ti bí wíwá ní ní kínní.
3: Pàkúté ló wá bẹ́ẹ̀ délè
1: fún. Pàkúté. Wọ́n mọ̀ ọ́. Ẹ ló bá.
4: Ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ mà.
4: Ẹ pín kíní dé sí o.
1: Yes ma.
4: Àwọn tèmi ń kọ́.
1: Àlàáfíà ìyá jíjà.
4: Ṣá.
1: Ẹ kalẹ̀ máa o.
4: Ẹ kalẹ̀ ọkọ̀ ìjọ mẹ́ta.
1: Ìjọ mẹ́ta rèé.
4: Àjọ ń bèrè ìpèlè àwọn olóòmí o.
1: Ok ok.
4: Bẹ́ẹ̀ rí kalẹ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni.
4: Bàbá ńlá fọ́wà nà ní gẹ̀yẹ.
1: Bàbá ńlá fọ́wà nà.
4: Bàbá ńlá fọ́wà nà. Olè olè ni. Olè olè ọmọ ni. Ìṣọmọ ìrawa. Mọ̀tán. Máa yẹn tó gbìyànjú tó gbowó ẹ̀ ni. Ó gbà nít oníwàkùwà tó yẹ ẹ̀sìn sí àtọmọlúàbí mọ lórí àárá àtọ. Mr. Alájẹ pẹ̀lú ẹkúdọ́ mẹ́ta.
5: Ìyá mi ẹ kú dédé àsìkò yìí o.
4: Ogun ni mo kí o.
3: Ẹ kalẹ̀ mọ́ mi o.
4: Ẹ kalẹ̀ ẹ kú èso.
5: Ẹ pẹ̀lẹ́ mà.
4: Ẹ gbà rí.
5: Ẹ ṣe.
4: Ẹ yà wà lájà fún mi bí o.
5: Ẹ pẹ̀lẹ́ mà.
4: Ẹ yà rí yàrá mi.
5: A dúpẹ́ o.
2: Hello.
1: Hello, sir.
2: Ọkú ètò.
1: Ètò yẹn, sir.
5: Ẹ ṣe.
2: Adédìrún àwọn olùkọ́ ti mi.
5: Ẹ pẹ̀lẹ́ sà.
2: Ẹ sọ. Ẹnu gan tí mi fẹ́ sọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Mi fi gbogbo ara, ẹ má bínú, mi fi gbogbo ara bá arábìnrin yẹn mi.
1: Ok.
2: Ṣé kí sọ́bẹ̀ mi pé ṣíbi tí ojú làbí ìṣá, bàbá. Bàbá, síbẹ̀ àwọn bàbá ni wọ́n sọ̀rọ̀ pé orí tí ọ̀rọ̀ mi sọ lẹ́ẹ̀kan gbogbo tó wá ti kọ ṣáájú ìfẹ́ tó wá ti ṣáájú pálíwájú yóò fẹ́ wò nílé mi. Ìkan sọ fún òun ní òun lo 26 million òun ní 1 million lọ́wọ́. Ẹbí náà bàbá òun mọ ní 5.9 million lọ́wọ́ kó máa kó 100,000 pé tèébù nǹkan. Àìkú máa jẹ́ 5.9 náírà. Pẹ̀lú títí wọ́n máa yẹ máa 50,000 fún ìgbà yẹn láwọn pé ẹ̀ ọ wá ní kó wá 5 million wọ́n wà ẹ ẹgbẹ̀rún
1: mi ò
2: fẹ́ olóhùn
1: láìjẹ́
2: nígbà tí ò wá fẹ́ràn rẹ̀ ẹ̀gbọ́n sí ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sí ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sí ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n sọ̀rọ̀ fún

0: Alaji Mokadi mula mo ti kin lale gan tele
1: e ka le ma
0: mo ti pe mo ti kin
2: lale
0: metare o
2: alaji wa ti wole
0: okay
1: okay o ro po loju po
2: o ti awon ni bi ni sa
0: yes
2: ma
3: alaji anan ki yin o
2: sa ala ma da po mo
3: ami jesu ami o
1: Ese go ma
0: duka o.
3: Hello.
0: Hello. Piero.
4: Hello e kale o.
0: E kale sa o.
1: Kale sa.
4: E ko to sa.
0: E to re
3: o. Adupe o.
4: Mo ki gugu ni patapata ba mi. Ba aba la tudo aji. Kini mo so fun yin jejo?
3: Pe.
4: Eh?
3: Pe eran leti.
4: Pe. Aha. Eh, ẹni tí ìṣùn bá fi wó sá kí ló fi padà ṣe níbẹ̀ pàdé.
3: Ṣẹ́rí, mo ti sọ fún yín pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ téèyàn bá gbọ́ náà lèèyàn máa fèsì ilé.
4: Téèyàn bá ti ṣẹ́rí.
3: Mo sọ fún yín sí, mo sọ fún yín pé.
4: Ẹ̀ẹ́dọ́sẹ̀lẹ̀. Wọ́n ní tí ẹ̀rù tó wájú òwe yẹn, téèyàn bá ti sọ̀rọ̀, àti
3: táyàn. Gbàfọ́gà Eja ja mi nbe.
4: Oda mo ti gbe mo ti ja mi nbe. Mo ki ki so seri pe awon agba ko ba ti si leyin eyan ke yan do pa
3: le. Ani eja ja mi nbe. Oda mo ti gbe. Mo ni eja ja mi nbe. Mo ni mi mo ni ki network adugo yin omo da. Mo ni mo pa bo le fe se.
0: Hello?
4: Oda mo ti gbe. Gidari ba mi.
3: Oya ki network yo da pada. Oya na bo
4: bo. Mo ki gbogbo awon baba mi ati won na mi.
3: Awon na ki.
4: Mo ki won gan, mo de ki ya mi ti won se birthday ni last week. Olorun o je ki
3: won so pore
4: ni won se laye.
3: Ya won
4: ni se nlo ba nu je lagbara l'Olorun. Mo ki gbogbo yin na ba mi, mo ki everybody. Seri eh baba ke so pe o so pe ki won wa se nti o si ti obirin so pe ko wa se nti o si se report to the last one
0: hmm
4: no the last one so pe a oko won se nto o se ku lu yi ka mi ni o to pada da wo mi ni o to pada kan be
0: hmm
4: o ba lo da da ku na wo ori baba kan e sori ma ye nikan ni o ma ye ti bere to ba ya yo gba awe o fi travel out to Ẹjẹ́ kó kálukú gbogbo rẹ̀ nígbà tí mo fún un kọ́ra gbogbo ọ̀ṣọ́. Àwọn èèyàn tó ní ìdí ẹ̀kú rẹ̀ fámìlì rẹ̀ kọ́yọ̀ dábẹ́ wa ẹ̀ tí ọ̀gá tí òbíṣe kọ́ lọ sọ fún àwọn aláìní náà. Débi pé iṣẹ́ rí Ọlọ́run dárí jẹ̀mí orí ọ̀bìnrin mi orí ọkùnrin mi òun pé àgbẹ̀jẹ́ pábọ́lì ògbò jẹ́jẹ́ ni. Nígbà tí èèyàn ní $1 million Ẹwo ẹgbẹ́ aṣọ dáadáa torí torí ká ẹ̀kọ́ torí ìgbà náà ni kọ́mọ ẹlòmíì tún léwu bá fẹ́ sọ̀rọ̀ yìí fẹ́ pé kíni tí ó ká tẹ́bù
0: Hello. Daddy wa? Daddy Adibo Ali? Yeah.
1: Ah, ore.
5: Hello.
0: Hello.
4: Hello, sir.
0: Hello, sir.
1: Hello, sir.
0: Yes, sir.
1: Hello, sir.
0: Yes, sir. Yes, sir.
4: Hello, sir. Hello, sir. Yes, sir. Hello, sir. Hello, sir. Yes, sir.
1: Hello, sir. Hello, sir.
4: Yes, sir. Hello, sir. Hello, sir. Yes,
0: sir. Hello, sir. Hello, sir. Yes,
1: sir. Hello, sir. Hello, sir. Yes, sir.
4: Hello, sir. Hello,
5: sir. Yes, sir. Hello,
4: sir. Hello,
0: sir. Yes, sir. Hello, sir. Hello, sir. Yes,
4: Hello, sir. Ele tudo se fia ya ele me deu fogo kata assim
5: bibeze
4: o que eu sei estabelecer ele me isso mais se fia então isso aí que o colega mas é moa ele é um copo moa copo moa e ele é o que ele é o filho do ok com esse bibeze o bad bibeze e o homem que o homem é Nama demi ini dia forward main tu main tu main. Kamu kau ini dia elektron sejati. Dia sih dolar. Ia sih dia elektron sih dia asyik pokok dia sih. Itu rasa dah. Udah tuh aku ini aku full. Awak dulu dulu dah. Walau ejo editi gua nak kiss yo. Papa nak buat kau ni. Orang bahasa asal je kita nak buat.
6: Ko de ba soro pe iwo ti se tan ti mari ko so fa won bi e
4: ko mu e lo ba won obi obi to mo lati jo ko mu e lo ba won pe a ko ti e kokko wa mo ile wa na en to ba re bi ati fe yan o di dandan ko mu e lo si ile won se mo pe nibe yen o go yen wa nsoro 5 million fun e o de wa gba o wa sari 5 million kiri o si gba na o ko le lowo o go o to mi ago ni won pe yen ago ni oh me yan kan kan na ni se ti ba se pe ogbon ti awon olopa ti won mi tete lo hack account yen a gba owo yen gbe yen a koko lo bo ti eje wa lawon to le be da seri afun to ba da seri afun omo birin yen o na mo pe eyan ise be to ba waye ejo mi tori won ki ronu won mo eni ti eyan o gbodo se elomi lasan yato si pe yo da seri afun eleda e gan to ba se ru e fun n toju oluwa o ri laye o le ma se rere mo sugbon won ki ronu lo ti gbogbo be won yen won ti ro pa won gbon ti won ba hack account yen nisin kini adeyinka o ti wa so fun wa gan nbi to ti jo soro pele ni to mu wa yen kini igbese ton wa gbe se police station wa lo ni abi bank
0: mo ti pari e o mo ti lo kankan o mo ti lo si ba won ti police station mo ti pari o nkan beere lowo mi ni pe ki lo nfe se kini ko won se
4: ko mu lo police station ta ti hack account yen ibe ni ko kori si bayi ko mo mo birin yen leyin kon lo o ti wa ba mi o ore e ba mi gbowo mi lowo e as simple as abc se ba ko ni lo wa ba e
0: okunrin lo wa ba mi
4: ese ko mo mo birin yen pelu eni to tele wa ori in to nse yen o le ma lo ise wa ba ko fi le agree tori mo mo pe ki se mi degree toro yen sele boya ijo ti oro yen sele to wa ba lo wa ba wa bijo keji to wa salaye fun eyan police station lo ye ko mu lo direct o le se ku pa omokunrin yen gan ti o ba tete gbe gbe se
0: yes
4: ka olopa gbowo yen lowo e kon ba gbowo e ni o ni kia kia leyin program mi tete mo so pe o ga ma gbo
0: ben
4: ni le ba ti mo lola o gbe gbe se ko pe ko wa ko ti mura ko ti bota pe pade mi nbi bayi kon jo lo pade kon jo lo police station owo lo fe gba as simple as abc ko de gbowo e account eni te ba mi hack account ere o ti wa mi wa o wa nbebe ko de si oro ebe kan to pe ego makachuku owo mi kia kan be gba kan ba ti gbowo yen to ba ti ma tip awon to be sise wa tip won lo e owo yen wa lapo e ko wa le danu ko soro nbe oro fife kankan o si laarin won o ti so fun e categorically pe ohun like won ni o pe won ti gaju ni tohun o wa fe gba o like yen de fe gba to we oni jibiti omo birin yen ko de le ri bujoko o gbe se wo yen omo to nse be yen ko le ri bujoko omo buruku ni e je faye le fe lomi kan tun da ti
0: hello mama mi mo ti lo ayawo ya officer sorry
6: oro ti o wa nle yi o kan bo si odo iru eniyan na ni ti eyan ba ni fe eni ti eyan fe sile tabi eni te ti fe sile eyan wa ni office wa lana ni eni kan mu iru to je mo bayi wa ti o de je pe oro fe na lo ko si iru nti o sele siru eni yen abi o ma te yan ara le to de so fun yawo pe ah mo te ra le o o n fe lo mo ko die die o ope bere se le o ti an ti se foundation nlo be la won omo nle de won le won ku lori le ni yawo pe ah ma tan le yin ku ni ori le ti e fe ma se e to hun ti ra pamo e se wa lo mo develop yen gege bi eleran ara oko fi iyen le tan mo onile ti an le ku nbe olon develop
1: tiyawo iyawo loko e si wa lori ile
0: mo nbo re yin gbe hello mo gba gbe video o mo mi
4: e ku se o
1: ise ni o sa
4: ayo iyawo ni
1: ese mo
4: e dara fun
1: amen o
4: ki n koko fi akoko yi dupe le gbogbo awon eyan wa gbogbo awon ti won ba mi yayo ojo ibi mi
6: atupe
4: o ko jesu o wa yo ni tan lo aye ni bo na wa o
0: jesu
4: o lo wa tin de te mi re nbe laye ni ko kan wa o ni yo so
1: amen
6: amen
4: lo wa na wa ni daru a se mi ki ko gbadun atala bi a
6: jesu amen
4: o dupe gan e se o
0: yes ma
6: ai dupe are ni mo mi
4: be ri
6: ya ja mi nbe
4: oro te mu wa
0: be ni
4: be ri okunrin yen mo gun patapata ni
0: mo gun patapata
6: eh
4: o le je pe won manipulate mi o Nyane o o 6 million o mo se ego na so mageni
0: omageni omageni omageni
4: omageni
0: osoro
6: osoro lomage
4: osoro osoro o nbe ni na wa pe losoro kolo won sa nu eni
0: amen
6: amen o jesus
4: na jo me ni ti o mo yan re kaka da bi pe mo ton gbo pe ni won ni nkan kan pa wa po ri
6: ko ti ye yo
4: ori o
6: ko ye wo bo yo ni yo bo yo ni ma bi o
1: wọn ní kàkété mọ bàjẹ ká tó n tó rònú.
4: akéde yìí wo ni o ti rí ni o ti jẹ làkánú.
6: ẹ mọ̀ pé gbà kan la mọ́ tẹ̀sí píjọ owó ká tó rà.
4: ẹ bá kọjẹ gbọràn ẹ mọ̀ pé ọmọ ìtẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí ara àwọn mẹ́mbà focus ladies club nìyẹn. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ti ń fún bẹ́ńtà àwọn tí wọ́n ti mọ focus wọn ilé ẹ̀dẹ̀ ni wọ́n ṣiṣẹ́ tọ̀. Bẹ́ẹ̀ni kò sí tó kàn wọ́n pẹ̀lú òkú múwámúwámúwámúwá ni tiwọn ọba lọ ya ọba lọ kó kò sí tó kàn wọ́n ọwọ́ wọn sì bẹ̀rù tàbá yìí wọ́n ọnu
6: wọ́n ya dànù nù.
4: Ṣébí náà lóbìnrin ṣe fún yìí bọ́ọ̀ ló ṣe pé irú nǹkan tí ẹ̀ ṣe pé ìfẹ́ gan ni kó wá kó 5 million lẹ́yìn lọ́wọ́ ṣé ọmọbìnrin yẹn tó ṣiṣẹ́ tó bá dé 1 million ló wà nínú àkáǹtì wọn tó ṣiṣẹ́ kan 2 million rí yóò fi da 5 million lẹ̀ fún bẹ́yẹn. ọmọ nǹkan ọgbọ ọmọkùnrin ọmọkùnrin bí bá ń gbọ́ mi kó kíyèsí o ọwọ́ ọ̀rọ̀ mi á kò 5 million just like that ọmọ ènìyàn rẹ̀ kankan ọwọ́ ni wọ́n mọ ibi tí ń gbé fún wọn kà má bẹ́ẹ̀ ni èmi lọ sáà kó bẹ́ẹ̀ fún nse mi ma sọ mbẹ yẹn pe o ma n kun ete ni yan bi aba wa se n ti ọba ara pe yẹ ka fi ma nu o gbọ ọmọ yẹn oníṣòwò ni o n fira rẹ ṣòwò káàkiri ni bẹẹ n ba ri jẹ n ti ọba ti ri jẹ n bẹ ko wọn sáti gba owó kọ bá tiẹ lọ náà ló fi lè voice out pé kórikórikó wa bí ọba bá n ṣe kọ bá n ṣe kó sì yẹ gba owó fún can you imagine that o ti ẹni o ti rẹ ri dignity obìnrin kankan máa ní láyé tá bẹ́ẹ̀ yìí. Ẹ gbọ́dọ̀ tó wọ́n létí. Ọmọkùnrin Yorùbá kíyèsí wọn yóò pàdánù o. Ó dẹ̀ máa sọ̀yìn lé àwọn ọlọ́pàá pé ẹ̀wọ̀n ó dùn gbòòrò o, wọ́n ṣe kinní kan. Ọmọbìnrin yẹn lè dẹ̀yìn lọ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá lọ manipulate tí ọkùnrin sọ pé olùṣẹ́jọ́ mọ́, ṣé wọn ò ní rí ní àkáǹtì ṣé wọ́n hack.
1: Wọ́n rí ilé iṣẹ́ o.
4: Gbọ́dọ̀ kíyèsí. Tí ọba ti ní tètè gbé gbèsè kankan sí tí ó fi gbowó rẹ̀ wíwù ó gbé gbèsè láàárọ̀ ọ̀la ìjábọ̀ pé obìnrin yẹn sì lè wọ̀ máa lọ́wọ́ mbẹ́ torí ètò ti obìnrin tó ṣe léyìí kò ní jápá kọ̀ọ̀kọ́ nìyẹn and it's not going to be the last. Ṣé àwọn ti wọ́ ọdẹ tán lọ́pàá wọ́ ọdẹ bẹ́ẹ̀ wọ́ ọdẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ṣẹlẹ̀ bá náà rí tó bá sì ti lè fi kàn lẹ̀ fún àwọn aláṣọ dúdú pẹ̀ ẹ̀rú ọ̀tán àìmọye aláre tí wọn sì mọlé ó tó tọ lọ ẹwọn àìmọye aláre tí wọn ṣe pípa. ebi wo rọ bu ẹni kí ni bá a ká ọmọkùnrin yẹn ti gbọ́ Olorun ne kan lo se lo le je ko wo re yo kene re ni won ma ti sa si ore ra re ti gbe nto ju olorun pelu oro obirin ti to ko si lowo yi be ni so ko ki se daada ko gbaladura pe gogo olorun won fayo
7: amen
4: amen o gbe nto mu ti ni ka pe ni nto ni nbe ni yan o ma bi ni a le manipulate bi ro so ma lowo ti o si nkan kan fi o sele o ma claim pe ba nse eleri wo ni lo fe so pe
6: eleri o
4: to ba so pe eyin ngba to ba nse lo so pe ohun fun le ori me da lo fe ji yen to ko ki esi ni o olorun sa na fa ye o
7: mo
4: ju gbogbo e lo ah ogbe a le mo ni iwo awon akankan ti olorun kọlọ wọn mọ ti si wu wọn si sa ka mi te ni atẹyin
7: amen o akidede ni
4: o ko se daada so alaafia ni fun yin
6: adupe o adupe o adupe o
7: mo gbadun e lo
6: so ni eh mo kunrin e wa so fun pe
1: ma kole lo
7: mo eja gba won yin na shame so
6: hello
7: hello
8: akoro mo ki yi omo mi
7: okay
8: mi mo pe o tun ni ni odun kan si
7: a ti le odun kan si lojo saturday
8: yawa mi ni mo nkan era ko fuji mo mo mo ile do mo ti le akura ma pe da da lo go nkan e won ma ko da da won ji ma ko ni ara ni ni lati se da ko mo
7: okay
8: pelu ko lo igba odun kan
6: igba odun kan flashing ni
8: mo wa e ku le mi lagbara olohun
7: amen
8: yawa e ni kan duku e mo ma e ti bi seri pat ni da se pat akon gba ara mo ni dupe kini kon na ni pe oba ti o je clear yen ti bo seri o mo fara be ni a ti ti pa kon yen ko be ni gba to wa laye ni gori ta so yi o jade e bo e jade o ba bo e jade se bo opportunity ni fun o pe pe ni gba to wa laye seri en to se si yen to gba 5 million gede lo wi yen baba o ro fun lati si ki lati ti pada mi ti ti ka le tele ko mo bi je o ko mo pe kilo sele akon na ewu kan olohun ti mu re o n fun gan o olohun ni o kan fi si lokan fun mi lokan fun mi ko ya mo si gun tan ya gbe mi esprit o ko ko ka se ni pa pata ro ni pa pata la fo la tete igba ko pata nde wi olohun ni ko ki ni se wa fi si o ni si bayi awon ya so pe ko si kon ba pe bi e o sumo ko ma ye mi igba mo bayi tori pe baba e ma so ka pe e ti ba ti bu di o ti ku ni aye wo
7: bẹ́ẹ̀
8: ni pé ọwọ́ yìí pé tí wọ́n pàrọ̀ lásán pé awúta ní oṣù kàlásán kẹ́kẹ́ àwọn tó kọ̀ lásán ó ti kọ́ sáráàbù ní yẹ lórí ọkùnrin lọ́wọ́ wáyé kẹ́kẹ́ nígbà bẹ̀rẹ̀ yẹ àtàn fara olówó yẹ nígbà tó bíi gbé ìwòkọ̀ pa nígbà yẹ tó bá pa ó súnmọ́ kọ́ pa lápá gbé káwọn tuntun wa wọ́n sì pé lè sọ̀rọ̀ wáyé ó bá wá jáde tán ó bá wá jáde yìí àwọn àmì ẹdùnà síbi tí obìnrin pọ̀ ní sẹ́yìn gangan ẹ̀ ń ga ẹ̀ ń gẹ́ mọ́ polongo obìnrin àbí ẹ̀ sí polongo obìnrin ní wà bàbá tí mo ṣe ṣe kì ní àwọn àmì ẹ̀ mọ́ gbọ́ ẹ̀dùnà ẹ̀yìn tí ń pariwo obìnrin kan ò kíní kan ò ń bá ìlú ọdún ìdí ọkọ̀ ò kíní kíní kan ò yá máa bọ̀ wá wá pínlẹ̀ sẹ́yìn ẹ̀ sí ìyẹ́ náà
1: Ẹ̀rọ kalẹ̀ sá.
9: Ọlọ́run ni bí ó bàjẹ́.
6: Àṣẹ
1: ọ̀.
9: Wọ́n fún ọmọ lò ọlọ́run dé mi náà láàrin.
7: Àmì ò.
9: Kí wọ́n fún òtí náà lò náà mo ti fi ń gbé tò. Mo torí pé tèṣà máa ń dùn mí, ó dè tí máa ń dùn mọ́ mi. Ìgbò jí lọ ọ̀tá láàárọ̀ náà.
6: Ọlọ́run máa ṣe ń rọrùn.
7: Ọlọ́run ó ṣe ń rọrùn lágbára lọ.
9: Màá kábẹ̀ gbọ́ náà.
7: Ọlọ́run á ṣe ń
9: rọrùn.
7: Ọlọrun ti rọrun
6: fun. To pin.
9: E je ọkọ sẹbẹ kan to bọ bi eto gan.
7: Okay.
9: Eh kiyan ba bọ ba lẹyin.
7: Bẹni.
9: To ba lo ogun mo.
7: Bẹni.
9: Ah. O di sẹ na niyan.
1: O pare nu.
7: Bẹni. Bẹni.
9: E ba ti jọ so ni lasu. Eh to sẹnu ni lasu ti o le sẹnu mo bayi.
6: Mo ti so fun yin pe ojojo nsogun mi. Mi o le fi gbogbo ara mo so ati pe seru re ni wa mo ba je mo yo da bi pe yan kan so gbogbo to ba
9: o le yo e o le wo labi ya njejo
6: kenne
7: alo le wo labi
9: ya njejo e wo wa labi ya njejo o ga pa
6: mo ga pa
1: se te tin so mo pe senu mi ri de re de re njejo
9: o wa olorun wa de nsin o wa je nu wuye
6: se ajulo teyan ba juyan lo se oye ko wa mo pe ojojumo lo aje fun laye ko ni fun teni so mi o ni bi aji sa
9: ede mi so nje jo yen pe mama to bi se gi leyin o ba mo ni iya yen ko teyan ka kan
1: ah
6: o mo so fun
9: yin e ka wo na je nje jo yen
6: se bi mo so fun yin pe ni gbogbo osan nisin o ti ni tan ba mi so pe ki mo
9: won be yin ki won be so
1: Nintoni
9: ulala lo nta ni. Eje ta yin ja seto.
6: E ma babo.
1: Eje.
9: Hello.
6: Hello. E ma babo, a ngbo yin.
9: Akepo.
6: Ah.
9: Akeyeye, akedede, akedani dani.
1: Hmm.
9: Akakeloye.
1: Hmm. Hmm.
9: Gẹ́gẹ́ bí ètò tí a gbé kalẹ̀ ibi ẹni kan mọ́ jẹ́ ọbàjẹ́
6: bẹ́ẹ̀ni
9: ọlọ́run wà sí jẹ́ ọbàjẹ́ nítorí pé ọlọ́kùnrin yẹn ló mẹ́jọ wá sọ́dọ̀ yín
1: bẹ́ẹ̀ni
9: ká bá lè di ẹnu ọkùnrin yẹn nígbà tó bí yẹn ti gbé ẹni wá pé bóyá kóbìnrin ṣàṣepọ̀ kó fi ṣe 5 million
7: bẹ́ẹ̀ni
9: ibi tí kìíní yẹn dùn dé tó máa ń dùn máa wà ọkùnrin ní èdè wọ́n ń gbọ́ obìnrin lọ orílẹ̀-èdè mi nítorí ilẹ̀wù yẹn fẹ́ ọ̀gá ni ilé fẹ́ ó dẹ̀ wù kó gbóbìnrin yẹn lájọṣepọ̀ ó dẹ̀ rí pé ìyàwó ọmọ sí ẹ̀hún ni ó dẹ̀ gba físà gba nǹkan kan fún yóò tó sanwó obìnrin rẹ̀ lọ ìlú mi ó máa ju 5 million lọ yóò sì ná. Mo tó rí ẹ̀mí ọkùnrin yẹn. Obìnrin lágbára gan mà àbí sà. Obìnrin lágbára gan. Gẹ́gẹ́ bí àwọn onílàkàì tí ń sọ̀rọ̀ láfẹ́ nǹkan. Bàbá ní kó fọ agbára mú. Obìnrin yẹn lè padà wí mi. Bàbá ní kó fọ agbára mú ṣe obìnrin yẹn lè padà wí mi.
1: Ọ̀rọ̀ lẹ́ ń sọ.
9: Ìjọba lóòótọ́ ọlọ́pàá. Ó dà mú ti gbowó lọ́wọ́ rẹ̀ ní nǹkan 5 million ni. Èmi lẹ́yìn fẹ́ gbà mẹ́. Ara rè owó rè.
7: Ara rè owó rè.
1: Owó rè.
9: Owó rè.
1: Aṣáájọ rí i ni.
6: Ẹ mú nǹkan bá ti jà ń bẹ̀.
9: Ibi iye bá fẹ́ ń tẹ ilé tẹ́ bá fẹ́ ń owó. Ó bá lè jẹ ara ni. Torí mo fẹ́ para fún òun, ó lòun ò gba ara.
6: Ẹ ń sì fi fẹ́ yin.
9: Ọ̀nà kan nìyẹn. Ọ̀nà kejì. Àwọn ọmọ kébí ń paánù gbòòrò náà wà ó tó jọ máa gbòòrò. 1 million ògbẹ̀mí ẹnì mí-ín. Orí ẹran wọ́n jorí èèyàn lọ ní ìta yìí sìn.
7: Orí ẹran wọ́n jorí èèyàn lọ.
6: Bó ṣe jẹ́ nù.
9: Wọ́n ń torí èèyàn ń gbò, wọ́n ń torí èèyàn 20,000.
6: Bó ṣe jẹ́ nù.
1: Ẹ bá ti gbọ́ ọtí ń sọ.
9: Àfẹ́.
7: Orí màálù
9: sí. Tí ọba fi ìṣòro kun.
1: Orí màálù sí jùbá nù.
6: 400,000 ni.
9: Àdé wọn kò rí èèyàn 20,000.
6: Ó náà là ń sọ. Pórí màálù ti wọ 200,000.
9: Ẹ má padà pò dídí èèyàn torí 500,000 ṣe ń bèrè ló wà lórí rẹ̀ ńbẹ̀.
6: Ó ga ọ.
9: Ẹ jẹ́ òpó ọpọlọpọ rẹ̀ àwọ̀ bóyá ń gbọ́n táwọn náà ń sọ ìṣá. Tí ọba lè yọ̀ǹda, ń gbọ́ bá ti yọ̀ǹda eré ẹ̀kan, ègbó ló ga jù ni. o ba se ri nkan ko mo ko ja si lo ti sofo ko mo pa fe ni ara le sofo hello pa
6: awa pelu awa pelu
9: to mo jigbe to mo ko jigbe ti o be ni nkan soro kankan je wa ni 10 million o fe gba oun ko wa bi o le san bo to ba pe awon aburo re pe oun o san ki o ba ti o sa bo oun wa kan o je bi ko ibi to wa yi ti o le san o ti gba se we oh sorry ede gboro mo to so o ti gba se we to ba fe fi gba won ba nbe to ba ri gba ni gede to ba lagili ju
6: emi e le pada ba 5 million lo
9: emi e le pada ba 5 million lo e lo lawon ma guro pa a lori eyan gba lori awon jori eyan lo emi kokon na ka ti ni kala san won na so o ti won bi gbe ni e igbo bere ni to ba le je police level na lo fe lu abi chemical level o to ba ti je won ese lo nkan ro da soro lo o nwe o ti ara ri ilu me be gba nbe o be re ti mo gba lo we re 5 million ni emi na de pe ki wa wa ta ri le la kini kan kan ko o pada gba o le ni ja ni won ta ru
6: ami o ami o
9: bi o lo ko me o ti egbo àwọn ọlọ́gbọ́n olóògbé ti dá sọ́rọ̀ látẹ̀kọ́ ni wọ́n bá tó pọ̀lọ̀ tí ní ṣe gbé sí ni mo fi gbà ní dá sí báyẹn.
6: Ẹ ṣe.
9: Ọlọ́run ìjẹ́ bàjẹ́.
6: Àmì o, àmì o, àmì o. Adúpẹ́ o. Ẹ ṣeun ṣeun sà.
1: Ọwọ́.
6: Hello.
1: Ọmọ ìgboro ni bàbá ẹ̀ fi.
7: Hello sir.
9: Hello sir.
7: Hello sir.
6: Àwọn èèyàn ìfẹ́ wa náà lẹ́ni àwọn èèyàn wa pọ̀ lórí ètò yìí.
9: Bẹ́ẹ̀ ni orúkọ mi ò ní padà. Kúwálé Ògúnbí
1: Ibẹ̀.
9: Mo ń bá yín sọ̀rọ̀ láti ìlú Fìdítì.
7: Fìdítì.
6: Ẹ káàbọ̀ sà.
9: Ìbátan fún pé mi lọ́ọ́ máa sọ láàárọ̀ àforíjì pè ní.
6: Àbúrò ẹ káàbọ̀ sà.
1: Ẹ ti sọ bẹ́ẹ̀ náà.
9: Ọmọ sáàkì lẹ́yìn ẹ ìpínlẹ̀ ọmọ sáà fílẹ̀ yẹ̀fọ̀ ní ìgboro fìdíkì.
6: Bá
1: a o kẹpẹ o.
9: Ẹ bá ń kí gbogbo àwọn èèyàn. Wọ́n
1: ń gbọ̀ wọ́n ń gbọ̀.
9: Mo kí ìyá mi àyòyàwó pé wọ́n kú ọ̀tọ́jọ́ òbí o. Ẹ̀mí wọn ó gùn lórúkọ Jésù. Wọ́n sì jẹun ọmọ pẹ́. Ìgbà ọdún kan o. Àṣìṣe ìṣàmọ́dún o. Kò yẹ mí. Oyè mi, àmàlà láàjẹ, ní ẹ̀dà wá jẹ́ mídìdì. Kọ́nà ọ̀dẹ́ mi wá sí o. Bòkí ni o, ní ogun. Bòkí màmá mi Adéwọlé, ìyẹ́ Meritus principal, retired principal. Ìbá ń kí wọn o pé mo fẹ́ pè wọ́n mí náà rí fóònù ìjọ bá rántí mo ní náà rí. Mo kí bàbá mi ojú olùsọ náà. Ẹ kú atútù ni o. Bàbá mi Adébọ̀wálé. Akíkara fọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni ó ṣe. Bàbá mi Adébọ̀wálé ló yọ ọ́ làmọ́lẹ̀ ní
1: ìdílé
9: ó ṣe. Kò tọrọ sí ní bí ẹ̀gún ní rí.
1: Mo
9: kí bàbá mi náà àfọ àṣàká mo kí ni o. Màmá mi gbogbo ìyá Jámánì ìyá Tísà méjì mo kí ni o. Ẹ̀yin ẹ̀gbọ́n mi méjì mo kí ni o.
1: Ẹsẹ̀ gan sa o. Ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí.
9: Gbogbo ni mo kí o. Ẹ̀dẹ̀ lẹ́gùsí. Mo kí ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí o. Mo fẹ́ comment lórí wọn. Torí pé ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí máa ń sọ wípé rédíò kìí ṣe oge.
7: Oge bẹ́ẹ̀
9: ni. Necessity ni. Ó necessary kéèyàn ni. Tó bá jẹ́ pé ọ̀gbẹ́ni yẹn, ọ̀gbẹ́ni àgọ́tọ́ ọ̀gbẹ́ni yẹn, tó bá gbọ́ rédíò tó ń gbọ́ ìrírí ayé ni, kò ní kó sọ́wọ́. Èmi ò kó 5 million fún obìnrin owó tó fẹ̀ parí ilé. Kì í ṣe pé ó kó gọ́ oríire òsì pé kò lólí mọ̀ràn ni. Ó sì gọ̀ díẹ̀ náà. Torí pé nígbà tí èèyàn mọ̀ọ́mọ̀ kó 5 million fún obìnrin ọ̀mọ́lé rẹ̀ ọ̀mọ́ná rẹ̀ ò kó 5 million. Èló gan-an ló ní náà kà á sí. Èló ló kù sí ọlọ́wọ́ báyìí pé ò kó 5 million.
10: oro mi apo lawon yen de bi o o gbo gidi sansan o gbo gidi sansan to ba de pe mi so laaru abu ide pe mo so be fun te o ni nkan mi to fowo te ni ko si akunse ninu ile yin to le fowo ran lowo to wa je pe iyan lo ko wo fun o lo won like e o lo ga se o re ni to ga bi ti e to ko wore lowo o ri ke je mu size e do fun lowo to mi le fo benin 500,000 ka ta pe 1,000,000 ladun ti mo bo to si mo de daru ko to ti mo bo de kon le
11: e ba fe le nkan o
10: so imana mi ti mo le gbo ni bi pe keye ba won yan ti so wo mo yan lo ba won lo pa ko wo ko ti pati kuku ti pati pa ko yan awon to do gbe e lo si police station owo mi no kia kia lo la ma je o fe ju ko ba se mo pe ara re ngbona eh ara re kun an bi keje bu to le lo da si nu kene won be to a ku fa be ko ko ma le ya ko ma na re ku 5 million fun a ogo die o ko ko lo wo bi ko lo ojo tori olohun ko lo loye ni o ki a lo la ma jo jo la lo pe igbese receive bag o answer for wi pe eh ko wa si won na wa se ngbe tori radio to ni di ko ka to ma bo da si pe ko lo gbowo re pada si se yen to ni idi ko tun gbe yen wa abi ko gbe gbese kia kia lo la ko gbowo re pada ni ro ko ise owo yen gan to ba pe wo lo la go owo yen o le fowo fun obe ni be o la gun e mo ro pe o na dipiti tabo na aru kan o yiwe ni bi ka to je ti bo na ri owo yen e je to ya bo so toro o toro bi ego ni ri baba adegbo baba mi adewo wale o ti so bi en be pe o o gunu dada eyi ronu ko foro lo yan e gbo radio seven gbo radio ni o ro pe television la san lo wo ere ori tabi lo wo o po ko mo ti no Nigeria fa gba ju e lo po se iwo foro lo mama re ati ya re nu le pe o fe fe yawo yawo to n fe ni yi o pe wo to gbegbe se ko to ko 5 million ko be ni how much did you give your mother e lo ti fun baba re so fun baba re 5 million ni Sagodo lo bawo yan se wi to ba ti dola kia kia bebe se wa awon ti o di omo yen kidi gan ku ko wo lo six police station ara ti an ti ya wele na ni e to ba ko ti obo gan foro e lo awon yen gan kan ya wele ku su ko ku danu so go and retrieve back your money tomorrow ko lo gba wo yen ko si wa dupe lodo baba Adeyinka ko ti gbowo yen o awon to ti bo so na ko ti gbo ko compensate won awon eyan ti won bo so na nkan kan mo won yen you compensate them so pe won se olohun ni je obo wo mo o ti bo wo bayi o olohun ko oyo o so mama mi ayo yawo o ki yo
11: gba awon eyan na mo ya mi jamani e ba kinene na ke to lo won aya nkebu ati
10: kinene o ki yo o ti nbere pe se nene ti ajo pade ni bowo university ni e ko fon so eni yen o resign gba ti o wed mo aru bo yan na ni
11: to ba jawon
10: o je yin o je yin o ki mo ki yin o gba yin na mo ki yin o awon yan wa lati abekuta mo ki yin o baba mi kaka lati ye wa I greet every one of you e se o e ma debo oruko mi o ti pada owade ogubi se be mi lo mo sa ke leyin e pa ni gboro ti si adiyanga o tun ba na borobo na ba na ba ma ma ma
12: hello
7: hello mami
12: hello
7: yes ma
11: yeah
12: ẹri ẹni gẹgẹ bí ọrọ tí mo sọ lẹẹkan ẹri pé náà ni bàbá wa tí wọn sọrọ kó tó di pé bàbá fèrèsé sọrọ yẹn ẹri pé làwọn náà sọ oníṣòwò ni obìnrin yẹn bẹẹ ni ṣé ẹ rí ọkùnrin ọmọlọ dẹsán abúwo tọba bó ṣe ní kọ́wá ṣe kò fi owó lè fún tọba dán wò ọbẹ̀ kàngànà ọkà ti bẹ jáde bẹ́ẹ̀ ni mo sọ fún yín kọ́mọ̀ dán wò ko lo ba sa no fun to ba ruwo re gba ti o ba wu omo lo o mo se ko wo un le jo manipulation ni sa ma pe mi ko pe mi orisirisi ba ti gbogbogbo ti lo fi je pe radio gbele kogbon ni obirin kan lo n confess ni time kan to to se owo na bi o ni tawon ba mu awon baba alaye yen tawon ba mu won di hotel e jo do fe ti won ti won ti jo so pe awon jo pass night o la won ti gba owo awon de mo ba won se ma drug baba yen baba yen de ma so lo o ti sawo baba yen baba mo wa so lo o ba se pe n to gbe owo wo inu bi se jo wo yen ni won mo bi won ti di owo gbe kódà wọn ń gba mọ́tò lọ́wọ́ wọn ṣe ẹni péyà tó le oníṣòwò lọmọ yẹn ọkùnrin yẹn ni kó kíyèsí tó bá lọ dẹ́sà abúrú kan pé ẹni nígbà tó bọ̀wọ̀ nígbà tó ti dé kó wọn wá sí kinní nígbà tó ń bá sí jẹ́ ńlẹ̀ àtìlẹ́sì àrò orí òun ni wọ́n mọ̀ dẹ́wọ̀ tó bá dẹ́wọ̀
7: Okay. Hello?
13: Hello?
7: Hello?
13: Hello?
7: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
13: Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
7: Hello? Hello?
13: Hello?
7: Hello?
14: Hello?
7: Hello? Hello? Sir.
14: Akuta.
7: Eto ni esa.
14: Akuta lo.
7: Ataro re o. Daddy lati gbangan.
14: Domedo mami.
7: Okay.
14: Olorun ni je baje.
7: Amen. Amen. Jesus.
14: Ibi to ba mo lo so ba ti le ba gbowo instantly. Ko ma pa se bi de o. Ko ni wa se eko abi nkan kan ye. Ko ba lo se bi yawa se so so. Ni yan ba de wono kan ga ko le be jade o. Kona ki kan ga ma lo mi ni won pada gbo nto jade ni. Ara ni jade. Elisa.
7: Elo wa n
15: gbo. Ah pelu yin.
14: Ko ba won o fun lati gbagbe ko gbagbe e pe o ti so wo loni. Ti o ba wa ro o fun ibi to ba ti fe lo mu o pe kobo iba. Ni o ba ti le ba gba iye kan ni santi abi gbogbo.
7: Lọ́jọ́
14: ẹsẹ̀. Ṣé bá ní kó máa padà wá, ẹni rẹ̀ gbogbo nǹkan mọ́ bí yóò bá tí bàbá sọ.
7: Ẹni
14: rẹ̀ kó ṣe kó wà ní ṣòro àbí ẹni rẹ̀ ń ṣe kinní kan o. Bẹ́ẹ̀ gbé mi dáadáa. Owó tí yẹn ń ṣe láti lẹ̀ nìyẹn tí ò pé fún làwọn kókè ìṣòro ló máa jẹ́lẹ̀ kejì. Ẹni ìgbésẹ̀ tí o bá ti lè gbàgbé owó yẹn lódidi tó bá yẹn lọ forí kan pé ẹ̀rọ dá wá sí ó bẹ́ẹ̀ kan gànà bí ìyàwó ìyàwó tó bá tí wá ní ọlọ́pàá náà bí a ti ń sọ lákẹ̀ nǹkan tí wọ́n bá ti lè bá gba nǹkan kan yẹn táàkì tí ẹ bá ní máa padà wá ẹni ẹ̀ wà nù ewu. Odidi ọ̀rọ̀ lájọ́ ń sọ ń sìn o. Orí ẹran wọn di rí èèyàn lọ báyìí o. Ọlọ́run ni jẹ́ ọbàjẹ́.
7: Àmì o.
14: Tí o bá ti lè gbàgbé owó yẹn lódidi.
7: Ní
14: tí ọba lè bá rí bá gbà lé ọmọdébẹ̀.
7: Tí
14: o bá ti gba ayé yẹn. Tí wọ́n bá ń pẹ́ padà wà lọ́tọ̀ la ẹ̀mí ẹ̀ wà ní ewu. Tí ẹ bá lè wá tí ẹ bá dẹ̀ lè wá ṣe kó o náà bá fi lè lọ kàn rí mọ kí nǹkan ti ṣe o. Níbi sílẹ̀ ṣúdì.
7: Bẹ́ẹ̀
14: ń gbọ́ mi sà.
15: Ẹ ṣe.
13: Ẹ ṣe o.
14: Tollgate níbi iṣẹ́ ṣe ni. 50,000 fẹ́ yàwó lálẹ́ mọ́júmọ́.
7: 50,000 ọ fẹ́ yàwó.
14: 20,000 gan fẹ́.
7: Mọ́júmọ́.
14: Tó bá ti wá fi gbé 20,000 gbé lọ ní ilẹ̀ bá tó ń lọ pé àwọn ọ̀dà. Mo wá láì bó ṣe bá mi ṣeré mọ̀jẹ̀ láìkẹ́ gan ọmọ dáadáa. Tó bá tún fún un lánàá dá 10,000. Pé òun wà ń lé rẹ̀ láti àárọ̀ rẹ̀ di ìrọ̀lẹ́ o.
9: Ìkùnlẹ̀ pápá péjì lẹ́yìn ibi àwọn olóṣèlú yẹn. A ṣe yín dáadáa, wọ́n mọ̀ ọ́ wí.
6: Jésù.
7: A ó ṣe yín dáadáa.
11: Kò yẹ sọ
9: ní wájú ìwúlò. Ìwúlò ìwúlò ìwúlò ìwúlò ìwúlò ìwúlò lẹ́yìn wọn yẹn.
7: Ok.
9: Lẹ́yìn ọ̀dọ̀ wọn yẹn, ọ̀nà jíjì tó padà lọ lẹ́sì.
7: Ok. Ibẹ̀ ni wọ́n dúró sí.
9: Wọ́n kọjá ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ó kàn máa ń yẹ kọjá ń bẹ̀ láyé àti aago mẹ́jọ.
6: Ẹ̀júwì ọ̀nà
9: fún. Ibi ìlú káwọn ẹ̀. Fúnra wọn ń wà bẹ́ẹ̀, wọ́n láti yín dáadáa. Ìwọ kan ni wà. Ní ìwáyé dúró lọ́dọ̀ yín bí àjájọ máa lọ lé. Ó kọ́kọ́ wá nà 10,000 bí tẹ́ ẹ̀ ti jọ ń sọ̀rọ̀. Mọ́tò rẹ̀ rèé. Yóò tẹ̀lé ọ̀nà ní kó tó fún lánàá wọn. Ó jẹ́ 20,000. Ọba dàárọ̀ lápò ló gbájọ bó ṣe bẹ́ẹ̀ ṣe rí kó tó fún lánàá 10,000. Owó padà bá ń lé ọ̀dọ̀ rẹ̀ rọ̀lẹ́.
11: Àwọn àwì put fisi for you lẹ́ ń sọ.
9: Owó ọjọ́ mélòó ló san yẹn? Ẹ dán mi wò. Ìlọsí ìlú ọmọ papò yín rẹ̀ lọ tú ọ̀yẹ̀ wò.
6: Alọ́tí
11: àjí ń lọ ẹni tó bu ra máa fẹ́ sọ.
9: Kó lọ bẹ̀ ìbá ti jọ ń sọ̀rọ̀ tí ọba ní tẹ̀lé ọ̀nà lé.
6: Alọ́tídá ẹjẹ́ ajá mi ń bẹ̀.
7: Mo ti gbọ́dọ̀. Ok, kò sí wàhálà.
6: Ẹndí kẹ́ni kan bá ṣe ní fito rẹ̀.
7: Ẹ̀lọ́.
6: Ẹ̀lọ́.
15: Ẹ̀lọ́.
7: Ẹ káàárọ̀ lẹ́sà.
15: Ẹ̀kọ́
7: sá ta ní bá mi sọ̀rọ̀.
15: Ẹnjìnà Lì ló ń bá yín sọ̀rọ̀.
7: Ẹnjìnà Lì
6: láti
11: bọ̀ ní
7: ẹ̀sà láti ẹgbẹ́ dá. Ok, ojú ọ̀nà ọ́fíìsì
15: mi láti ẹgbẹ́ program ìkẹ́ni program yìí ìṣẹ́jú kanlẹ̀ nìkan bá máa fi address ní ìṣẹ́jú méjì ní ìṣẹ́jú márùn-ún ní àwọn ọ̀rọ̀ mẹ́rin láti ẹgbẹ́ kan ó wà ìlú tètè ní gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní sọ ebi ní ká máa promote ẹ̀ máa tọ́ọ̀gì. Èyí ti káwà fún bóòtù ọmọ àgbèrè ọmọ akẹ́ni kàmá ṣíìtì. Tó ẹ̀ka ló lè bímọ kó lè gbé ọmọ ṣíìtì ní ọmọ àgbèrè lọ́jọ́ tọ́ba bí. Ẹ̀jẹ̀ tíráyé púgàmù rẹ̀. Nà ọ̀rọ̀ báyìí wá sórí ẹjọ́ kan rẹ̀ ní wá sórí wá fọ̀rọ̀ mọ́ ẹ láti dígé solution. A lè contribute sí direct. Ẹ wá bí àárẹ̀ kọ́ lè bí bá something on the way. Ẹ tíráyé. Now, o tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ kí má yẹn kó lọ sí báǹkì ẹ̀ wọ́n lè kan ó dùnkùn o lórí àkáǹtì bàbá ẹ̀ kó dẹ̀ sọ àkáǹtì yẹn fún wọn bá blọọ ìjọba bá ti bá blọọkì ẹ̀ wọ́n lè jẹ́ ti lédi yẹn wá sí báǹkì yẹn wọ́n bẹ̀ bá sọ̀rọ̀ wọ́n bẹ̀ tàfà rẹ̀ ní bí ẹsẹ̀ ní délé lórí ìmọ̀lùkù ní èdè police station. Àṣẹ ìlú mi fẹ́ kíkọ́ wá káwọn àwọn lẹ́tìsì àwọn aráàlú tá a máa ń ṣe. Àwọn nǹkan wà kí pé ó ń pé àmì-èdè láti lọ sí police station. Àmì-èdè láti lọ fi irú ọ̀rọ̀ ọlẹ̀ mẹ́ta. Tẹ́ ẹ bá ti gbé tẹ́ ẹ sára yín ládàá ẹ̀ mẹ́ta láti lọ police station. Irú ẹnìkan gba ẹni ẹ̀sìn ẹ̀ mẹ́ta láti lọ sí police station. EFCC ni Monday pẹ̀lú ẹni pé financial management. Ẹ jẹ́ ká mọ ìláìtì ara wa ní kí wọ́n àhẹ́ẹ̀tì ilé àtẹ̀yìn. Dùkẹ́ nìkan wa máa sọ wípé ọmọ àgbòrò ọmọ àtọ́gì ọmọ kìíní kan ló wọ́n di yíyà. Ọmọ yóò máa ẹ̀kọ́rẹ́jà àwọn ọmọ tí òjì ìgbàgbà tó òjì ìgbàgbà náà. Ọmọ tí òjì ti gbàgbọ́ púrọ̀gàmù ní. Ọmọ tí òjì gbàgbọ́ púrọ̀gàmù ní. Kọ̀sẹ́ni tó lè tó lè fi ọmọ mi ọmọ àgbòrò lọ́jẹ̀. Ọmọ yẹn ọmọ mi lọ́jà ni ọmọ mi àfà ni ọmọ mi ìlú ìyẹ́jẹ̀ náà máa sọ. Ẹgbẹ́jà máa ẹ̀kọ́rẹ́jà lórí ṣe ní ìdí oúnjẹ náà. Wọ́n sọ pé. Program yìí ti wà ó ti wà rigid ju kékeré kan wà máa blackmail yìí kan máa lè lẹ́sẹ̀ lọ. Ọmọkùnrin yẹn ó wá pẹ̀lú ẹgbẹ́ ọkọ ọ̀nà kẹ́kọ̀ọ́ ní solution. Solution ni ọmọbìnrin yẹn náà ó yẹ ká ẹ̀kọ́ lè jẹ kó ló fi irú iṣẹ́ burúkú yẹn sílẹ̀. So fún ìdí èyí ẹ kó lọ sí báǹkì kì í lò kó lọ bẹ̀ lọ́la wọ́n bẹ̀ pé wọ́n yìn láìsí ọmọbìnrin yẹn. Program náà ní àkáǹtì yẹn wọ́n bí fi ẹ̀mí rẹ̀ máa gbé gbogbo dítèsì ẹ̀ jáde lọ́dọ̀ wọn. Wọ́n dẹ̀ pé wọ́n gbà gbé ọ̀dà náà ṣé káwọn ọ̀pọ̀lọpàá fún ẹni tàbí kó dìkéètì yẹn lọ́wọ́ torí kí ọlọ́wọ́ tí báńkì bá ti pè ó ti dìkéètì yẹn ó ti di fine. Wọ́n dẹ̀ pé ṣé wọ́n dẹ̀ tàṣọ àrẹ lè bọ́ọ̀nù owó ni owó sí kí wọ́n bẹ́ẹ̀ bọ́ọ̀nù owó ni 5 million ti bẹ́ẹ̀ rúlẹ̀ tí rí máa wọ́n bí lè rúlẹ̀ tí simple wọn bẹ bá ṣe transfer rẹ tọba a wò o le to ko ti ni le ko lo bo si gaga bo si ni o le ma ko si ni pe ni le be yo sa ti ni le da ti ni ara ko to le se omo ye de le di si ata kesa re ile ye ka fun ni ni di o se ko ka to ma re ko ni ko lo ba ko se kan ko je iwe kan wo lo we si ah iwe kan wo lo we si e ba e ma mo nkan le se e fun e program 5 minutes
7: 2 minutes 3 minutes morning station sele san se pe elomi ofin pe ko n sa fese ofin to lo fi ba won station awon olopa de ti se mo pe orisirisi eka lo wa ni ago olopa eh eh won ti tele lo si police station si si bank won le ti ha ka account yen
6: awon eka ti won moju to area yen so won ti
7: si gbogbo yen ko rowo yen gba titi to fi gbe eyan dide pe bi bayi ni kini ti le wa sere san bo sere na ikani ekeji ni pe amon fun awon eyan ni ori ofe lati ye bi ko won so edun okan won sugbon pelu be ti wa so yin na atuma caution awon eyan sere san sugbon kamo teni kan ba so o tun le yato si o n telomi o tun so
6: eh
7: agbe kale oro o ma n yato sira won
11: ironu
7: wa so ototo ni
11: you have individual differences
7: sere san la si ma n farabale lati ma mu oro tawon yan ba n so amu apa kini amu apa keji amu gbogbo báwọn yẹn ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn tá a bá parí ètò tán gbogbo alátùjọ jókòó gbogbo tá a ń sọ yìí náà là ń rékọ̀dù ẹ̀lẹ̀
11: pàṣẹ tí ni a máa gbé kalẹ̀ tá a máa yànnàná tàbí wá máa mọ irú solution tá a máa
7: fi sí
11: gbogbo wa ò lè sọ ọ̀rọ̀ kan náà
7: gbà kan náà ẹ̀gbọ́n bá a bá sì bímọ inú ilé náà wọn ò ní ní
11: ronú
6: bá kan náà bẹẹni
7: tó fà ní ẹ má bínú dáadé
11: gbogbo àwọn ibi tẹ ẹ pe àkíyèsí wa sí a gbìyànjú lórí
7: ẹ gbìyànjú lórí
6: ẹ gbà bẹ ẹ wọlé.
7: Hello.
15: Hello Abami.
7: Hello Sao.
15: Ṣé ẹ yẹn sọ ẹwú sì ń bà mí? Bí ìgbà ẹ pé mi ni ṣé rí mà yẹn kò ní aláfọ̀rọ̀lọ̀ tí ó ta lóru fún 5 million máa sọmọdé owó ṣé nọmba tí rẹ ti bí ni? Èdè mo bá kẹ́ ẹ mọ kíní ìdáná pé sẹ́rí gẹ́gẹ́ bí mà tó sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ yìí ṣé àwọn fcc ò lè bá gba owó yẹn ni.
7: Àwọn ọlọ́pàá kẹ́tẹ̀ẹ́ wọ́n ti hákì àkáǹtì yẹn wọ́n ti hákì.
15: Àgbọ̀ bẹ́ẹ̀ ni ṣébẹ́ èèyàn lọ́lọ́pàá àmọ̀ṣe wọn. Ṣé gẹ́gẹ́ bí àyẹ̀wò ṣe wí ẹ rí i pé bílẹ̀kẹ́ bá ti já kì í mọ̀ pé mọ̀ bílẹ̀kẹ́ bá ti já kì í pé mọ̀ kò ọ̀rọ̀ rẹ̀ sí léyìí kó tètè jàṣẹ̀ mọ́ kọ́mọ́dì pé máa padà wá máa padà wá torí pé sẹ́yìn nìsín ọ wà lọ́wọ́ àwọn fcc àtàwọn báńkì àwọn méjì yẹn náà lè so òótọ́ pẹ̀lú àárín bí wọ́n sì tètè bá gba owó yẹn kó sì mọ ìbọn lọ́mọ rẹ kọ́mọ́ tètè bá ọmọbìnrin láṣepọ̀ o kọ́mọ́ bọ́ ọ́nú odò o iṣẹ́ tọmọbìnrin ń ṣe nu o kọ́mọ́ lọ bọ́ ọ́nú odò tó bá bọ́ ọ́nú odò mi ò gbé lọ o àti gbòǹgò ní aláfọ̀rọ̀dùn ọgbọ́ọ̀gá bá jẹ́ ti ronú délẹ̀ ọmọ léèyàn ẹ ní alárinà èèyàn ti taari owó sí ọpọ́ nídìí 5 million ó sì ń yáńtàrí dáwó lẹ̀ sọ́gbọ́ gbogbo ọlọ́rẹ̀ dàbí nọ́mbà tí rẹ̀ ló ti nọ́ọ̀kì ọlọ́run jẹ́ orí gba ọ bẹ́ẹ̀ náà bá rí ẹ bá gbìyànjú bí ó sì rówó gba ọlọ́run ẹ̀ náà lọ́wọ́ ẹ̀ ní sàgbákù ẹ bá rọ ọlọ́run bá pàdé o.
7: Hello,
15: Adeyinka.
7: Hello, Daddy mi.
15: Alàgbà Adébọ̀wálé yìí.
7: Yes, ma. Yes, sir.
15: Sẹ́rí ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ká fàṣàkà tó wọlé sọ yẹn. Ọ̀rọ̀ gidi ni wọ́n sọ. Ọ̀rọ̀ gidi ni wọ́n sọ. Tòmí ìmí ti ń pè before then. Ẹni tó wà lórí láì ni ò jẹ́ kí n ti wọlé. Pé tọ́mọkùnrin bá mọ̀ pé òun fẹ́ rówó ògbà
16: àwọn ọlọ́pàá ló tẹ̀lé lọ bank tó fi hack account. Àwọn náà yẹ kó lọ bá kọ́mọ́mọbìnrin yẹn káwọn ọlọ́pàá invite ẹ̀ bó máa fún àwọn ọlọ́pàá lórí ni kọ́ lọ bá arrest ẹ̀ níbi tó bá ti ní kó wá kọ́ bá arrest ẹ̀ kọ́ gbé kọ́ jọ lọ sí bank. Báǹkì a rí owó ẹgbà láti bẹ̀ from account to account ní ibẹ̀ náà ti máa transfer owó yẹn sínú àkáǹtì tiẹ̀ kì í ṣe pé ó máa gbowó máa gbé wálé àbí pé bákan wọ́n á transfer ẹ̀ ni wọ́n á jọ jókòó wọ́n á jọ sọ pẹ̀lú àwọn ọlọ́pàá níbẹ̀ wọ́n á yanjú ẹ̀ kò sí pé bóyá wọ́n á tètè gbàbọ̀dè kan àbí wálé ni wá lọ́la ìjọ tọ́lọ́pàá bá máa ráàyè ṣiṣẹ́ yẹn náà máa sọ fún wọ́n á dẹ̀ bá ṣiṣẹ́ yẹn ní ìtì. Kó má ti jẹ́ kó mọ station tó ti lọ report ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ that is it tó bá ti lè gbé kó pí immediately báwọn ọlọ́pàá yẹn tẹ̀lé kó gbé ọmọbìnrin yẹn kó jọ lọ sí bánkì yẹn kó lọ gbé owó ẹ̀ pé owó òun fẹ́ gbà ọmọbìnrin yẹn ti wá bá mi nílé ó ti sọ fáwọn ọlọ́pàá báyìí báyìí báyìí ni mo fẹ́ owó mi ni mo fẹ́ owó yẹn wà ní àkáǹtì bẹ́ẹ̀ kọ́nù adé transfer owó ẹ̀ sákàǹtì tiẹ̀ ní báǹkì ibi tóun bá lò kò sí nǹkan tó lé inú yẹn náà kó dẹ̀ make sure pé kó gbé àwọn ọlọ́pàá yẹn pé kọ́ fóun kọ́ ọmọbìnrin lọ́rùn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ń that is it wọ́n á ní kó pọn ọwọ́ bọ̀ wé kó ṣèwé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọkùnrin o lẹ́yìn owó ẹ̀ tó gbà padà ẹ̀ tí wọ́n bá pa bó ṣàìsàn tó kú bí mọ́tò bá gba bí nǹkan kan bá ṣe ìwọ làwọn máa arrest kó sign nǹkan máa ṣe nìyẹn kò nídìí kó wulẹ̀ má bí tèbá ó di bu ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò le rárá èmi nìyẹn solution ẹ̀ nìyẹn yẹ̀fẹ́ mi ní ra.
7: Àwọn bàbá bàbá wa wọ́n ti gbìyànjú wọ́n ti try
6: wọ́n sọ èyí tó pọ̀ lọ́rọ̀
7: wọ́n ti sọ èyí tó pọ̀ nú ọ̀rọ̀ o. Ya gba igbe kan si ki a to wa na
6: abi ebe
7: eja wo en to anbi hello
17: eka ne
7: sa ngbo
6: sa
7: be ni sa ngbo sa ngbo a ngbo yin sa a ngbo yin sa
17: mi se awon yen ti da si do polopo eyin ejo efe fun ma yen
7: okay
17: ejo ẹgbẹ́ ìwẹ̀ ni ẹgbẹ́ fún máa yẹ ju ìjọ pólíìsì wọn àti ibi tí ó bá tún yẹ ni orí èmi kan ò ní dágbèsè ẹgbẹ́ ẹjọ́ contribution tèmi ni ẹ ṣe.
7: ṣe gan sa àti pẹ́sà o.
6: Etí kí nǹkan láti jẹ́ pé káwọn èèyàn tún kọ́gbọ́n náà níbi etí ó ṣẹlẹ̀ ní àná tí mò ń sọ yìí náà torí ọ̀nàkọ́nà ni kálukú fi ń fa especially ọkùnrin sọ́rọ̀ obìnrin ni wọ́n ń fara kọ́ káàkiri káàkiri mọ́kùnbìnrin yẹn ṣé bẹ́yàwó èèyàn bá sá tó bímọ fún yàn tó bá sá sọ fún advice èèyàn lẹ́rú mo ti ra lẹ ilẹ̀ tèmi tán fi máa ń jà sí ìtẹ́ ẹlẹ́yìn jà sí
7: ìtẹ́ ìlọ́nà
6: ẹ̀wà mọ́ kólé lọ gbogbo ṣẹ́ bí ọdún márùn-ún tí mọ́kùnrin yẹn ṣe ló fi lọ kọ́lé yẹn ìjà kan dé lọ́sàn kan òru kan ìyàwó dẹ̀ lé ọkọ ta pé òun lò nílẹ̀ òun lò nkọ́lé kò síbi tán ti gbé dé báyìí
7: kò síbi tán fẹ́ gbé dé òun lò nílẹ̀
6: ọkọ̀ nísìn ọ̀rẹ́n tí lé kiri ni iṣẹ́ ọ̀tàn wàá dàbí ti gbà yẹn mọ́ fọkọ yẹn débi pé kó lè kọ́ lé mi so sẹ́mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa yẹn ń rí láti mọ sunkún lánàá pé àìmọye ọkùnrin tó ti force irú situation bẹ́ẹ̀ yẹn pé lórí pé mo like ẹ ni ìyàwó mi ò lè dà mí ìyàwó ẹyin ọkùnrin ló ní ìgbésí ayé ẹ
7: kí n tún wá jà yín tán number one ẹni tó nílẹ lónìí tó wà lórí ẹ ìkànnù number two àwa méjì ni ẹ já fọwọ́ sí èmi ọkọ àti ìyàwó lájọra lẹ kò wọ court a ti dá àwọn ẹjọ́ yẹn several times ní human rights káwa gan tó wá kọ́ ọgbọ́n lè lórí nígbà tán gbé lọ sí Abuja gangan tán yìí dànù pé kò sí ti ń jẹ́
6: àjọ
7: Mr. and Mrs.
6: láti fi kún
7: dádó
6: láti fi kún irú ẹ̀ tó tún lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ṣe tí ọ̀bá ti ẹ bá fẹ́ ra mọ́tò lọwọ ka pe moto aluku ni e wa ri Mr. and Mrs. lori iwe yen keyan.

0: afin abi Mrs. Lovett afin Mr. Odesimbe kenyan mo ra rule be o yo ru lojo waju from experience
1: mo pe afawo Abuja
0: se mo pe orisirisi o ni awon kan ti eyan mo ri and lafikun ehin asiko to ba ye ki agbara wa nimoran ka gbara wa moran okunrin force owo obirin ti se die lasiko yi awa last mo ma so fe anybody pe iwo lo ni igbesi aye e oni lati to bo ba se to ori olori o se sin o teyan ba ti lo sin ori olori to le lo
1: de gbogbo
0: igbesi aye e lo fi sin won to le ni problem iwo nikan lo da face isoro yen o ko se anybody to le ba yan face isoro ju pe wo nikan lo ni gbe iwo na lo ni igbesi aye e to le to bo se fe e woru man yi nisin situation to wa nisin o se se se tin se lasiko gba yen komo ri ru e se tebi ko le turu owo yen ejo mo eyan de ti gba o ti gba eleda mama e kaluku ti fun advice eleda mama e lo le di orowo yen gba pada e woru man tan so nisin to fi bi odun marun sise to fi n kole to n da gbo to n da ija kekere bayi daddy mi ani obirin iro tan ro yen bo ba ja tuka bo ba ja tuka ni tumo ro yen obirin o ni second thought okunrin ti e mo ro pe ah o ti se dada fun mi ri obirin to ma ti le ngo ba de wa ya na ti en ri pe nkan yen baje won a tewo pe be ni awon omo obirin mo
1: then elekeji ti aba tin ro ofin ka ma ro asa na lapa kan ogbon ti obirin yen ni be ma mi wa yi so won ni manipulation wa nbe mo dikini yen mu ogbon to ni lati gba 5000 lo won tan bu ko je dederin o le ma dederin o so ogbon to ni to fi gba 5000 ogbon un sikunu
0: nbe o ku nbe be ni ogbon yen ku nbe sa
1: ogbon un sikunu nbe o manipulation o se se ko wo o en ti nkan o ba si de ba ri
0: logbon
1: ji
0: ni pere lokunrin be ni
1: ehn ti ja ba de ba yan eyan o mo pe won e so ko nja mi
0: be ni tori eyan o ti yo ti wo tan yo ma wo pe se mi na
1: so oro ti Adeyinka so intelligent to si bi pe won gbe omo lo nkan those thing en ti awari ke me jide be la rojo keji na so fun mi won pe jo won a so fun mi pe won so nbe emi wa duro won ma ro eyan temi je won a ni bi be ni ati yo mo leyin la lale ana to wa duro in to wa funny ju nbe npa manipulation ti mo so
0: yes yes yes
1: in to wa funny ju nbe ni pe won a ni alawon joko bi pe ni ba si nbo lana lo ba si koja ni iwaju awon lale ni ba so pe eyin te ti yakin dan dani eyin dendenrin eyin alagan yi lo ba si lo ngba ti o ma pada bo lo ba ni ejo ewa gba won ma ti yo mo leyin ohun nkan won opolo ese se pada won wa n bi lere pe bi wo lo nbu wa koja nsin pe so n ti koja nbi le pe manipulation kan nu eni ija oba ni pere lokunrin gba won yo mo leyin re ko mo o ni ti fi banu fun o ni awo mo yen ko mo o fi de ni ko mo pe nkan wa ko mo pe yoruba ni nkan so ni bo fi ni ta ba ti n fi o fe
0: ti ka ma fasa na ye wo wa na ti n lo lori
1: awon kan fe so lori kini ni
2: elo Adeyinka alagba Adebowale ni lekan se e ma binu pe mo sa n pe wole sa seri ki soju lasan ni omobirin yen fi ba soro to fi n wowo yen ka looto looto o fi nkan banu bere ni nlo fi n gba kiri ti o ti ebe sube gba ti o wo bi kankan eni ti o mo ni egbo eni ti mi mo le ti mi mo na pe mo fe fe kankan mi ti mo anybody mo ju le bi to n gbe to rent to n gbe
1: ko bo nu nle koko
2: baba mi mo wa n sare 5 million kiri fun eyin na je ka wuro daada e ri pe nkan kan ti wa laarin yen ni o tun wa lori laya o tun wa ba nile nisin ngba tori pon hack account ni o tun so fun pe boya tori pe ko ti ri oho ri ni e ko wa kuku wa debe ko wu yonda owo yen fun se ro ko ju lasan lo tun fi so ni se mo pe ni yen na ko ri gbese kankan gbe sugbon olorun ti o si ni ye lo ni ko wa ba de yin ka yi soju lasan lo fi se kon ran lowo ni ka de yin ka jo eyin eyan nbe yen eyin eyan wa nbe yen eyin oloto eto won yi gugu eran lowo oni di ran lowo yen lati lo ba won lopa to hack account yen kon jo lo sise yen kon lo bank bank na ni won ti gba owo e fun wa de fi ma yen ko lorun to fi ko lorun basic ile ijoba to
3: Sheri abala kiji tan lo yi.
1: Mm.
3: Nto lagbara ni. O si mo wi pe eyin baba baba ayo bebe mi
1: itaju kan.
3: Eja sare pari kini ke gbogun te ba so ke da si po gbe pada.
1: Rojo ti lo.
3: Oko ati yawo ni won wa. Awon mejeji si ti bi omo. Omo akoko akobi won ti le ni 22 years. O she len 22 years. O she len 22 years. O mama tananda bi. Bo babai, babati. O to bi o mama metai. Yawe na wa. Yawe wa. Awa seri opolo. Babai bele. Ale ni ode kan omo to sun ade lale ade ra nkan ase bete ase gbogbo e agbe fun ade ba won sere ade lo sun to ba ti daro ojo keji ati ji lo bi ise iya won ni o toju won ni o bu won lo si school ni o se bete baba ni o san school fees baba ni o ra bata ni o ra gbogbo e ni o se bete olorun lo kan ni ko kan ku baba yen kan wo nkan kankan lojo yen wi pe ya kan te wa test ti omo ewo na ajo n so do wa emi no man like you emi no man like yani she wo na like you abi mi na like kene to wa na ja se bi igba pe ati pa pe nkan se wa pa ti pe yen ti lo sorun a orun asante na mejeji ba pariwo eh mo pariwo awon ma sokale lati ori upstairs won sokale wa sitting room sale won ba ya to ti dojubole won ba baba na ti dojubole nti o wa sele ni wipe se mo wipe awon ma meta eta yen ati to je 22 years ati to je 17 years ati to je won o ya si baba won o Oh yes, si baba won. Ti. Iya won si un. Iya won on demo fun won. Be na se mam. Ya masa. Oni 22 years. O sare lo bu mi. Bu mi won ro le mama won lori. Iya won sa si bi gba pe ategun ti fe pa won tan. O gbodo kun ti futan. Baba ko re ni kankan ya si. Koreni kankan ya si baba ti oro yi o ndale won ru lowo lowo yi o koni banjale o ndale ru lowo o titi bi ogban seju awon sa fe mo won loju ni won fe mo ni won fe mo ni wa on fe omo leyin on fe ti ngba ti mama wa se bi gba pon ti ji ti mama won ji tan patapata nitori ti wa komo gbodo daru na wa se lo ba daddy bi dad mama lewe daddy na kini kan jo se awon ni e se ya si baba won ni baje ko mama ni baje baba wa ro pe ko ni baje se pe iya ni o je nlojo ale bayi se ohun ti ohun oburu iya wo yi mo kan ode be riskuvis ko so po won osan o be ri aso ko n lo won ra fun won o gbo won lo si boutique ni ko won ra so fun won e je ajo to won si gbogbo e fun te fi toju mama yin fun bi 45 minutes baje e kan te ri to nro ko won je nkan kan ni waju awon mo yin ko mo gbodo baje o ilu ogbodo to won si wa je waju awon mo yin gbodo baje o arin ore o se se iya won ni ko mo gbodo baje o adeyin kan so tori mama tele tele mama e wa nkekeke to nba ni fun mi je don't give your daddy don't give it to your daddy don't kin kan ma fun baba re je o ma se kin kan gbogbo nkan ti mama won ma nso na to won o si ma ra orisirisirisiri se nkan wale sugbon hun ro pe ere ni tabi awada ni a wa nse gbon don't give your daddy don't give your daddy to si ma won ma idagba ta won ba njeun ninu kiye ninu dining won me oda won de ja won simeji won o fun mama won le jaje won ni fun je won kan ti ri o sugbon bi igba pe igba oro wa doro bayi packaging to wa ni for me won wa pe ya won wi pe gbo o koni ba je le to owo 2.5 million ni oh wa 1 million wo lo wa 1.5 yen o gbodo baje tori ton mo iba dagba tan ti e na ni o je to n ba se ku loni o n lo na tori ide yi to igbe yawo ise re a jo ma se ni o re to n gba lenu ise to na bo se wo ori omo loku ta ti jo ma na o ori omo loku ta ti jo ma na oni lati gba na ile ogbodo ninu yawo ohun odun si o mo o odede ni odun so mo bi ajo tutu ninu yawo ohun odun so mo benko bi ajo wa ni otunba de yinka omo ogbodo baje on ti ri ara ohun latara omo ati yawo ohun o on ti ri ara ohun latara yawo atomo ohun. Hello sir. Hello.
4: How are you?
3: Hello sir.
4: Akwaji
3: ajere o
1: aku dede we sir.
4: Ekale sir.
3: Ekale sir
4: olusora olusora to wo sir olusora to wo wa sir.
3: Okay sir.
4: Ere ko ba te do bo pe kokun o toju ara re
3: kokunrin o toju ara re
4: baby ko si baba ko si gba ti mo ba gbadura egbe ke ti mo ba jere laye bi olorun da ko ibi gege bi oko e ko ba fi owo alafia atebi gi ko ba fi je bi niya ti e ba de owo pe ojo waju iye oko awon wosoto de babo ba wo ye lo bi takute je bere ti takute bodi ara le bodi yawo kan oko kan yawo kan le ri ye
3: so wa da ki yan
4: a ro de ti mo ti fa pere de le fun baba ye risi
3: ben
4: pe to ba ya o iya ri iya la wo to ju wo fu wo wo pack baba segbe ọkùnrin bí kò tọ́jú ara ẹ̀ bàbá àlàáfíà fún yẹ.
3: Ẹ ṣe ẹ ṣe o. Hello.
5: Ẹ̀rọ ẹ̀kalẹ̀.
3: Ẹ̀kalẹ̀ sà.
5: Ẹ̀pẹ́ tó sà.
3: Ètò rẹ o.
5: Orúkọ mi ni Ọláìtàn láti Bolúwàjí.
3: Láti Bolúwàjí.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Ok sà.
5: Ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.
3: Bẹ́ẹ̀ni.
5: Àwọn ọkùnrin amòníṣẹ́ ṣe rẹ̀. A níṣẹ́ tó pọ̀ láti ṣe gan lórí ọ̀rọ̀ ara wa fún ara wa. Àwọn obìnrin tẹ̀ ń wo ìwọ̀n fẹ́ràn wa o. Àwọn obìnrin fẹ́ràn. Wọ́n fẹ́ràn wa. Ìwé pé ẹsẹ̀ tẹ bá ṣe obìnrin yóò dúró dè ní ọjọ́ alẹ́. Yóò bá yín tọ́jú rẹ̀ pamọ́ ni. ìgbà tó bá fi ààrẹ tẹyìn yóò jẹ òjẹ kan tọ ọjọ alẹ ẹ mọ pé obìnrin yẹn ti ní àwọn nǹkan tó pọ sí àwọn ọmọ ẹni tó pọ gan tí ò sí nǹkan kan tí àwọn ẹni ṣe fún bàbá wọn tó bá dọjọ alẹ bàbá dákú ìyá náà dákú wọn ṣe di ẹni pé nǹkan kan sí àwọn fún ti di ọgbọ̀n ṣẹjú
3: wọn yà sí bàbá wọn.
5: Ibi tó yẹ kí bàbá ti mọ̀ pé yes nǹkan ti ṣe òun nìyẹn. Wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn rẹ̀ lọ́wọ́ kò mọ ní o. Àmọ́ nígbà tí Ọlọ́run sì ti pé kó lè tè mọ́ mi tọ̀rọ̀ sí lọ́wọ́ nísìnyí. Kò ní kó tètè kà sóre tọ́rọ̀ ayé ara rẹ̀. Bàbá tó sọ wípé ká àwọn ọkùnrin tọ́jú ara wa wọn àpárọ̀ o. Òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ o. Ká tọ́jú ara wa. Àmọ́ àdúrà kan tẹ́yìn ọkàn gbà ni pé Ọlọ́run mọ̀ fi owó àti àlàáfíà
3: gbogbo
5: mọ̀ fi kan ìjẹ wá yà. Èyí tá a fi lè lè fẹ́ ní ayé wa nu àwọn ọkùnrin kan ń ṣe fóbìnrin lásán ni.
3: A kàn ń ṣe fóbìnrin lásán ni.
5: Bẹ́ẹ̀ni
3: ẹlẹ́yìn pẹ̀lú téèyàn pa 20,000 ẹ sì ná tó yín jọ́kejì ẹ sì pa 40,000 ẹ ná tó yín. Ẹ
5: máa béèrè wọ́n tó máa béèrè wọ́n máa béèrè jọ́kejì. Kẹ́ ẹ gbégbè ìpínlẹ̀ kí wọ́n lé lémi ẹ wá sọ pé à ní tó kù lọ́wọ́ mi náà mo fi ra gbogbo kí ni wà lé o kẹ́ ẹ bá ti bọ̀ ta láàárọ̀ ọjọ́ kejì wọ́n fi bèrè wọn lọ́wọ́ yín. Ẹ̀yin lẹ́tùn máa sáré pé à kò gbọ́dọ̀ tẹ̀wọ́n lọ́rùn kò gbọ́dọ̀ tẹ̀wọ́n lọ́rùn tí ìyẹn bá kú torí obìnrin ó lọ ní wọn. Àwọn ọkùnrin ká kí ìsàn ara wa ká tọ́jú ara wa
3: ọ̀rọ̀ mi ò fi báyọ̀. Hello.
6: Ẹ̀mi ẹ̀kalẹ́.
3: Ẹ̀kalẹ́ sà. Akudede
6: o. Ẹ̀kọ́ ìfẹ́ mi.
3: Àmì àṣẹ o.
6: Gbogbo ẹni kúkú ń gbé látàárọ̀. Ṣé ẹ rí rí i? Àwa lẹ́ ń gbé mi.
3: Sá.
6: Àwa lẹ́ ń gbé.
3: Àwa lẹ́ ń gbé.
6: Ẹ ń gbé mi wá àti gbọ́dọ̀ wò.
3: A gbọ́dọ̀ wò.
6: A gbọ́dọ̀ kí ìfara lásìkò ṣe. Kí ìwẹ̀ gbára rẹ̀ ni. Àpẹẹrẹ tí ń fojú hàn ṣẹ́ bàbá wa máa ń pín tí wọ́n bá bá sọ pé ọdọ́gbọ́ ọmọ òun lẹ́rùn pàtàkì ní ìpín ìlú ọyà sá ni ẹnì kọ́kọ́ tí ń fojú nínú hàn bàbá mi kò mọ ẹ̀ka kò ń ṣe bàbá nìkan àlàáfíà rẹ̀ nìkan ọ̀mọ́ gbogbo tí ń pè náà ń bẹ lára ń kàdùkú ń kàdùkú kó mú tiẹ̀ ni. Ṣùgbọ́n kọ́ mi ó tó ń gbogbo ọgbọ́n ni ọmọ tó ń jẹ ọgbọ̀n. Bàbá mi ń sanwó skul.
3: Bẹ́ẹ̀ni.
6: Mi ń sanwó gbogbo rẹ̀.
3: Bẹ́ẹ̀ni. Yọ̀rá ń jẹlé.
6: Ìyá da wọ́n ṣe bí ìgbà tẹ́lẹ̀ dá sí.
3: Bẹ́ẹ̀ni.
6: Ẹ ti rí bí ìgbà ń làṣà. Àwọn ọkọ̀ ẹ̀jẹ̀ ń torí ọlọ́run kó ìrísí ẹ̀mí ń bẹ̀ wọn. Ìrísí ẹ̀mí tèmi náà. Ẹgbẹ́ ayọ̀
3: láṣìn.
6: Àwọn tọ́bẹ̀ ń ta ní ìfẹ̀wọ̀n ọ̀rọ̀ ọ̀yàn ẹlẹ́nu ìgbà kú fún ìyà àwa ló ń gbé mi ẹ̀yìn ilẹ̀ gbọ́dọ̀ wé o.
3: Ṣé ẹ ṣe gan sa. Ẹ lórí dádì mi.
7: Ẹ mọ̀ kwara tó ń wá dẹ̀.
3: A tún sọ̀rọ̀ ní sà.
7: Ẹ ní sà.
3: Yẹ sà.
7: Ẹ rí mo bá bàbá yẹn kẹ́dùn mi tó bá dúpẹ́ pé ó tètè jí ó tètè ta jí lójú oorun rẹ̀. Bàbá ti wọ́kọ̀ sọ̀bọ̀ kó ló ń jẹ́ bọ́m̀bẹ̀ ni. Now let me give you an example of myself. Nígbà mo wà ní College of Education St. Andrew's College Oyo 1984
3: Sako
7: 85 Sako Sako NC Sako NC nígbà náà. So I impregnated a girl.
3: Okay, so, okay.
7: Ajọ wa nbẹ naa ni ìgbà tí ó bímọ ọkùnrin ló bí that was my first issue kí ló kí mo fẹyàwó mo ti ní ẹjí mo fẹfẹ tẹlẹ bọ mo sá kan ṣàṣì má ṣe fún ẹjọ ọkùnrin ìgbà tó yá tó pẹ mo wá lọ tí mo jáde mo lọ bá a torí pé tálákà pátápátá lè ní àrùwó tọjú ẹ àrùwó jẹ ń mọ bímọ náà àwọn ọmọ wọn àrùwó tọjú ẹ. Bẹ́ẹ̀ yẹn ló wá bí inú ìgbà mo wá jáde mo ní mo ti rí kó máa bọ̀ ká jọ wà kó ní ara ò lọ́kàn náà ká jẹ́ ara wa ni. Mo wí títí ó ní rárá mọ́dà mi ní kí n sinmi ní mọ́dà mi sínú padà lọ mo tún lọ bẹ̀ mo tún bẹ́ẹ̀ mo ti rí sẹ́ẹ̀ ìgbà tí padà so ó ní ara fún bàbá ń sọ pé fún ọmọ fẹ́ mi ọmọ tálíkà ní mí mi ò lówó kò lù sí ni wá nǹkan tó wá ṣe márìjì ní 89 ọmọ yẹn wá ń dàgbà nígbà ọmọ yẹn dàbí mọ̀ bọ́rọ̀ bọ̀ nìyẹn ọmọ yẹn wá dàgbà ló school age wá lọ mú bá fún ẹni wáìfù yẹn pé kó máa bá mi tọ́jú ẹ̀ ó dẹ̀ tọ́jú ẹ̀ òun gan ò tí ì bímọ gbà náà ó ń tọ́jú ẹ̀ gan àfi sí school ìgbà náà 85 naira là ń san ní northern primary school ní kiri gbà náà first baptist church kiri so ń bá bá tí gbogbo èèyàn mọ̀ wípé òun kọ́ ló bi yà lágbà yà wá lọ fúnra ọmọ yẹn ní máa sọ káàkiri pé òun kọ́ ló bí wọn òun kọ́ ló bí wọn kankan bá ń tò ó sàn jẹ́ kí hatred wà tó ọmọ yẹn ìyá yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí rí tiẹ̀ díẹ̀ títí ń bọ̀ dẹ̀ kan sá kó wá sí wò ọmọ yẹn sá tó bá bẹ̀rẹ̀ sí sá káàkiri tóògì káàkiri lẹ́kọ̀ọ́ ní nǹkan bí tó ti wà ní ìdẹ́lẹ́dẹ́ yíyà ọ sá lọ títí ń bọ̀ di 17 years mo tó ti fojú kàn so ń bọ̀ ọ̀fẹ́ ọ wá padà wá àgbàdo àkọ́kàn rẹ lọ ọkàn padà wá àwọn èèyàn wá bá mi sọ̀rọ̀ àti sí ní ìwé ní sá mo olè gíga nǹkan mo já bíléèdì títí wọ ọlọ́run so létà ọ wá padà kọṣẹ́ òfin ìfún ọ̀rọ̀ àárín iṣẹ́ òun nìkan ni ọ̀mà wínú wọn tí mi ò náwó púpọ̀ sí jù ìlú ń bọ̀rọ̀ bọ̀ gan nìyẹn o létà ọmọ ti bí tíyàwó ti bí wá fún mi lẹ́gà wife kan wọn á bímọ mẹ́rin fún mi obìnrin mẹ́ta ọkùnrin kan so anáwó rọ̀gùnrọ̀gùn from nursery to primary school even secondary school wọn paid school ni school àwọn catholic ni private ni university nìkan náà lọ jẹ́ ìjọba tí mo náwó yàwó ṣe gbé ẹ̀ tí mo ná billions lórí school start lásán táwọn míì ṣe létà láì náà kankan so àmọ́ ọ̀hún wọ́n wà mí ẹwà ṣe wá rí ọ̀kan tí mo kórìíra tí mo náwó kankan sí ọtún bá òní tọ́jú mi báyìí o tí mo náwó sí tí mo yábìlì tí mo nà tí ó kàwé tó ẹ pé ṣe lọ́sọ lọ́kọ́ ìkéǹtòmí yẹn sàmì yọ kápẹ́ mi under the set jẹun amánìyàn jẹun kan and ẹ manage 5,000 láti mi sẹ́ẹ̀ ti jẹun ẹ manage 2,000 a lọ síbì kan ní ìjọ sáyọ di kìnní owó yẹn ọní di kìnní kí a lọ da 30,000 lẹ in favor of me àwọn tá a wá náwó rọ̀gùnrọ̀gùn sí tí mo gbogbo ìgbésí ayé mi náwó sí if I call their number now they will not pick the call ọ̀pọ̀lọpọ̀ ọ̀gán three of them are graduated from university and the one is undergraduate now if I call their number n bá pe number wọn wò ni pé bí wọn kò yíra mi dé èyí tí wọn wá náà ní pàápà wọn à ń tọjú bàbá ẹ mo kàn fún bàbá yẹn ní example ẹ pé ṣe ẹ náà máa tọ́ gbọ́kàn lé yẹn owó tí bàbá tù jọ tó lóun ó tún tà fún wa kí bàbá tọjú owó pamọ́ kó invest owó privately síbì kan torí ọjọ́ iwájú rẹ tí ọba wá sí ọmọ kan àti pension tí mo gbà wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé bí ṣe máa bá lọ ni mo fi sọ wípé ṣe ráwọn obìnrin gẹ́gẹ́ bí bàbá mi tó ń sọ̀rọ̀ sáńsán ẹ̀sẹ̀ tó bá ti ṣẹ̀wọ́n láyé máìdíá they will keep it in mind and retaliate later wọ́n gbẹ̀san wọn ò lẹ́mìí ìdáríjì fún òsì wọ́n dẹ̀ wicked kódà kọ́ ọmọ yìí kọ́ wọ́n tilẹ̀kọ́ ebi ṣe ni olé náà láti gbọ́ pé obìnrin kan ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ kú ó sì tilẹ̀kọ́ máa ń lé ọ lọ patí.
8: Dájú ọ̀dọ̀ yín ló ti já o ọ̀dọ̀ yín ni o kì í sọ̀dọ̀ mi o.
0: Tán tán wá pé
1: Class FM 105.5
8: mo kàn ti ẹ̀ gbádùn ẹ̀yin bàbá báyìí
1: experience náà fi ń sọ̀rọ̀
8: pẹ̀lú
1: àwọn ìrírí
8: àti káàdìgàn tán
0: tẹ́bí bá wá
1: dá sí tó
8: ẹ tráyò
1: orí àwọn tí wọ́n tún ayé wọn ṣe náà wọ́n pèsè
8: fún mi.
0: Hello.
8: ètò rí ẹ̀jẹ̀ rí ètò látàárọ̀
9: ni o ọ̀rẹ́ yẹn olólùfẹ́ yìí yẹn
8: náà. Ok sir.
9: Dùnmí dùn mọ́ mi.
8: Ok.
9: Nínú ètò láti jọ dá sọ́rọ̀ kan níjọ kan mo ní nínú búrẹ́mù tí ọ̀rẹ́ mi kan kọ àbí tí mo kọ́ níjọ kan
1: Okay.
10: My destiny is unknown to me. Will it end as I want? Only God knows. I'm going to go to the radio. Itawon ba wa bere wo lowo yin nile oti testimony sibaji ya se won fa won lowo o pa na ga baba ye bi awon omo ni pe kan ma bi ni ko sa ma toju baba baba ye pa na je se ti o si
1: hello sir hello hello
10: owo ni aye o won na lo ye Ngo kan ya ye ba gba wa. Emi o so ti mi ma pass through ni no do mi dai.
1: Hm.
10: Mo ni ya wa kan mi ti wo 60 o mo ti koja 50. Ko si ya wa to mo lodo mi ba.
1: Ko si ya wa to mo lodo yin
10: ba. Ko si owo school won. A jo ja jo ta. Mi kan ba ya wo ni la le. Iya yin kilo ti gbogbo nlo ni mo balance o no bi se surprise ni
1: eh
10: ko ito so o ku di se ke tun te pe mo san lowo ara mi o o ni lo gba ko pe ti fi mi mo san
1: ah
10: olohun ni ja ja soya
1: olohun ni
10: baba dada yen soro lenkan ni kokorun na toju ara re
1: Amiu.
10: O se o ya ko si ni wa ta won ma jo lo ti mi nikan da wa
1: hmm
10: o ni ko wo school wa o ni lo ba ko pe ti fi ni mo so mo ni phone ke kere na mo fi pe na mo fi gbo program mo gba en ko performance mi ni ti satan omo ni ra lati tin ba ti temi ba ti san ori so ni yen ni won se nja lati so mo wa pe ni pe o lo ku ni bayi ori jo bayi won ku ti o
1: ah
10: ke tu popo
1: abonde lo
10: eh egbe patan de pala popo ki pala polo gan ti soko so nbe lada we di kaluku ati ti e lara Oh, baba dada atawon ya dada se nsoro e jokoro o jara re o. Ti mo je n ba yin so mo ko jara mi bayi tori mi o so jara mi to tele. Mo ni tin ba ti fe ko pa yen tan. Mo ma de o so wa pe sa fe yawo. Mo ni ko mo wo yawo ni de se ba ti gbo so wa ni tori eleya. Mo ko atawa bo re fi le
11: Alasho.
10: Akuma sana ni. Ilu me kan mo da wa se. Wo ma pa lo se kon ti.
1: Yawo yin o de si nbe. O si ko mo lo.
10: Awon o mete ka wa lo
12: akatare ti wa surprise.
1: O surprise fun. E wa sanwo, e wa sanwo. Ada, o su wala. Olorun wa ko
11: ni. Atodo yin ni o, atodo
12: yin. Ba pare to tanga mi pelu ta ba wule.
1: Daddy tan pe wa le kan lati.
10: Hello,
1: hello, daddy.
10: Eka lele kan se.
1: Eka lele sa te gbe da
10: bi. Ami ai ka ro.
1: Eka ro.
10: Solution te wa nbe, gbe da ore.
1: Bene.
13: ki baba yen 50-50 ni ko se gbese aye re pelu awon omo
8: 50-50
13: o ye ba e ba ni